àti àwọn tí ó tẹ̀dọ́ sínú rẹ̀ nítorí tí ó fìdí lẹ́sọ rẹ̀ lórí òkú ó sì gbé ka àwọn ìṣọ́ omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní owó mímọ́ àti àyà kúkú ẹni tí ó gbé ọkọ rẹ̀ kalẹ̀ sókè sí ọtọ́ tí kò sì kúra ẹ̀tọ́ òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ ẹ̀dùnkún ọlọ́run ìgbàlá rẹ̀ èyí nìran àwọn tí ń ṣàbẹ́rì rẹ̀ tí ń ṣàbẹ́rì rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí isókè ẹ̀yẹ náà kí a sì gbé isókè ẹ̀yìn lẹ̀kún ayérayé kí ọba ọ̀kọ́ kí ó wọlé wá ta ni ọba ọ̀kọ́ olúwa tí ó le tí ó lágbára olúwa tí ó lágbára ní òkú ẹgbẹ́ orí isókè ẹ̀yẹ náà kí a sì gbé isókè ẹ̀yìn lẹ̀kún ayérayé kí ọba ọ̀kọ́ kí ó wọlé wá ta ni ọba ọ̀kọ́ olúwa lọ́rọ̀ àwọn ọmọ ogun.

0: It's Aladdin the Dangerous.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin.

0: ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Adégúnjalè inú ọjọ́.
1: Kábíyèsí o.
0: Jésù. Tó fọhùn òfò sáyé o.
1: Adéluwájú ọlọ́run.
0: Tí o bá ti sàmí o.
1: Orúkọ Jésù.
0: Ara iná palẹ́nu mọ́.
1: Jésù.
0: Kì í gbé rárá lára kẹ́wọlẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kì í gbé rárá lára kẹ́wọlẹ̀.
1: Bẹ́ẹ̀ni
0: o. Bọ́ bá ti sàmí o.
1: Orúkọ Jésù.
0: Gbogbo adégúnjalè inú ọjọ́.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n ń jà olórí ògo lọ.
1: Adéluwájú o.
0: Bọ́ bá jẹ́ o sàmí.
1: Ó yẹ sà.
0: Ó yẹ kó kéwọ́ mọ jù. Mo gbé wọn lọ Jehova.
1: Kábíyèsí ọlọ́run o.
0: Gbogbo ẹ̀yin tí ọjọ́ ń fọ ibi fún.
1: Jésù.
0: Ẹ̀yin tí ọjọ́ ń fọ gbèsè fún.
1: Adéluwájú o.
0: Ẹ̀yin tí ọjọ́ ń fọ àṣẹ́tì fún.
1: Jésù.
0: Ohun olúwa ni èyí o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọjọ́ yẹn dákẹ́ jẹ́.
1: Jésù.
0: Atilẹ̀kùn ọ̀run mọ́.
1: Jésù.
0: Atilẹ̀kùn ọ̀run mọ́.
1: Jésù.
0: Atilẹ̀kùn ọ̀run mọ́.
1: Jésù.
0: Atilẹ̀kùn ọ̀run mọ́.
1: Jésù.
0: Irú ọjọ́ kọjọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Sọ mọ tẹ́ pè ní ọjọ́ kọjọ́.
1: Kábíyèsí ọlọ́run o.
0: Ọjọ́ ibi.
1: Ọjọ́ ibi ni o.
0: Ọjọ́ mẹ́ni gbàgbé.
1: Bẹ́ẹ̀ni sà, ọjọ́ ìbànújẹ́.
0: Ọjọ́ ìbànújẹ́.
1: Kábíyèsí ọlọ́run o.
0: Ọjọ́ tẹ́rù òkú ọmọ méjì wálé. Lẹ́ẹ̀kan ṣoṣo.
1: Ayérayé ọlọ́run o.
0: Jésù. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀.
1: Kábíyèsí o.
0: Mo gbàdúrà fún wọn. Ní ìlú yẹn.
1: Yẹ́sà.
0: Mọ̀mọ́.
1: Bàbá mi o.
0: Ìgbà mo rí ìyá yẹn níjẹta.
1: Kábíyèsí ọlọ́run.
0: Wà á ti mọ̀ pé.
1: Yẹ́sà.
0: Ìyá yẹn ò sùn.
1: Kò sùn.
0: Kò sùn mọ́.
1: Yẹ́sà bẹ́ẹ̀ni o.
0: Ìgbà tó kọ́kọ́ sùn. Ayé pa ọmọ méjì.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láàrin ọ̀sẹ̀ kan.
1: Ọmọ méjì.
0: Láàrin ọ̀sẹ̀ kan.
1: Láàrin ọ̀sẹ̀ kan.
0: Ìkan 32 years.
1: Kábíyèsí o.
0: Ìkan 35 years.
1: Kábíyèsí o.
0: Láàrin ọ̀sẹ̀ kan.
1: Lọ́sẹ̀ kan ṣo.
0: Ẹ̀sà.
1: Yẹ́sà.
0: Ẹ̀rin kinní kan ló ti ṣẹlẹ̀.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ẹ̀rin mọ ìjẹsà ló ti
1: ṣẹlẹ̀.
0: Ẹ̀sà.
1: Ó yẹ̀sà.
0: A lọ gbàdúrà fún wọn mẹ́. Nígbà náà.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìgbà tí ìyá yẹn dé.
1: Kábíyèsí o.
0: Ìyá yẹn wí pé.
1: Yẹ́sà.
0: Wòlíì. Ẹ bá ń gbàdúrà.
1: Bàbá mi o.
0: Mo wo màmá yẹn.
1: Jésù.
0: Olúwa ni kí n ṣiṣẹ́ tó lágbára fún.
1: Kábíyèsí ọlọ́run.
0: Kódà kò tí ì mọ̀ báyìí.
1: Ẹ̀mí mi mọ́.
0: Èmi náà ti ń bá ṣiṣẹ́ májẹ̀mú tó le.
1: Jésù.
0: Abiyamọ tí yóò sùn nìyẹn. Ìwọ tó sùn yìí.
1: Kábíyèsí o.
0: Tán bá yọ sàmì. Wọ́n à ní gbọ́mọ lọ́wọ́ ẹ̀.
1: Jésù.
0: Yé ọmọ tó jẹ́ orísun ayọ̀ fún ọ.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ayé ò ní gbà lọ́wọ́ ẹ̀.
1: Jésù.
0: Mo gbàdúrà fún ìyá yẹn o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìjì ikú ọmọ. Kò ní wọlé rẹ̀ mọ́.
1: Jésù.
0: Ìjì ò ní gbọ́mọ lọ́wọ́ rẹ̀ mọ́.
1: Jésù.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ mi o.
1: Orúkọ Jésù.
0: Gbogbo ẹ nílé sàmí o.
1: Orúkọ Jésù.
0: Ìjì ò ní gbọ́mọ lọ́wọ́ yín. Gbogbo wọn ló jí ọba.
1: Bàbá mi o.
0: Ṣé àwọn èèyàn yìí wà lé.
1: Ó yẹ sà.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ọ̀gá.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ dé.
1: Ọjọ́ fọhùn.
0: Ọjọ́ fọhùn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọjọ́ àṣìṣe eré àná.
1: Ó yẹ sà.
0: Tó ń sọ̀rọ̀ ìpọ́njú sáyé ẹ̀.
1: Adániwáyé o.
0: Ọjọ́ àṣìṣe òbí eré àná.
1: Jésù.
0: Tó ń fọhùn ìpọ́njú sáyé ẹ̀.
1: Jésù.
0: Atilẹ̀kùn ọ̀run mọ́. Atilẹ̀kùn ọ̀run mọ́. Ẹ̀sà.
1: Bàbá mi o.
0: Nígbà tó ní ọjọ́ dé.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ fọhùn.
1: Ọjọ́ fọhùn ni o.
0: Kí ló ti wá sọ?
1: Ó yẹ sà.
0: Òru dé.
1: Òru fi mọ̀.
0: Òru fi mọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Òru dé.
1: Òru fi mọ̀.
0: Òru fi mọ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ máa ké.
1: Ó yẹ sà.
0: Ẹ̀yà gbẹ́rẹ̀ òru.
1: Ẹ̀yà gbẹ́rẹ̀ òru.
0: Ẹ gbé mi lẹ̀.
1: Ẹ gbé mi lẹ̀.
0: Àyà náà gẹ́dẹ́ bẹ̀rù. Sọ́gbẹ́ ẹ̀yà gbẹ́rẹ̀ òru.
1: Ẹ
0: jẹ́ mi jù ú lẹ̀.
2: Ẹ
0: gbé mi jù ú lẹ̀. Sọ́gbẹ́ mi ò ṣe gbé. Ọmọ mi ò ṣe gbé. Àwọn wo ni agbára òru?
1: Kábíyèsí ọlọ́run.
0: Àwọn ni àjàkálẹ̀ àrùn?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí ń rìn ní ọ̀sán gẹ́gẹ́?
1: Ó yẹ sà.
0: Àti ọ̀fà ibi?
1: Kábíyèsí o.
0: Tí ń fò ní òru?
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìwé sáàmù?
1: Ó yẹ sà.
0: Psalm 91.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Verses 5 and 6.
1: Ẹ o.
0: Bíbélì wígbé.
1: Kábíyèsí o.
0: Àwọn kì yóò bẹ̀rù.
1: Bẹ́ẹ̀.
0: Nítorí ẹ̀rù òru.
1: Ó yẹ sà.
0: Tàbí tí ń fún ọ̀fà tí ń fò ní ọ̀sán.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tàbí àjàkálẹ̀ àrùn tí ń rìn ní òru. Ẹ̀sà.
1: Bàbá mi o.
0: Mo kéde.
1: Orúkọ Jésù.
0: Gbogbo ọwọ́ ti ń gbé àyànmọ́ rẹ lóru.
1: Adániwáyé o.
0: Ọwọ́ ti ń pin ògo rẹ ránṣẹ́ lóru.
1: Orúkọ Jésù.
0: Ọwọ́ ti ń pin ẹlẹ́dàá rẹ ránṣẹ́ lóru.
1: Orúkọ Jésù.
0: Ọwọ́ yẹn gbá ìdá. Ó gbá ìdá. Gbá ìdá. Gbá ìdá.
1: Kábíyèsí ọlọ́run.
0: Mo gbọ́ ilé yìí o.
1: Jésù.
0: Ọwọ́ ẹni tó ti ràn lọ́wọ́ rí.
1: Kábíyèsí ọlọ́run o.
0: Tó wá fi ibi sán fún ọ.
1: Jésù.
0: Tó tún fi ọwọ́ rẹ̀ lépa ikú sí ọ.
1: Adániwáyé o.
0: Sàmí tó le o.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ìrànlọ́wọ́ rẹ tó ti jẹrí.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó ṣe kú pa. Àyà náà má sì dálé kan. Gbogbo ìrànlọ́wọ́ rẹ tó ti jẹrí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó yẹ kó ṣe kú pa.
1: Jésù.
0: Torí kò ṣe pọ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àbò ṣe pọ̀ mọ́ ni.
1: Rárá o.
0: Mo fẹ́ gbọ́ ẹ̀rí ìyá yìí dáadáa.
1: Adániwáyé o ṣe o.
3: Gbogbo ìjọ bá mi yan Ọlọ́run lógo.
4: Go go go go go go go.
0: Ẹyin tẹ́ ẹ̀ gbọ́. gbọtẹlẹ ẹjẹ ń sọ kẹsì ìyá yìí
1: bẹni
0: mo rántí ẹ
1: kábíyèsí o
0: ó ń tọjú ìyá àgbà kan
1: yes sir
0: ìyá arúgbó tó tọjú wọn fún bí ọdún méje
1: oh yes
0: àwọn ọmọ ìyá ìwádìí láti ìlú òyìnbó
1: bẹni
0: whereas àwọn wá sí program
1: bẹni sir
0: wọn a wá ṣiṣẹ òróró pàtó mi
1: bẹni
0: a ṣiṣẹ yẹn bí
1: kábíyèsí o
0: bá ṣe ṣe
1: yes sir
0: ìyá lọ lo bó ti délé
1: kábíyèsí
0: àwọn ọmọ ìyá yẹn
1: yes sir
0: wọn wá pé jókòó
1: wọn pé jókòó
0: wípé
1: màmá
0: ẹ ní lè bá wa ṣiṣẹ mọ
1: bẹni
0: inú rẹ bàjẹ
1: kábíyèsí o
0: àbí bẹ́ẹ̀ kọ́
1: oníkilódé
0: ẹ jẹ́ gbọ́ lẹ́sẹ̀ ni wọn.
2: Nígbà tí mo wá síbí mo ra òróró mo lọ lò ó ìyá àgbàlagbà tí mò ń tọ́jú nígbà mi tí yáyẹ bá yí àgbẹ̀ sára báyìí màá fi ọkàn màá fi tọ́jú ẹ̀.
0: Káì.
2: Nígbà tó wá yá àwọn ọmọ ẹ̀ wájẹ́ láti ìlú òyìnbó lọ́jọ́ kan wọ́n ní mi ò lè bá wọn ṣiṣẹ́ mọ́ mo wá ń kẹ́ mo ní kíní ìdí mi ò ṣàfìyà jẹ ìyá yín ẹ rẹ ní kí n ṣe oúnjẹ fún kí n má ṣe oúnjẹ fún wọn wá ní kò ń ṣe bẹẹ àwọn rẹdí láti mú ìyá àwọn padà lọ sí òkè òkun pé kí ni mo fẹ káwọn ṣe fún mi èmi tẹ ń dárúkọ bá ní kán fún mi ní 2 million wọn ní kán fún mi ní 2 million báwọn ìyá yẹ kán ṣe dìde àkọ́bí nìyẹn wọn ní 2 million lè tọ́ yín wọn ní 2 million lè tọ́ yín mọ̀ fún yín ní 20 million nígbà tó fún mi lóòótọ́ nígbà tó fún mi mo wá ṣe jẹ́rìí bí nígbà tó fún mi mo wá mo travel ọmọ mi kan ó ṣègbéyàwó mo lọ ṣègbéyàwó ẹ.
1: Àpèsè ọlọ́run.
0: Ẹ tún ṣe wẹ́dì ọmọ.
1: Ayéra yóò.
2: Wọ́n mọ̀ṣẹ́ ní ọjẹ́ wọ́n gbọ́dọ̀ jẹ nínú ogun wọn. Nítorí tọkàntọkàn lọ fi gbàdúrà fún mi. Ó mọ̀ fi ní màá wá san ẹ̀san yẹn padà fún wọn.
0: Àpò ráìsì rèé o.
2: Ẹ bẹ̀rẹ̀ ni.
0: Àṣájú.
2: Bàbá mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.
0: Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
2: Yes.
0: Kí lẹ ti rí i.
2: Ẹ ṣe mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Tí bá tún máa dá bírà fún yín. Lágbára ọlọ́run fọ́gbọ́n bá ń jẹ tọ́lọ́run.
1: Kábíyèsí.
2: Bàbá. Bàbá. Màá ra ilé fún yín.
1: Thank you, Jesus.
0: Iṣẹ́ yín máa di ńlá.
1: Àbíjọ́sù.
0: Ó yá ẹ wá sọ fún mi. Báwo ni iṣẹ́ rẹ̀ ò ṣe ní di ńlá?
1: Kábíyèsí o.
0: Ọlọ́run gbé dìde.
1: Yes, sir.
0: Tó bá jẹ́ lómi.
1: Kábíyèsí.
0: Wọ́n tún ó ra freezer fún o.
1: Bẹ́ẹ̀ni.
0: Freezer ńlá ńlá méjì.
1: Bẹ́ẹ̀ni.
0: Generator ńlá kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ẹ sà. Oh my God.
1: Ayérayé.
0: Ta ló ní kò sọ lọ. Asiwere ló sọ bẹ́ẹ̀.
1: Asiwere ni o.
0: Ìyá. Àpótó ti yọ owó yìí.
1: Orúkọ Jésù.
0: Kò ní gbẹ.
1: Àbíjọ́sù.
0: Ọjà yẹn máa di 200 million.
1: Àbíjọ́sù.
0: Torí a máa wá fẹ̀ sí ni o.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
0: Àbí.
1: Yes.
0: A ti gba yẹn. Sọ lọ́jọ́ kan tó o tàrí ní ṣọ́ọ̀bù.
2: Sí bàbá.
0: Kò sọ́jọ́ kan tẹ́ ẹ̀ tàrí.
2: Lọ́jọ́ kan tí mi ò tàrí.
0: Ọjà rẹ̀ ò bàjẹ́ rí. Frozen food ẹ já àti turkey kò bàjẹ́ rí.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ah my God.
1: Hallelujah.
0: Nǹkan ń pè láàánú ọlọ́run nìyẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó bá jẹ́ èṣù ló ṣe. Ẹ̀sà.
1: Yes sir.
0: Yóò ní kọ́má nínú.
1: Confirm.
0: Ṣùgbọ́n tọlọ́run.
1: Tọlọ́run ni.
0: Kò kí ní kọ́má.
1: At all.
0: Èrí rẹ̀ ò ní dí bàjẹ́.
1: Mi Jésù.
0: In the name of Jesus.
1: Amen.
3: Engineer mi. Ẹ já dókè lọ́hùn.
0: Ó sá wú ẹ̀rí ìyá yẹn.
1: Báàlẹ̀ sọ.
0: Ní àná. Òun ló tún wá mú ẹ̀rí wá ní Sunday.
1: Kábíyèsí o.
0: Ẹ̀rí fẹ́ kọ́kọ́ plẹ̀ lánàá yẹn.
1: Yes sir.
0: Bí o bá bí ó dà bó oṣù mẹ́ta sẹ́yìn ni.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà.
0: Àbóṣù mẹ́rin kọ́.
1: Oṣù mẹ́ta sẹ́yìn. Ó ti lọ oṣù kẹ́rin báyìí.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Bẹ́ẹ̀ni
0: o bẹ́ẹ̀ni o.
1: Òun
0: ló wá mú ẹ̀rí ló gbé wá ní Sunday.
1: Oh, yes, sir.
0: Tó wá fi san oore.
1: Tó wá fi dúpẹ́
0: o. Tó wá dúpẹ́ níwájú Ọlọ́run.
1: Oh, yes, sir.
0: Onídàdí ẹ gbà po rice. Ìyanu tí ó mú kí ìwọ náà lọ ra nǹkan wá.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Wípé dádì ẹ gbà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìyanu tí ó mú kí ìwọ náà sọ pé.
1: Ìyanu àrítọ́ka sílẹ̀.
0: Ẹ jẹ́ lọ fi mọ́tò ṣọ́ọ̀kì wòlíì òkòtò. Ó yá gba ìyanu yẹn.
1: Mọ́tò sọ. Kábíyèsí o.
0: Kẹ́ èèyàn dẹ̀ rí àánú òjijì gbà. Àánú nígbà tí ìrètí ti pè.
1: Ó yẹ sà.
0: Àánú yẹn bọ́lù ẹ.
1: Ó méje sùn.
0: A ní mò ń sọ̀rọ̀ nípa.
1: Àánú ni o.
0: Àánú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí jáde sí ni.
1: Kábíyèsí o.
0: Nígbà tí ìrètí ti pè.
1: Má ìrò tẹ́lẹ̀.
0: Má ìdálẹ̀ kẹrù mí létà.
1: Jésù.
0: Ọlọ́run má jẹ̀mú ìwọ ló lè ṣe é.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Gbogbo etí tó sàmí o. Bọ́mbà lè sàmí.
1: Orúkọ Jésù.
0: Àánú dé ilé wa.
1: Ó méje.
0: Àánú dé ilé yìí o.
1: Méjọ́sù.
0: Àánú dé ilé rẹ o.
1: Méjọ́sù.
0: Ángẹ́lì àánú.
1: Orúkọ Jésù.
0: Kó wọlé tọ̀ wá.
1: Amen.
0: Ángẹ́lì àánú o.
1: Orúkọ Jésù.
0: Kó wọlé tọ̀ wá.
1: Amen.
0: Ángẹ́lì àánú o.
1: Orúkọ Jésù.
0: Kó dé ilé. engineer. So the man fun ala kan na baba yi. Loru.
2: Na se bayi bayi bayi bayi.
0: Chimbi.
2: Chimbi.
0: 05 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 0 5 0 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 GTB GTB ni o Olajide Shina yo Shina yo me 0 5 0 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 Oga
1: Papa
0: mi o ani ko
1: si to Olorun o le se
0: o si o eleni eleni awon to se na o
1: kabesi o
0: ikan ti e se si mi
1: yes sir
0: o se ti e ni ago merin idaji
1: ayera yo
0: mo ro ko gbo radio wa
1: yes sir
0: lara awon time ta nlo lale
1: ba ni o ba
0: bo e wa se ni fo idaji
1: kabesi o
0: bi mo se ri alati to wole
1: o yes sir
0: alati yen wole ni o
1: adani wa yo
0: sugbe
1: yes sir
0: oruko re ni mo kokori
1: kabesi olorun
0: bi mo ti ri oruko re
1: yes sir
0: mo de buserin
1: Jesus
0: mo ri oruko ye
1: oh yes

0: jáde láàárọ̀.
1: A dá ni wọ́n lé.
0: Ó lóun fẹ́ lọ síbi tí wọ́n ní kò ń ti wá wò bóyá òun máa bẹ̀rẹ̀ iṣẹ́ mẹ́.
1: Káfí ẹṣẹ́ o.
0: Gbogbo ibi ló ti mú sí ìvì lọ.
1: Jọ́sù.
0: Ó ní ṣùgbọ́n wọ̀n gbẹ́ òun.
1: Ayérayé Ọlọ́run.
0: Odidi graduate.
1: Ká.
0: Ó ní mástà lọ́wọ́.
1: Yes sir.
0: Kí ni mo ló ní lọ́wọ́?
1: Ó ní mástà lọ́wọ́.
0: Kò dé ríṣẹ́ ṣe.
1: Káfí ẹṣẹ́ Ọlọ́run.
0: Over 8 years.
1: A dá ni wọ́n lé.
0: 8 years.
1: That's good years.
0: Kò ríṣẹ́ ṣe.
1: Ayérayé o.
0: Ó ní dandy.
1: Bàbá mi o.
0: Ó ní ẹ̀wò.
1: Káfí ẹṣẹ́ o.
0: Nọ́mbà òun kọ́ gan ló fi ṣe WhatsApp.
1: Oh yes sir.
0: Torí kò rówó ra big phone. Fóònù ara alẹ́ ló fi send message.
1: Káì.
0: Ìràkọ́ ni dábanú náta.
1: Jọ́sù.
0: Wọ́rú mi náà ṣèkáyìnà.
1: Jọ́sù.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ó ní bóun náà ṣe ní kò ń jí láàárọ̀.
1: Yes sir.
0: Òun ò rówó mọ́tò wa 1000 ló sèwù láti fi gun ọ̀kadà.
1: Yes sir. Bẹ́ẹ̀ni sọ.
0: Ó ní ó lóun fẹ́ sẹ́rìn.
1: Kábíyèsí o.
0: Láàárọ̀ yẹn.
1: Yes sir.
0: Ó fẹ́ sẹ́rìn.
1: Ayérayé o.
0: Títí dé òfi débi iṣẹ́ yẹn. Ó ti wá ṣe company.
1: Yes sir.
0: Kò ríṣẹ́ company.
1: Káì.
0: Ẹ bèrè ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́.
1: Ibo ni sọ.
0: Ibi tó ti ń ṣe dry cleaner.
1: Jọ́sù.
0: Ibi tó ti ń gbaṣọ aláṣọ fọ̀.
1: Laundry.
0: Lẹ́ni tó yẹ ká máa gbaṣọ rẹ̀ fọ̀.
1: Kábíyèsí o.
0: Wọ́n lẹni tí ń gbaṣọ aláṣọ fọ̀.
1: Ẹ̀dá alágbà fọ̀.
0: Ogun tó fi jọwọ́ nílé dáàdì yẹn.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Àfijọ́ ogun tó sun ànúdọ̀ tá ẹ.
1: Orúkọ Jésù.
0: Ogun yẹn gbiná. Ogun yẹn gbiná. Ogun tó fi jọ mọ́mù yẹn.
1: Ayérayé o.
0: Tí wọn kì í fi ṣàánú fún wọn nílé yín.
1: Ọlọ́run kò tó jẹ́ sùn.
0: Tọ́ máa fi ń kórìíra wọn nílé yín.
1: Ọlọ́run ọlájíjọ́.
0: Ó yá kó máa gbiná.
1: Àmẹ́jọ sùn.
0: Kó máa gbiná.
1: Àmẹ́jọ sùn.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: So dẹ̀ ń gbọ́ mi báyìí.
1: Ó yẹ sùn.
0: Màmá ìṣe ń gbọ́ mi báyìí.
1: Àgbọ́yé o.
0: Ó dẹ̀ débi tó ti ń ṣe dry cleaning.
1: Kábíyèsí o.
0: Ó ní bóun ṣe fẹ́ wọlé síbẹ̀.
1: Yes sir.
0: Ó pàdé mọ́tò kan.
1: Táì.
0: Ìyẹn wá drop aṣọ ni o.
1: Ayérayé o.
0: Ó wá drop aṣọ.
1: Yes sir.
0: Wípé kan bá òun fọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní mọ́tò yẹn páàkì bẹ́ǹsì.
1: Táì.
0: Bẹ́ǹsì G-Wagon. G-Wagon.
1: G-Wagon.
0: Ló ní bẹ́ǹsì yẹn park. Ó lọ wá kaṣọ wá fún wọn.
1: Yes sir.
0: Pé kan bá òun fọ. Ó ní bóun ṣe ń débẹ̀.
1: Kábíyèsí o.
0: Wípé òun wá iṣẹ́.
1: Yes sir.
0: Ẹ̀yin lẹ́ni kí n padà wálé ni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọ̀gá yẹn wá bu.
1: Káì.
0: Ó lè dànù.
1: Yes sir.
0: Àfẹ́rí ẹ, àfẹ́rí ẹ. Kúò mí, kúò mí.
1: Ayérayé o.
0: Ànílò ọmọṣẹ́.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Olówó wá wù ó bó ṣe ń sọ òyìnbó.
1: Yes sir.
0: Wípé wá wá wá wá.
1: Kí ló ṣe ẹ́?
0: Ṣèmi graduate ni ẹ. Ó ní I have my masters.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Òun ní master. Ó wá ní kí ló ṣe ẹ́?
1: Yes sir.
0: Ó ní òun ò ríṣẹ́ láti ATS
1: ni. Ayérayé o.
0: Ó ní ẹni yẹn dẹ̀ mú òun lọlé.
1: Káì.
0: Ó ní ẹni yẹn kọ́kọ́ fóun ní 200,000.
1: Hallelujah.
0: Wípé kò ń lọ fi.
1: Ẹ o.
0: Change gbogbo aṣọ òun.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Kò lọ ra súùtù bíi mẹ́ta.
1: Àdáni wáyé.
0: Ó béèrè pé kí ló fẹ́ fi súùtù ṣe. Ó lọ sọ pé.
1: Yes sir.
0: Wà wá máa ṣiṣẹ́ nínú company mi.
1: Ìrètí aláìlẹ́nì kan.
0: Wà máa ṣiṣẹ́ ní company mi.
1: Ọlọ́run ọlájídé
0: o. Wá bẹ̀rẹ̀ ní Monday tó ń bọ̀ yìí.
1: Hallelujah.
0: Kò dẹ̀ mú CV ẹ̀ dání.
1: Ó ṣe Jésù.
0: Ṣùgbọ́n.
1: Yes sir.
0: Mo ti gbà ẹ́.
1: Kábíyèsí o.
0: Wá bẹ̀rẹ̀ ní Monday yìí. Ó ní màá dẹ̀ máa fún ẹ ní.
1: Ayérayé o.
0: 350,000.
1: Àdáni wáyé.
0: Lóṣooṣù.
1: Lóṣooṣù.
0: Arákùnrin yẹn wí pé dání.
1: Yes sir.
0: Mi ò rírú Ọlọ́run yín rí o. Mo ní ènìyàn kan ló ṣe yìí.
1: Ará o.
0: Ọlọ́run ló ṣe èyí.
1: Ọlọ́run lè.
0: Ọlọ́run tó ṣe tọ́mọkùnrin yìí.
1: Àwa má rí gíní.
0: Tó bá jẹ́ ẹ̀rí òtítọ́ ni mo sọ fún ẹ. Ó yẹ kó ṣe ti wọ náà.
1: Mẹ́jọ
0: sàmì mẹ́ta kó ṣe ti ẹ náà. Ọ̀rẹ́ yóò ká dábọ̀ mẹ́jọ ní ẹgbẹ́rún bìrì ọ̀dọ̀ lẹ́kàn. Mo kẹ́ ni.
1: Bàbá mi o.
0: Angẹ́lì ayọ̀kúndé ilé rẹ.
1: Mẹ́jọ sùn.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Àní bàbá mi ló fẹ́ sàánú àwọn kan.
1: Ó ṣe jẹ́ sùn.
0: Àwọn wo ló fẹ́ sàánú o.
1: Ó yẹ sọ.
0: Sọ wà lára wọn.
1: Bẹ́ẹ̀ni o. Kábíyèsí Ọlọ́run.
0: Ó ní wọ́n dẹ̀ ló kó wọn bẹ̀rẹ̀ Monday.
1: Monday.
0: Ó ní dádì.
1: Yes sir.
0: Ó kọ́kọ́ send 20,000. Nínú.
1: Kábíyèsí o.
0: Nínú 200,000.
1: Oh yes sir.
0: Ìdá mẹ́wàá.
1: Ìdá mẹ́wàá nìyẹn.
0: Mo wá sọ fún pé.
1: Oh yes sir.
0: Màá gba ìdá mẹ́wàá yìí o.
1: Kábíyèsí o.
0: Èmi náà wá ṣe ẹ̀sà.
1: Yes sir.
0: Ká ní ìṣe ìyanu yóò ṣẹlẹ̀ sí. Báwo lèmi ṣe fẹ́ mọ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Olúwa wá ní kémi náà ràn lọ́wọ́.
1: Yes sir.
0: Mo wá ṣe 100,000 sí.
1: Ayérayé o.
0: 100,000.
1: Ẹ̀mí inú àwọn wòlíì.
0: Mo kò sanwó lọ́wọ́ mi o.
1: Kábíyèsí o.
0: Torí à ń sanwó rédíò lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo wá ṣe 100,000 fún.
1: Káì.
0: Bí mo ṣe ṣe fún.
1: Yes sir.
0: Ẹ̀rú tún bà á.
1: Káyàyàyà.
0: Ó ní lẹ́ni tó máa ti gba four salary. Òun fẹ́ wọ́n fi ṣe nǹkan nílé Ọlọ́run.
1: Hallelujah.
0: Mo rá àṣẹ sí o.

0: fi inú ilẹ̀ ilé rẹ.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó gbiná.
1: Àmì Jésù.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Má fi ẹbọ ríru ṣeré.
1: Má má fi ṣeré o.
0: Nígbà tó o bá ní.
1: Kábíyèsí o.
0: Ṣe fún Ọlọ́run.
1: Bí pé o ṣe o.
0: Òfin ti rédíò ìlẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Wípé iṣẹ́ ìránṣẹ́ yóò gbúdọ̀ dúró.
1: Kábíyèsí o.
0: Kò sí ni.
1: Yẹ́sà.
0: Ayé tiẹ̀ náà lè dúró.
1: A gbọ́dọ̀ tẹ̀síwájú.
0: Àràbá tún dálé ẹjà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọ̀gá mi o.
1: Bàbá mi o.
0: Ó ní sọ fún ọ pé.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ìlérí.
1: Yẹ́sà.
0: Ọjọ́ pípẹ́. Nínú ayé rẹ. Yóò bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ.
1: Mẹ́jọ sọ.
0: Bàbá mi wí pé.
1: Ó yẹ sọ.
0: Bó o bá ní sà.
1: Ẹ.
0: Má sọ pé ò ní.
1: Má jẹjẹ o.
0: Tó o bá ní.
1: Kábíyèsí o.
0: Má sọ pé ò ní.
1: Má sọ pé ò ní.
0: Ẹ sà.
1: Yẹ sọ.
0: Ẹsẹ̀ sí ẹ̀mí mímọ́.
1: Ẹ.
0: Kò ní ìdáríjì.
1: Kò sí ìdáríjì náà.
0: Tí o bá ní.
1: Ó yẹ sà.
0: Lú ẹbọ àdúrà yìí.
1: Ó jẹ́ lọ ṣọ́.
0: Fi ẹbọ rẹ ti àdúrà yìí lẹ́yìn.
1: Ṣé o ṣé o.
0: Àní kò sí ẹbọ méjì tán máa sẹ́ǹdì.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Túra ò tu.
1: Ẹ o.
0: Ọdún ìmọ̀.
1: Kábíyèsí o.
0: 900 yẹn ni.
1: 900 ni o.
0: 900 yẹn ni.
1: 900 ni o.
0: Ó ní èdìdì.
1: Kábíyèsí o.
0: Tó ti májẹ̀mú yẹn lẹ́yìn.
1: Ẹ o.
0: Ó sún bàbàbà mẹ́rin.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ìjì fẹ́ bọ̀.
1: Jésù.
0: Kò ní bà sílé sí ẹ.
1: Mẹ́jọ sọ.
0: Bó o ti gbọ́dọ̀ tó rú ẹbọ.
1: Ó yẹ sà.
0: Mo kéde.
1: Orúkọ Jésù.
0: Ìjì.
1: Orúkọ Jésù.
0: Agbọmọlọ́wọ́ abiyamọ.
1: Adániwáyé.
0: Kò ní wọlé o. In the name of Jesus.
1: Amen.
0: Máru bá dání ná sáyìnà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Gbá ìrìn lọ́wọ́.
1: Mẹ́jọ sọ.
0: Ẹnjìníà.
1: Bàbá mi o.
0: Ṣé o lè máa fún wọn lákàánú bàbá yìí? Lọ rú.
1: Lọ ṣe
0: báyìí
2: Engineer me. Ẹja dókè lọ́hùn.
0: Gbogbo ìyára Sango.
3: Sango ọ̀tá.
0: Ní ọjọ́ Sunday.
3: On Sunday.
0: Ní ọjọ́ Sunday.
3: On Sunday.
0: Má mi sí ẹ o.
3: Please do not miss it.
0: Ago kan ọ̀sán.
3: 1 PM.
0: Ní wòlíì máa ti dé o.
3: Bẹ́ẹ̀ ti bí ara o. Yes sir.
0: Májẹ̀mú ti dé o.
3: The covenant is here.
0: Ẹ̀yin wo lẹ gbàgbọ́.
3: Among you believe.
0: Òróró a máa fún àjàgà tútú.
3: Oil break yọ.
0: Àjàgà tó dojúkọ.
3: That yoke that face.
0: Òróró yẹ fọ́ dẹnu ẹ.
3: Amen. The oil break it now.
0: Àjàgà má tẹ̀síwájú.
3: That yoke of
0: by the reason of anointing.
3: Nípa ìsàmì wẹ́yàn.
0: Oya kò máa lanẹ.
3: Amen. Di akọsíw.
0: O ní akínkanjú.
3: Yes sir.
0: Ṣùgbọ́n wọn jẹ́ kó ní ẹ̀yìn.
3: Lucky but there's no the war.
0: O rí àwọn èèyàn.
3: You don't have anyone.
0: Tó lè rẹ̀ lọ́wọ́.
3: They can help you.
0: Ohun tó burú ní ayé ni pé.
3: It's very worst in life.
0: Tí ilẹ̀kùn ènìyàn tì mọ́ ènìyàn.
3: That once door is shut.
0: Tí ilẹ̀kùn èèyàn bá ti tì mọ́.
3: If one door is shut.
0: O léwu púpọ̀.
3: Yes, it's very very difficult.
0: Sori iṣẹ́ tá n ṣe.
3: See this work we
0: are back on. A
3: fẹ́ yes sir.
0: Ẹnìkan ní dádì.
3: Door of helper.
0: Ẹ ń sọ fún wa pé ká lọ máa ṣiṣẹ́ kan.
3: Ṣé dádì ṣùdú sọ fún
0: mi? Ẹni ká lọ máa ta nǹkan.
3: Ṣé ṣiṣẹ́ sọ fún
0: mi? Bẹ́ẹ̀ni mà.
3: Yes ma.
0: Ẹ sà.
3: Sà.
0: Tá a bá ti ṣí ilẹ̀kùn.
3: Just we open the door.
0: Ènìyàn fún ẹ.
3: Of helper for you.
0: Ibẹ̀ ni aláàánú á ti wọlé.
3: It's when helper will come in.
0: Ṣí iṣẹ́ tó ń ṣe.
3: Into your business.
0: Ẹ sà.
3: Sà.
0: Ọ̀rọ̀ olúwa wíwẹ́.
3: Èmi
0: ó bù sí iṣẹ́ ọwọ́ wọn.
3: Bless your hand work.
0: Kò ń sọ wípé. Èmi ó bù sí àwọn tó sùn sílé o.
3: Bless those that sleep at
0: home. Ó yẹ dìde báyìí.
3: Now arise.
0: Ọjọ́ Sunday.
3: On Sunday.
0: Ní Sango ọ̀tá.
3: Sango ọ̀tá.
0: Má mi ṣe ẹ̀.
3: Please do not miss it.
0: Ago kan ọ̀sán.
3: 1 PM.
0: La máa ti bẹ̀rẹ̀.
3: We will start the program.
0: Ẹ sà.
3: Sà.
0: Ó máa burú fẹ́ ṣe.
3: It's going to be packed.
0: Ìlọrin o.
1: Ìlọrin àbàdà.
0: Mo ń wọ ìlọrin tìbínú tìbínú.
1: Mo gbọ́ ìlọrin ẹdí.
0: Àti májẹ̀mú Ọlọ́run.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ìbínú mímọ́.
1: Ọlọ́run làjíjẹ́ bọ̀.
0: Ìbínú.
1: Ọlọ́run kò tó
0: bọ̀. Mímọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Májẹ̀mú mímọ́.
1: Yéésù.
0: Agbára mímọ́.
1: Yéésù.
0: Àṣẹ mímọ́.
1: Yéésù.
0: Ó ní àdúrà olódodo.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àṣìṣe agbára.
1: Àṣìṣe agbára ni.
0: Ẹ sà.
1: Bàbá mi o.
0: Mo rí ìran tó le.
1: Kábíyèsí Ọṣọ.
0: Gbogbo ẹni tí ó ń rìn nínú ìpè yìí.
1: Ó yẹ sà.
0: Kò sí tẹ̀lé ìpè yìí ti pẹ́. Wọ́n jẹ́ kó lẹ́rìí.
1: Yéésù.
0: Jọ máa bọ̀ ní stadium.
1: Ọjọ́ tẹ̀jẹ̀ máa bọ̀.
0: Ní ọjọ́ Tuesday o.
1: Stadium.
0: Ó ti pàdé wòlíì títí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n jí o lẹ́rìí. Kẹ́kọ̀ọ́ máa bọ̀ ní stadium.
1: Bọ̀ ní stadium.
0: Lọ́jọ́ Tuesday yìí o. Ọjọ́ Tuesday yìí o. Láago méje àárọ̀.
1: Méje àárọ̀ ló máa.
0: Aṣọ funfun ni ọwọ́ o.
1: Àwọ̀ aṣọ wa ti ṣe bọ̀.
0: Ajé ló fẹ́ wá gbà o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ajé tó ti wà nínú òróró.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láti bí ọjọ́ mẹ́rìnlá.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó lọ fẹ́ wá gbà.
1: Jésù.
0: Má kẹ́dùdà.
1: Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Bàbá mi o.
0: Oh my God.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Òróró mẹ́ta.
1: Yẹ sà.
4: yikan
1: ororo
4: meta
1: oyikan
4: wa geti e to ba ti dodo
1: o yesa
4: owo mi ni ma fi fun e
1: hallelujah
4: ni ororo meta oyikan inu ororo yen lo ma fi owo yesa mama dide
1: oja dide we
4: lojo
1: tuesday
4: o ma lagbara ga
1: o ma le o
4: eyan ara lesha
1: lesha
4: sende to pari
1: o yesa
4: o su september
1: last sunday
4: of the month
1: o yesa
4: e mura le o
1: ja dide
4: o ma lagbara ga
1: o yesa
4: dide
1: o ja dide o
4: iwo la ran mi si
1: ba ni o
2: ma bo
1: o ja ma bo
2: oluwa ran mi si o
1: ba ni o
4: dide orun wi gbe
1: ah o
4: iwo gangan
5: la rika

0: Orúkọ mi ni Adékunlé Adéolúwa láti Abéòkúta.
1: Abéòkúta.
0: Bẹ́ẹ̀ni sá. Ní January tí a ń kọ ẹ̀bẹ̀ àdúrà wa, mo lísì àwọn kankan tí mo fẹ́ kọ́lọ́run ṣe fún mi. Mo tún wá ń sọ fún Ọlọ́run, mo ní mi ní agbára, but before June birthday mi, mo fẹ́ kọ́lọ́run kó ṣe. Then birthday mi was June 2nd. Mo gbàdúrà mi ò rí èsì. Mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wẹ́ oṣù yóò ti parí, bàbá lè ṣe. On the 10th of the same June, wedding anniversary mi ò tún rí èsì. On the 18th of June, only birthday second daughter mi. Ọjọ́ yẹn same day yẹn Ọlọ́run fún mi ní lessons 300 láti present ẹ̀ fún ìyàwó mi gẹ́gẹ́ bí gift. Inú mi dùn gidi gan sá. Ẹ mo dẹ̀ nígbàgbọ́ pé ìtókù tí mo gbàdúrà fún traveling kọlọ́run bá mi ṣe fún èmi àti family mi.
1: Yóò ṣe ṣe. Ẹ̀yin wo lẹ fẹ́ ra mọ́tò fún ìyàwó yín? Ẹnìkan ní ṣe mo tí ra yẹn ra mọ́tò fún ìyàwó mi. Nice. Ọdẹ yìí tẹ fẹ́ ra mọ́tò tí ìwọ náà fẹ́ ra káà tiẹ̀ tó tún fẹ́ rà fún ìyàwó. Ọlọ́run tó ṣe ti bàbá yìí kó ṣe tiẹ̀ náà. Gbogbo ìrìn àjò traveling yìí ọbọ sí. Aṣẹ ti mọ bẹ́ẹ̀. Nice. Ẹ̀mí ìyàwó yín ó lò ẹ sì ní wálẹ̀. In Jesus' name.
2: Náà èèyàn ọmọ Ọlọ́run.
1: Ìkan ló tún gbọ́ yìí.
2: Bí ṣe ń ṣe lànà bẹ́ẹ̀ ló ń ṣe lò ní. Á Ọlọ́run mi ìyanu ni. Mo sì gbọ́ nǹkan kan. Olúwa ló wọ́n pa èèyàn kan lẹ́rìn. Ọ̀rẹ́ tẹ́ dà láàárọ̀ ìdá mẹ́wàá kọ́ sí. Olúwa pa mí lẹ́rìn kó tó dalẹ̀. Pa mí lẹ́rìn kó tó dọjọ́ mẹ́sàn-án lónìí. Make me laugh. He who laugh last, laugh best. Ọ̀rẹ́ Olúwa pa mí lẹ́rìn. Ẹ jẹ́ n fi àkáǹtì nọmba chọ́ọ̀chì ilẹ̀. 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank. Bí yín ọba wọlé mà, bí ọba wọlé sí. Ẹ lo eléyìí, ẹ lo nọ́mbà yìí. 1966 36 38 73 1966 36 38 73 Access Bank. Comfort Life Mission náà ni ó gbé jáde. Comfort Life Mission International. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ká tó máa lọ. Ẹ̀yin náà make sure pé ẹ join mi ní ìsìn ní ìsìn. Aago mẹ́fà. Ẹ ti ẹ̀bì àdúrà yín méjì méjì. Ẹ ti bọnú omi. Omi yẹn àti ẹ̀bì àdúrà yín. Ẹ máa gbébọ̀ ní orí Facebook, YouTube àti TikTok. Ní fẹ́rẹ́ ń jógí láàárọ̀ kùtùkùtù yìí. A ṣe bẹ̀bẹ̀ láàárọ̀ yìí. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín lónìí. O ní ṣe àṣetìmọ̀ láíláí. Wá gbọ́ o, ọdún eléyìí tó o mark ire nìkan ló kù tó mọ̀ rí. Kó tó wá dì wòye ọdún tí ń bọ̀. Wà á ti gbilẹ̀ sọ́tún, ó ti gbilẹ̀ sósì. Ń tọ̀ ń wá yóò ti bọ́ sí. In Jesus name. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. In Jesus name. A ti parí bíbélì o. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ tí ì bá wa. Ẹ make sure pọ̀ yára. Torí láìpẹ́ máa kéde ọjọ́ tí a gba certificate. Yóò bọ̀ sí ọjọ́ graduation fún àwọn Bible school and seminar conference láṣewọnú ẹ̀. Ẹ máa gbáradì gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Ayọ̀ ni o. In Jesus name. Ẹnìkan ni ẹ̀mọ̀júwe church fún wa láti Iwo Road. Ẹ wọ mọ́tò tó ń lọ sí gbági tuntun. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè church Ọlọ́run òjijì ń bi gáràjì yẹn. Fẹ́rẹ́ ń jógí láago méje ni. Láti Iwo Road ẹ wọ mọ́tò gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè church Ọlọ́run òjijì ń bi gáràjì yẹn. Ọlọ́run yóò jẹ́ ọ̀dára fún yín. Aago méje ni ìsìn lọ́la. À ń retí, mò ń retí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Àti ní gbogbo Sona Church náà. Ẹ lọ sí gbogbo bẹ̀. Ẹ mọ̀ rí mi wèmí náà wọ́n máa ń wò bẹ̀. Ayọ̀ ni. Lọ sí irúgbọ̀ rẹ. God bless you. Nọ́mbà tẹ́ ṣe a testimony yín sí rè. 08081716566. 08081716566. Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànúkọ bá yín. God bless you.

0: lálẹ́ yìí mo ṣe wà yìí màá débẹ̀ yẹn èmi náà dẹ̀ níaníà tí mo ń sá pé mi níyẹ kàn kí ọbẹ̀ bọ̀ mí lára mo kàn dìrọ̀ yẹn láago méje ń jọ yẹn mo jókòó kìnìún kan tì mí dìde ni pé kí n máa lọ sí national stadium mo bá gbọ̀wọ́ lórí pos mo wọ mọ́tò ìgbà tí màá débẹ̀ mo ń lọ bí aago mẹ́jọ lálẹ́ mo jókòó àwọn èèyàn ṣe ń wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà tó pẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ program yẹn mo dìde abẹ̀ sí ní ṣe gbogbo nǹkan tó ń ká ṣe à ń ṣe everything
1: kí ló wá ṣẹlẹ̀
0: wá mú owó mo wá sọ̀rọ̀ sí inú ẹ̀ nígbà tó ń ká wá dáwó ọrẹ mo porúkọ ọmọ mi yẹn mo sọ pé báyìí báyìí báyìí báyìí ni gbèmí débi pé mo dẹ̀ fẹ́ kí ọlọ́run yanjú ẹ̀ fún mi bá ti ń ṣe ìsọjí yẹn lọ tí mo dá oyún yẹn tán wá sọ sáwọn wá bẹ̀rẹ̀ sí gbàdúrà yìí pé àwọn kan wà níbí tí wọ́n ń ṣàìsàn gbogbo ibi tí àìsàn yẹn wà kí wọ́n gbọ́wọ́ lé wọ́n á gbọ́wọ́ lé ibi tí àníà yẹn wà wọ́n gbàdúrà tán wọ́n wá ní àìsàn yẹn ti gbẹ dànù ó ti gbẹ dànù wọ́n ṣe àṣàdúrà omi méjèèjì tí mo rà tọ́ni ká ṣe tán ṣàdúrà sí wọ́n á kó sínú nylon tí mo ra òróró back to sender mo jù síbẹ̀ gọ́ṣogù nígbà tílẹ̀ mọ́ tó di aago márùn-ún mo jókòó kó di aago méje mo wá gbéra mo wá ń lọlé bí mo ṣe wọlé kanlẹ̀ mo bọ́mọ yẹn ó jókòó ó ní kílélẹ̀ kílélẹ̀ mo kàn gbé omi yẹn ni mo wá gbé omi yẹn mo gbé fún mo ní kó lanu ẹ̀ ó mú mo wá ṣòro back to sender yẹn mo wá bu díẹ̀ fún mu láti ọjọ́ yẹn ọmọ yẹn ò tọ́ lé mọ́
1: sá
0: kan tó ń yọ mí lẹ́nu kò dà mí láàmú mọ́
1: a ní àti gbẹ dànù alágbára lọlọ́run mi.

0: ṣe kó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè òkú àṣejì rẹ̀ mbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September ní Pasẹ̀dé pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ pẹ̀ sáàmù Adébáyọ̀ ojú Authority Lord Imaihu Olúwa wojú ọgbẹ́ mi sọ̀lá kórí eré yóò ìwọ náà wà kébí oníṣẹ́ ìyanu Jésù ó fẹ́ wo ọgbẹ́ àdàbí sàn lára rẹ̀ ojú ọgbẹ́ nǹkan mi ni pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ sọ ẹrù wíwọ káyé gbé ní àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ àríyànjú ògo yá o láti kùtùkùtù lọ́jọ́ Thursday 17 September wákàtí wákàtí nínú adúmọ̀ májọ ní ọjọ́ Friday 18 fọ́gbù ẹ̀ lórí òkè ògo ládọ́jú pa kòkákó láṣẹ jìrẹ̀ mbàdàn ọ̀pọ̀ wòlíì máa jẹ́ mu ló ń bọ̀ àtàwọn olórin ẹ̀mí nígbà tí wòlíì tá a fi ọ̀rọ̀ fún ìtúsílẹ̀ ohun ìdáǹdè níròyìn Prọfẹ́sà Adébáyọ̀ ojú Authority wọ́n máa fi máa jẹ́ wípé ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan tí iṣẹ́ agbára yóò máa ṣe dádì torí yín ni ẹjẹ́ lọ gbàdúrà.
1: Gbogbo ya bu jade.
2: Amen.
1: A ni adua meta ta.
2: We have some three prayers to pray.
1: Mother fi sere.
2: Don't joke with them.
1: Adua koko.
2: Prayer number one.
1: Oluwa.
2: Oh Lord.
1: Ta lo nba mi je to nba mi je.
2: Who is eating with me and destroying my life? Shout.
1: Ayo gbo run e ba ti
2: je. Don't ever destroy them.
1: Mo sere o.
2: Don't joke with this one.
1: Bu ese.
2: Lift your legs.
1: Ta lo nba mi je.
2: Those that are eating with me.
1: To nba mi je.
2: And have destroyed my life.
1: Ogun orun ba ti je.
2: Don't ever destroy them.
1: O ya du. O
2: ka je.
1: Mo gbe to nba mi je. To nba mi je.
2: Mo gbe ni to nba mi je. To nba mi je.
1: Gba ayé mi kúrò lọ́wọ́ ẹni tó ń lo àjùlọ lẹ́mi.
2: Lord retrieve my life from those using superiority over me.
1: Ẹni tí ń lo àjùlọ
2: lẹ́mi lórí. Those using superiority over me.
1: Gba ayé mi kúrò lọ́wọ́ ẹ.
2: Retrieve my life from them.
1: Alágbára tó ń lo àjùlọ.
2: That's why my using superiority.
1: Lé ọmọ mi lórí.
2: Over my children.
1: Lé ìyàwó mi lórí.
2: Over my wife.
1: Ẹ gba ayé mi lọ́wọ́ ẹ.
2: Retrieve my life from them. Àjùlọ
1: lọ́dẹ.
2: Láàrin
1: àwọn ọ̀tá mi
2: jẹ́ ìdílé.
1: Dáfídì wípé ìṣẹ́jú àwọn ọ̀tá
2: mi. Ó
1: ní ọ̀rọ̀ lé mi lórí. Ago mi kú àkọ́
2: sí mi.
1: Ó ní tòótọ́.
2: Sẹ́yìn
1: àti àánú
2: yóò
1: máa tọ̀ mí lẹ́yìn lọ́jọ́ ayé mi gbogbo. Olúwa láàrin wọn.
2: Lọ sí fúnni jábìs.
1: Jẹ́ ń tayọ.
2: Let me excel.
1: Jẹ́ ń dìde.
2: Let me be rich.
1: Àdúrà. Ọjà pé wọ́n wá owó wá síbí.
2: Ìdílé ọ̀dẹ̀ kọ́mi ẹ̀kọ́ mọ́ni.
1: I know. Train you about spiritual.
2: Èmi ń kọ́ yín lórí ohun tẹ̀mí
1: ni. Kò dẹ̀sẹ̀ tó tì fọ́ọ̀sì ẹ láti ṣe
2: kò ní. Àwọn ọ̀dàsẹ̀ bá fọ́ọ̀sì tó
1: jí fẹ́ni tí. If you don't have no problem.
2: Tó o bá ní kò sí
1: ìṣòro.
2: Ọlọ́gbọ́n kọ́ ẹ.
1: Sórí ẹ tí bá ń gbàdúrà òkè.
2: But if you are praying for the
1: church. Ojú ẹ bọ ríru kì í ro wọn.
2: You must not be tired of giving
1: sacrifice.
2: Èmi
1: náà rú ẹbọ lé wọn lórí.
2: I expect sacrifice over there. I expect sacrifice over there.
1: So mo ń retí ẹ lálẹ́.
2: I'm expecting you tonight.
1: Alẹ́ tí ò ṣe fi ṣeré
2: ni. A night cannot joke.
1: Bẹ́ẹ̀ni sá.
2: I'm expecting.
1: Àgágò lẹ́sẹ̀.
2: Ẹ̀mí mímọ́.
1: Ẹ̀mẹ́ lẹ́sẹ̀
2: bí ẹ̀dá.
1: Ó dẹ̀ra àánú.
2: Ẹ̀rí
1: rẹ̀ dé.
2: Ẹ̀rí
1: rẹ̀ bẹ̀rẹ̀.
2: Sorí
1: ẹ̀ ni.
2: God today.
1: Oyin ode ni wọlẹ.
2: Your prayer will not be buried.
1: Account number.
2: The account
1: phone day. Number.
2: And the phone number.
1: Ẹ bá ń fún wọn.
2: The account details.
1: The account details. Echo Bank account 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. That is Freedom Apostolic Revival International Ministry. This is the name of the account. I can use our Providence Bank account Providence Bank account is 89005129 48. Again, Providence Bank account 89005129 48. Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Enquiries and details call us on 081-123-285 places. Or you can use us 7081-164090. God bless you.
2: Ayé kò gbé yín dìde o.
1: Bẹ́ẹ̀ni Lord elevate you.
2: Ẹ̀rí ìrànlọ́wọ́ gbà o.
1: You receive great help.
2: Ọkàn yín balẹ̀ o.
1: Have blessed of mind.
2: Ẹsẹ̀ rú mọ́.
1: Your number is blessed.
2: Ẹ̀rá àánú gbà.
1: Receive blessing.
2: Gbogbo ẹ̀yin tájọ́ ń gbé ètò ẹni ẹ̀rí lórí ẹ̀.
1: Have great testimonies.
2: Ọ̀dẹ̀ ní dáin dúró.
1: Ògo
2: ni fún ẹ Jésù.
1: Hallelujah.
2: Sọ pé mo rí àánú gbà.
1: Say I receive blessing.
2: Ẹ̀rí mi bẹ̀rẹ̀.
1: I just want to begin.
2: Mo tayọ.
1: I excel.
2: Amen. Gbogbo ẹ̀ tó bá rí.
1: Anyone you see.
2: Sọ fún ọ pé.
1: Tell them I will use my.

0: ìwé ebèrú orí kẹsàn nìyẹn
1: book of hebrews chapter 9
0: ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n
1: verse 17
0: àti filélẹ̀ fún gbogbo ènìyàn
1: it is written that every man
0: láti
1: kúlẹ̀
0: ẹ̀ka soso àti lẹ́yìn èyí ìdájọ́
1: hebrew 9:27
0: àfilélẹ̀ gbogbo ènìyàn
1: has been laid down for every man
0: atọkùnrin atobìnrin ọmọdé àti àgbà
1: tá
0: a wá sáyé yìí gbogbo ala máa kú
1: we are all
0: gbogbo
1: ala
0: gbé agbádá ikú wọ̀
1: ṣùgbọ́n
0: kí kó tó dé
1: but before that
0: ó ní ìgbésẹ̀ kan tó gbọ́dọ̀ gbé
1: there is a step you ought to take
0: ó ní ìgbésẹ̀ ńlá kan tó gbọ́dọ̀ gbé kí kó tó mú ọ lọ
1: kó
0: tó mímí ìgbẹ̀yìn
1: kó
0: tó kí ayé kó dìbò ṣe
1: ọ
0: gbọ́dọ̀ gba jésù gbọ́
1: bíbélì
0: wípé bí kò ṣe pa tó ènìyàn bí kò lè rí ìjọba ọ̀run
1: o gbọ́dọ̀ gba jésù
0: jésù gbọ́dọ̀ jẹ́ olúwa rẹ
1: o
0: gbọ́dọ̀ jẹ́ olùgbàlà rẹ
1: o
0: gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ọmọ
1: fóònù
0: èérí àti ẹ̀ṣẹ̀ gbogbo gbogbo èèyàn ló ti ṣẹ̀
1: àti
0: kùnògbò ọlọ́run
1: ṣùgbọ́n
0: tó bá tọ jésù wá
1: agbára
0: tó ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀
1: lọ́wọ́
0: rẹ̀ nìkan ṣoṣo ló wà
1: yóò
0: fi agbára yẹn gbà ọ́
1: yóò
0: dáhùn dé lọ́wọ́ ẹ̀ṣẹ̀
1: yóò
0: sọ di ọmọ ọlọ́run àmì ìgbé yóò ṣe dànù àmì ọ̀run àpáàlì yóò mú kúrò
1: yóò
0: sọ di ọmọ ọlọ́run
1: yóò
0: tún ìwà àti ìṣe rẹ ṣe
1: yóò
0: dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ lónìí
1: sọ
0: pé jésù olúwa
1: mo
0: gbà kó kú fún mi
1: o
0: jíǹde nítorí mi
1: mo
0: tọ̀ wá lónìí pẹ̀lú ẹ̀ṣẹ̀ mi
1: I come before you with my sin
0: dáre ẹ̀ṣẹ̀ mi jù mí
1: forgive my sin
0: tẹ̀jẹ̀ mímọ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ mi rẹ
1: cleanse my sin with your blood
0: orúkọ mi sínú ìwé ìyè rẹ
1: write my name in the book of life
0: láti òní lọ mo di tirẹ o
1: from today I become yours and yours only
0: fún mi ẹ̀mí mímọ̀ rẹ
1: give me your spirit
0: láti ṣe ìfẹ́ rẹ
1: to do your will
0: ìjẹ́bí o ti ń to olúwa wá lónìí
1: I pray as you come before the Lord today
0: may the Lord
1: accept you
0: dáre ẹ̀ṣẹ̀ rẹ jù
1: may he forgive your sins
0: fún tẹ̀jẹ̀ mímọ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ rẹ
1: may he cleanse your sin with his blood
0: and
1: write your name in the book of life
0: gba ẹ̀mí mímọ̀
1: receive the Holy Spirit
0: gba agbára ọlọ́run
1: receive the power
0: of
1: the Lord to do his will
0: gbẹ̀yìn ọmọ ọlọ́run pátá
1: every brethren in Christ you and I
0: orí ọ̀fẹ́ tó tó
1: enough grace
0: àti agbára ńlá
1: and sufficient power
0: láti wá àwọn àmì wọ̀nyí rí
1: to find to search this sign
0: nígbà kó ràn wọnú ayé wa
1: may the Lord send it to us
0: bẹ́ẹ̀ ni yóò ṣe rí o
1: so shall it be
0: orílẹ̀-èdè Nàìjíríà olúwa là kọjá
1: now walk through Nigeria
0: ṣe ìgbàlà ńlá
1: do great work of signs and deliverance Lord deliver, deliver us, repair our land,
0: your
1: church in Nigeria, receive new power, become unstoppable,
0: become unstoppable,
1: the light of the gospel of Christ, let it shine more and more, so shall it be, glory be to the name of our Lord, you and I,
0: will
1: reign with Jesus at the
0: end,
1: amen. Amen and amen. A fi oko yin Atiola forúkọ Ọlọ́run fún ọ̀rọ̀ rẹ̀ tó tún rọ́ sí wa lẹ́ni. Gbàdúrà pé gbogbo àmì àti iṣẹ́ ìyanu tí a ò rí mọ́ láàrin wa láàrin àwọn ọjọ́ lórí ilẹ̀ àlàyé. A gbàdúrà pé Ọlọ́run á dá padà fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́. Àmì rere tí a ṣẹ̀gbọ́ tán wá láti ìjọ New Life Gospel Church títí ìjọ New Life for All Nation Ministries. Ìjọ New Life Gospel Church wà ní Sádù Àyíndé Street ní ẹ̀yìn First Baptist Church Surulere Ìlọrin. Bákan náà la wà ní 3 Railway Line Budo Ìyá Ofa Sadam Road Ìlọrin. Fún àwa tá a wà ní ẹyẹ ńkọrin, a wà ní ẹgbẹ́ Dídí Olú Nursery and Primary School Pàṣà ní ẹyẹ ńkọrin. Fún àwa tí a wà ní Oníjàgbó bákan náà, a wà ní ẹ̀yìn Oníjàgbó Palace Ìpẹ́ Road ní Ìjàgbó. Fún àwa tá a bá fẹ́ pè ránṣẹ́ Ọlọ́run fún àmọ̀ràn tàbí fún àdúrà, a lè pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08035259454. Mo pè ní ẹ̀kan sí 08035259454 títí di ìgbà mìíràn tí a ó tún pàdé àmì wa a ò ní gbà tì ní orúkọ Jésù àmì.

tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó ìjọba lónìí o. Ìjọba àpapọ̀ ló pariwo tọ́tọ́tọ́ bẹ́ẹ̀ láàárọ̀ tòní. Ṣé ìjọba àpapọ̀ ń jẹ́ kó di mímọ̀ páwọn làwọn nílé ẹ̀kọ́ King's College tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó àwọn ọ̀tá bẹ́ẹ̀ làwọn ò gbé fún àwọn aládàáni. Ìjọba wọn jẹ́ kó di mímọ̀ pé àwọn làwọn sì ń tukọ̀ ilé ẹ̀kọ́ King's College àwọn làwọn sì ní lábẹ́ òfin àti ìlànà. Mínísítà lẹ́ka ètò ẹ̀kọ́ tún jí Aláùsá òun ló tẹnubọ̀rọ̀ ìyẹn nínú àtẹ̀jáde kan tó tarí síta lọ́jọ́ Ẹtì gbà tí ọwọ́ ẹni tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ rẹ̀ Fọláṣadé Borí Owó Aláùsá ṣe lálàyé ó ní ṣe rí àdéhùn ìpín láàrin aládàáni àti ìjọba tá a mọ̀ sí public private partnership agreement eléyìí tí ó wà nílẹ̀ òun ló ní ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́kùnrin tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde ìyẹn ní ilé ẹ̀kọ́ ọ̀hún tá a mọ̀ sí King's College Old Boys Association ó wá jẹ́ kó di mímọ̀ òun ni èyí ló sọ lẹ́yìn ìgbà tí àwọn kan tí wọ́n ti ń kéde wípé wọ́n ti ta ilé ẹ̀kọ́ King's College ọ̀hún fún àwọn aládàáni. Ilé ẹ̀kọ́ King's College ló ti pé bí ọdún 97 eléyìí tí wọ́n ti dá sílẹ̀ 117 years old nílé ẹ̀kọ́ ọ̀hún. Inú ìròyìn The Punch ni ìròyìn àwọn ilé tó ń tẹ̀sí láàárọ̀ tòní.

àlàyé fáwọn òbí àti àwọn alágbẹ̀tàn pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tá a mọ̀ sí Federal Unity Colleges tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà àwọn yóò rí ìsúmù wọn padà sẹ́nu ètò ẹ̀kọ́ lọ́jọ́ ajé tí ń bọ̀ yìí tí ń ṣe ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún tá a wà nínú ẹ̀yẹ wọn wá jẹ́ kó di mímọ́ wọn ní gbogbo ètò ló ti tò fún bí gbogbo nǹkan yóò ṣe ṣẹnu re gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ yóò ṣe máa wọlé padà sẹ́nu ètò ẹ̀kọ́ ilé iṣẹ́ tó rí sẹ́ka ètò ẹ̀kọ́ tí wọ́n jẹ́ kó di mímọ́ wọn láwọn ò jẹ́ kí etí àwọn àjọ elétò ààbò ó di sí ìwọlé padà àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ wọlé yìí ilé iṣẹ́ yìí bákan náà ni wọ́n wá rọ àwọn àjọ elétò ààbò wọn láwọn ti sọ fún wọn náà tẹ́lẹ̀ rí wípé kí wọ́n rí wípé wọ́n mójútó gbogbo àwọn agbègbè tí àwọn ilé ẹ̀kọ́ bá wà láti fi wípé ètò ààbò dájú mínísítà lẹ́kọ̀ ètò ẹ̀kọ́ tó jẹ́ Láúsá oníṣẹ́ rí àlàáfíà àwọn akẹ́kọ̀ọ́ yìí àti àwọn olùkọ́ wọn ó ní àwọn ò mú ní kèrè mí rárá ó ṣe pàtàkì ṣe kókó síjọba àpapọ̀ ó wá tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìjọba ti pèsè àyè eléyìí tí yóò mú kí ètò ẹ̀kọ́ kí ó rọrùn fún àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí wọn yóò ṣe máa wọlé padà sẹ́nu ètò ẹ̀kọ́ fún sáà tuntun mìíràn ojú ọ̀pọ̀ channels ni ìròyìn ọ̀hún lè tẹ́ńtẹ́ sí lára ọ̀tún ní.

níwájú oyin nù àjọ elétò ìdìbò ilé wa INEC ni wọ́n rọ ilé ẹjọ́ gíga àpapọ̀ tó ń bẹ nílùú Abuja bẹ́ẹ̀ wọ́n ní ìwé ẹjọ́ tí wọ́n pè tako ààrẹ Bola Ahmed Tinubu tó ń bẹ níwájú yín ẹ fà ayé ẹ̀dá gọ́tà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ nígbà tí wọ́n ń ṣe àgbéyẹ̀wò ẹjọ́ tó ní ṣe pẹ̀lú ààrẹ Bola Ahmed Tinubu eléyìí tí wọ́n ní wọ́n pè tako ààrẹ lórí wípé ààrẹ ṣe àgbékalẹ̀ ayédèrú ìwé ẹ̀rí láti lè fi jẹ́ kí ó pẹrẹgẹdẹ jáde dupò ààrẹ gẹ́gẹ́ bí àjọ INEC ṣe tẹ̀ wájú níwájú ilé ẹjọ́ ìyẹn lórí ìbéèrè eléyìí tí wọ́n ń béèrè níwájú ilé ẹjọ́ wípé ṣé ẹ rí àwọn ìwé ẹjọ́ eléyìí tí wọ́n gbé wá tako ààrẹ Bola Ahmed Tinubu yìí lójú òfútù fẹ́ẹ̀tẹ̀ wọ́n ṣe àgbékalẹ̀ ìwé ẹjọ́ wípé kí wọ́n fa àwọn ẹjọ́ ọ̀hún ya láti pàṣẹ àwọn agbẹjọ́rò wọn eléyìí tí amòfin àgbà dókítà Alex Izinyan tó ṣíwájú wọn àjọ elétò ìdìbò ilé wa INEC ni wọ́n ṣe lálàyé níwájú ilé ẹjọ́ wípé ẹjọ́ yìí òun ni ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí fún olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ló pè tako ààrẹ Bola Ahmed Tinubu wípé ìwé ẹ̀rí tó gbé kalẹ̀ láti fi jíde dupò ààrẹ ayédèrú ni àjọ INEC wá jẹ́ kó di mímọ̀ wọn ni ẹjọ́ yìí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn ìwé ẹ̀rí ò yẹsẹ̀ ńlẹ̀ ìpè ẹjọ́ eléyìí tí Atiku pè yìí ó dàbí fífi àkókò ilé ẹjọ́ ṣòfò àjọ INEC wá rọ ilé ẹjọ́ pé ẹ wò ẹ wọ́ ilé ìwé ẹjọ́ yìí pátápátá ẹ pa mọ́lẹ̀ torí wípé kò sẹ́rìí kò sídìí eléyìí tí Atiku tó fi pe ẹjọ́ yìí inú wẹ́rọ yìí di vangadi nìròyìn ń wà lọ́rọ̀ tòní.

aṣòfin olúrẹ̀mí tinubu ti mú àdéhùn oní 10 million naira eléyìí tó ṣe ìlérí rẹ̀ fún ọmọ ọdún méjìlá kan ní ìpínlẹ̀ ogun ìyẹn arákùnrin moreni kejì ẹ̀bùn olúwa joshua aya orílẹ̀-èdè nàìjíríà ló ṣe ìlérí ọ̀hún bí nǹkan bí oṣù kan sẹ́yìn lásìkò tó rí àwòrán tí ọmọ yìí yà eléyìí tó wúni lórí lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kọ́ di mímọ̀ pé àgbékalẹ̀ owó mílíọ̀nù mẹ́wàá náírà àwọn ni wọ́n gbé kalẹ̀ lábẹ́ ètò tó níṣe pẹ̀lú ìdàgbàsókè ètò ẹ̀kọ́ eléyìí tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ fún joshua láti pàṣẹ ìjọba ìpínlẹ̀ ogun owó yìí ni wọ́n ní yóò ṣe ìrànlọ́wọ́ fún joshua títí yóò fi dé ìpele ilé ẹ̀kọ́ gíga aya orílẹ̀-èdè nàìjíríà ló ṣe ìlérí yìí ìyẹn ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún tá a wà nínú ẹ̀ yìí lásìkò tí joshua tó ya àwòrán kan tó ń ṣe àwòrán rẹ̀ eléyìí tí ó wúni lórí tó wúni lórí lọ́pọ̀lọpọ̀ èyí ni ó mú kí aya ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kí ó ṣe ìlérí láti ṣe àtìlẹyìn fún ètò ẹ̀kọ́ ọmọdékùnrin yìí pẹ̀lú ẹ̀bùn owó mílíọ̀nù mẹ́wàá náírà.

0: wọ́n ti ń béèrè wípé kí wọ́n ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ikú bíṣọ́ọ̀bù kan àwọn ọmọ ilẹ̀ nàìjíríà tí wọ́n ń gbé lórílẹ̀‐èdè south africa tí orúkọ wọn jẹ́ the Nigerian citizen association of south africa ní kásà òun ní àpèkúrú orúkọ wọn wọ́n ti ń béèrè pé ẹ ṣèwádìí lẹ́kùnrẹ́rẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ìpapòdà bíṣọ́ọ̀bù ọmọ ilẹ̀ nàìjíríà kan ẹni ọdún 58 years taiwo michael fakunle ìyẹn nílùú johannesburg lórílẹ̀‐èdè south africa fakunle ni wọ́n ní ó wá láti iye ní ilẹ̀jẹ̀ méje níjọba ìbílẹ̀ ìyẹn tó ń bẹ ní ìpínlẹ̀ èkìtì wọ́n tẹ̀wájú wọn ni wọ́n ṣe kú pa ìyẹn ní ilé ìgbé rẹ̀ tó ń bẹ ní ìlú johannesburg ìyẹn lọ́jọ́ etí ìyẹn september 4 ọdún tí a wà nínú ẹ̀yẹ ní ẹgbẹ́ nìkásà ni wọ́n ní àwọn afurasí méjì kan ni wọ́n wọ ilé bíṣọ̀bù yìí tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ wọ́n yìí níbọn jọni kódà ó fẹ́ẹ́ ju ẹ̀ẹ̀mejì lọ tí wọ́n ṣínà ìbọn bo bíṣọ̀bù yìí àtẹ̀jáde látọwọ́ ẹni tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà reverend frank onyekwelo ó jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ́ ní ìkásà àwọn ò ní káwọ́ gbéra kí ìṣẹ̀lẹ̀ ikú bíṣọ̀bù yìí ó sì lọ bẹ́ẹ̀ wọ́n ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ikú bíṣọ̀bù yìí gẹ́gẹ́ bí ohun tó bani nínú jẹ́ lọ́pọ̀lọ́pọ̀ wọ́n wá jẹ́ di mímọ̀ wípé digbi òun ni ẹgbẹ́ yìí ni wọ́n wà lẹ́yìn ìtakò ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn ọmọ ilẹ̀ nàìjíríà ojú ọ̀pọ̀ channel c ni ìròyìn ọ̀hún lè tẹ́ǹtẹ́ sí lára ọ̀tọ̀ ní kí dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ omi dán ní gbogbo ọjọ́ sátidé nínú ìròyìn àtúpalẹ̀ ìyẹn ní ìkọ̀nì diamond 88.7 fm ìlọrin bí bá ti ṣe ń kúrò lórí ètò òun ni precious yóò wá wá ka àwọn ìròyìn wọ̀nyí fún yín lédè fitinfitin ìyẹn lédè gẹ̀ẹ́sì ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́tí láǹfààní láti máa gbọ́ ìkọ̀nì diamond 88.7 fm ìlọrin omi dán ọ̀làyínká ajani ajibade lórúkọ tèmi ẹ máa tún káàárọ̀.
1: Ayé bá gun tí gbogbo nǹkan lọ bó ṣe tọ́. Ìwò àtiṣe àwọn ọ̀dọ́ tó ń bẹ̀ ń bẹ̀ ni ẹ wò láwòfin. Tó bá tún wá ń lọ nídàkejì. Ọwọ́ ọ̀dọ́ ni ẹ ti ṣèbéèrè. Ẹ̀yin ọ̀dọ́ wa ńlẹ̀ yìí etí yín mélòó. Ẹ jẹ́ mọ̀ pé tá a bá fàárọ̀ wa làkàkà. Tá a múra síṣẹ́ kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn. Torí pé iṣẹ́ la fi ń dẹni gíga. Ìwé ló yẹ ká kọ́kọ́ kà ká tó kawó. Ká firun dúdú ṣiṣẹ́ ká má baà firun funfun ṣiṣẹ́. Káwa náà lè dé èèyàn pàtàkì láwùjọ. Ẹ jẹ́ aṣọ́ra fún jẹkújẹ, ìmúkúmu pẹ̀lú ìlòkulò. Ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú ìrìnkúrìn ò láǹfààní tó lè ṣe fún ni. Aṣọ ìwọ̀kù ò tọ́ sọ́mọ lúàbí rárá. Kaṣọ ni bárìn kaṣọ ni bárẹ́ ní gbogbo ọjọ́. Jìnà sí ọ̀làjú òdì pẹ̀lú oge àṣejù. Igbó mímu, kòló, sísà àti àmupara ò tọ́ sọ́mọ èèyàn pàtàkì. Ẹ jìnà sí ẹ̀yáwó káàkiri orí ayélukára. Kíkó ló máa ń kó bá ni. Ohun tọ́wọ́ rẹ ò tó, má fi gọ̀gọ̀ fà. Tí wọ́n bá ń fà sọ pé ò gbọ́, tí wọ́n bá fi lọ́ sọ pé ò gbà. Kó má ba ṣàkóbá fọ́jọ́ ọ̀la rẹ ni o. Ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ aláṣẹ fún Sure Global Bread. Tó ní kí n sọ fún yín pé ọ̀dọ́ òní la darí ọ̀la Nàìjíríà.

0: gbèsè tó túnrinlẹ̀ dòdò dòdò.
1: Ìlú lẹ́gbọ́ tẹ̀mí ẹ gbọ́dọ̀ wọ́n mi.
0: Ayoka, Ayoka, Ayoka.
2: Ṣé ni jẹbẹ tẹ gbọmọ lolujọba lọwọ tí o mọ ohun tó lè ṣe mọ? Ekun tí ó dé láàrí tẹ́lẹ̀ tá à ń wíjọ́, ó dẹ pàápàá là ń wá báyìí tá à ti rí. Ṣé bàbá rọdẹ àárẹ̀ kùtù ọdẹ.
0: Látinú àwọn ìwé ìtàn àròkọ lítírẹ́ṣọ̀ tó ṣe iyebíye látọwọ́ àwọn òǹkọ̀tàn tó yááyì tó gbámúṣe, bàbá, màmá, bọ̀ọ̀dá, àǹtí àti ẹ̀yìn ọmọ iléèwé gbogbo, ẹ̀tẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbádùn ètò Ayoka. Fún ọgbọ́n bàbá ọgbọ́n, ìmọ̀ àti òye tá a kọ́ nínú àwọn ìwé ìtàn tó dùn mọ̀rìnmọ̀rìn yìí tá a fi gbáyè rọrùn. Ẹ máa tẹ́tí sí ètò Ayoka lórí ìkànnì Diamond FM ní déédéé aago 7:00 àárọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé. Ètò Ayoka látẹnu ìfẹ́ Olúwa Adébáyọ̀. Ẹ gbádùn ẹ̀ bíi kàásì nǹkan.

èèyàn bí mọ̀rẹ̀ mi pé kí ni àwọn ìlérí tó fẹ́ kó ń ṣe. Mọ̀rẹ̀ mi sọ̀rọ̀, ó ní ìkíní, gbogbo òfin arẹ́ni jẹ́, òfin ìkà àti gbogbo ìwà burúkú kí wọ́n gbé kalẹ̀ láti fìyà jẹ ìran ìhà obìnrin, ó gbọ́dọ̀ díje ká máa sin kọ́mọ̀ lálẹ́ wùmọ̀ láyé. Ìkejì ni pé àtúnṣe, àtúnkọ́ àti àtúntò gbọ́dọ̀ dé bá ilé ìran wúndíákọ́ ànúkèrèwé, kí wọ́n sì máa gbé pẹ̀lú ìran nìyàn mi lọ́hùn. Ọ̀rọ̀ mi yàn dìde wùyà, ó ń bu ọmọ rẹ̀ mi lọ́jú rọ́rọ́, ó súnmọ́, ó ní mọ rẹ̀ mi àjà sòrò. Àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń pè ọba yìí? Gbogbo ohun tó sọ, ó ní àṣẹ ẹ̀mí ti gùn. Ṣé wọ́n ní ilẹ̀ kì í kọhùn ekòló? Gbogbo ohun tó bá sì bá ilẹ̀ sọ ní bá ilẹ̀ lára mu. Gbogbo ọ̀rọ̀ tí mo wí, kété ta bá dé ilẹ̀ ẹfẹ̀, tí mo gorí àpèrè bàbá mi, ni kí gbogbo rẹ̀ di mímú ṣẹ ní wàrà sísà. Mọ̀rẹ̀ mi kúnlẹ̀ wọ̀rọ̀, ó dì mọ ọkọ rẹ̀ lẹ́sẹ̀, ó ní Èkó lọ lábàákú ẹ̀wà, ó ní ibi tó bá ń lọ lòun ó bá lọ, bí ìgbà Èkó ló bá òjò múlẹ̀. Ló bá ní ọkọ mi, olówó orí mi, alẹ́ ẹlòmíràn kábíyèsí, ikú bàbá yéye, aláṣẹ ìkejì òrìṣà, ọ̀sùnmọ́ lẹ̀sùnmọ́ ẹni, ọ̀bẹ nìkan jà fọwọ́gún gbogbo lélétí, èsẹ̀ ni ká pàṣẹ rẹ da tọba láṣẹ. Nígbà tó wá dọjọ́ àsípadà, tí ọjọ́ àsípadà wọn ti kú ọ̀la, ní gbogbo ìlú ti ń sọkutu wọ̀wọ̀, ijú ẹlẹ́gbẹ́jẹgbẹ́, ìlú àtọyin lóríṣiríṣi, ìlú olúkòrígí, ìlú asorin àdàmọ̀, àwọn tó ń sun ẹkún ìyàwó ìdáwọ́dúró, àríyá ń lọ rẹbutu lọ́jọ́ náà. Oníkálukú wọn ń fi ayọ̀ ọkàn dúpẹ́ wọn, ọkọ̀ ìdúpẹ́ wọn hàn nínú àríyá tí wọ́n ń ṣe. Oníbàtà ń lu bàtà, oníjó bàtà láti ìlú Ọ̀yọ́ ń jó àjò tàpá. Wọ́n jójójó, wọ́n bú ẹ̀wù lọ́rùn, wọ́n jójójó, wọ́n yọ̀nà lẹ́nu. Ìrádùn wọ̀ lọ́jọ́ náà, ojúlówó ọ̀rọ̀ èèyàn ń ṣẹ́ ló bá di.

ni oníkálukú wọn ń sọ nínú gbólóhùn ìdùnnú tó ń jáde fún èrò ọkọ̀ tí wọ́n fi hàn. Inú àwọn obìnrin ló ti ẹ̀dùn jù. Ìdí ni pé gbogbo àṣà ká máa mú omi òkú, ká máa fa orí opó, kí ìyàwó òkú má ta omi sára fódìdí ọdún kan nítorí ikú ọkọ rẹ̀, àti fífi ipá sú ìyàwó òkú lóko fún ìbátan òkú ló ti wọ̀ kó sìn. Wọ́n ti pa irú àṣà pálapàla bẹ́ẹ̀ rẹ́. Kí èyí tó ṣeé ṣe, ìrùn imú ọ̀tún àwọn ìgbìmọ̀ fẹ́rẹ̀ yọ sítòsí. Ìyàn jíjà, àwíjàre, kátótó sí ara ẹni lójú. Olórí ìyẹn mọ́rẹ̀ mi, tí ẹ fẹ́rẹ̀ wo ọkọ rẹ̀ lójú, díẹ̀ ló kù. Ó rán létí ìṣẹ̀lẹ̀ tó ń sọ fún nípa ìwà tí obìnrin kan tí wọ́n ń pè ní ọmọ tó rẹ ráhù àti bí ọlálọmí ṣe gbé ìgbésẹ̀ ake. Ọmọ tó rẹrá bí ọmọkùnrin kan. Ọmọ náà tó ọmọ ọdún 14. Kò tí ì bàlágà tán nígbà tí tó rẹrá fẹ́ àfẹ́sọ́nà kan fún. Tó sì tún ń ru nǹkan dáná fún àwọn òbí Adéṣẹwà. Kò lọ́rùn, kò lọ́ṣù ni ọmọ náà kú lójijì. Lẹ́yìn oṣù mélòó kan rẹ̀, ọmọ tó rẹrá bí Adéṣẹwà ní ìyàwó. Ọ̀rọ̀ míyàn ní irọ́ ni. Ta ló fẹ́ fún? Ǹjẹ́ rán mọ ohun tí tó rẹrá ṣe? Ó là pé ọkùnrin kan á wí kó lásùn ti Adéṣẹwà kó lè lóyún fóun. Ọkùnrin kan tún pè, ọ ní kọ́ fẹ́ ni. Ẹ lágbára láti ta kútú lálẹ́ ọjọ́ ọ̀hún títí o fi bá tiẹ̀ lọ. Mọ̀rẹ̀mí tún sọ pé ọmọ tó rẹra ò dẹ̀yìn lẹ́yìn ọ̀ràn. Ó tún lọ pe oníjàgídíjàgan ẹ̀dá kan wá pé kó dìgbò olúṣẹwà. Ìyẹn mú gélé mẹ́ta kan lọ́wọ́. Ọ̀kan ní ṣẹwà lápá méjèèjì mú. Ọ̀kan dí ẹsẹ̀ ọ̀tún mú. Ẹ̀kẹta sì wọ̀ mọ́ ẹsẹ̀ òsì. Títí tí Jagunlabí fi parí iṣẹ́ lára Adéṣẹwà, pọ́rọ́ tí ṣẹwà jàjàbọ́ lóru ọjọ́ náà. Igbó ló koríbọ̀ o tó sáyáde nílùú. Ọjọ́ kẹta ni wọ́n tó rí òkú rẹ̀. Mọ̀rẹ̀mí ní nígbà tó ń gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí, òun ké gbàjarè lọ sọ́dọ̀ Ọlálọmí. Kíá òun ni lọ́fà gangan pe gbogbo àwọn tọ́rọ̀ kàn tó dá sí ẹ̀ríà fún wọn. Ó sì fòfin de irú àṣà pálapàla bẹ́ẹ̀ pé kò gbọdọ̀ gbérí mọ́. Mọ̀rẹ̀mí ló ń bọ̀rọ̀ míràn sọ̀rọ̀ bí ojú ewé 15 ibẹ̀ la wà. À ń tẹ̀síwájú lórí ètò àyọkà níbi tá a bàdé. Ṣé ni ara ro àwọn tí ò fẹ́ gbà tẹ́lẹ̀? Nígbà tí Mọ̀rẹ̀mí fi máa parí àlàyé rẹ̀ yìí, láti ìgbà náà ni àwọn ọmọbìnrin lẹ́fẹ̀ ti ń gbé ní ìrọ̀rùn láì ṣe pé ẹnìkan mu omi òkú mọ́. Kò sí pé à ń fi dandan sún obìnrin lọ́pọ̀ fún ìbátan ọkọ rẹ̀ àfi tó bá wù bẹ́ẹ̀. Gbogbo àwọn àmúṣe ìyípadà ìlànà yìí tó mú káyé dẹrùn fáwọn obìnrin tí atẹ́gùn òmìnira sì fẹ́ lù wọ́n ló mú kí wọ́n gba Mọ̀rẹ̀mí gẹ́gẹ́ bí aṣíwájú tòótọ́ àti ajàfẹ́tọ̀ ọmọnìyàn lákòókò náà. Wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó fún wọn lómìnira. Wọ́n gbà pé ẹni bá lómìnira ti lóhun gbogbo. Ó ti ní oúnjẹ, ó ti ní iyè tuntun, ó ti ní ọkọ rere, ó ti ní ọmọ lálùbáríkà, ó sì ti ní àlàáfíà tí gbẹ̀yìn ọ̀rọ̀, ó ti ní àkó òkú tán ohun ọ̀rọ̀ ilẹ̀ ẹfẹ̀ pátá. Nígbàkúgbà tí inú wọn bá dùn tí wọ́n sì ń ṣayẹyẹ kan ni àwọn obìnrin máa ń rántí orin táwọn ará ọ̀fà àti ìlú Mọ̀rẹ̀mí kọ fún ajàfẹ́tọ̀ wọn nígbà tí wọ́n bọ̀ wá sí ilẹ̀ ẹfẹ̀ ìyẹn òun àti Mọ̀rẹ̀mí. Wọ́n sì wú orin yìí jáde. Wọ́n máa kọ́ tuntun pé ewúrẹ́ ọ̀hún mi mọ́mọ̀ gbá o.

0: sọ̀rọ̀ o.
1: Kò pẹ́ púpọ̀ tí mo rè mí fẹ́ ràn mí yàn tí Olódùmarè fi yọ̀ǹda ọmọkùnrin kan làǹtìlanti fún. Wọ́n sọ ní olú orodo, wọ́n tún ń pe àlàjà rẹ̀ ní ẹ̀là. Àwọn mìíràn tilẹ̀ fi tiwọn kún. Wọ́n ní òun ni àjàláyé àjàlọ́run pàápàá. Àmọ́ ìṣesí ọmọ náà bó ti ń dàgbà, ó mú ọwọ́ kan àkíyèsí dání. Ọmọ oṣù mẹ́fà ni nígbà tó bẹ̀rẹ̀ sí rìn. Nígbà tó sì fi máa pé ọmọ oṣù mẹ́jọ,

0: sísọ ti dá ṣáká lẹ́nu rẹ̀. Ó já fáfá, kì í fi màmá rẹ̀ sílẹ̀. Ó mọ ojú mu sún tó pẹ́wú. Tó bá ti rí wàhálà rẹ̀ tán, wúkú ni yóò máa ṣe lẹ́yìn rẹ̀. Bí ọgbọ́gbọ́ ṣe ń lọ rèé ní yùngbà ní ilẹ̀ ẹfẹ̀. Láàrin àwọn ìjòyè, láàrin àwọn ìyálọ́jà, àti láàrin àwọn obìnrin òkèrèwé níbi tí Mọ̀rẹ̀mí ti jẹ́ balógunbìnrin wọn. Fẹ́rẹ̀, ọ̀rọ̀ di ìlú Ọ̀yọ́. Ní ìlú Ọ̀yọ́ lọ́hùn-ún, wàhálà ti bẹ́ sílẹ̀. Ìlú ti dá sí méjì. A ò mọ tàwọn tí ń ṣe tọba, a ò mọ tàwọn tí ń ṣe tìjòyè. Bẹ́ẹ̀ ni apá kan fárí faramọ́ ọmọọba, ìyẹn Àjùọ̀. Ọ̀rọ̀ wa di ohun táwọn aráàlú fi ń ṣe oríkọ. Ó di ní kọ̀ọ̀kọ̀ ní gbangba, èrò ọ̀dá ò súnwọ̀n. Ní kọ̀ọ̀kọ̀ ní gbangba, èrò ẹ̀dá kan bóbó. Bí wọ́n ṣe fi ń kọrin rèé ní ìlú Ọ̀yọ́. Àwọn ìjòyè kan kó àwọn ará ìlú sòdí. Wọ́n ń bínú pé ọ̀rọ̀ míyàn ti tún di ọ̀ọ́ni olú ayé ti ilẹ̀ ẹfẹ̀. Wọ́n ní ajá kìroro oṣù ojúlé méjì. Bí ilé bá dàbí oko, tí oko náà sì dàbí ilé, wọ́n ní ọ̀nà kan là á fọwọ́ mú. Wọ́n ní ọ̀nà kan ló yẹ kí aláàfin ó tò sí, ọ̀nà kan ló yẹ kó tò sí, kí ìtọ̀ rẹ̀ lè hó bí ọṣẹ. Wọ́n ní òye lé lókun méjì kó má san ọ̀kan nù. Wọ́n ní bó bá jẹ́ pé orírun ni yóò padà sí. Wọ́n ní kò burú, àmọ́ kó fi Ọ̀yọ́ sílẹ̀ fáwọn káwọn yan aláfin mìíràn. Àwọn kan ní kó yọ̀ǹda ipò fún ọmọ rẹ̀ Àjùọ̀. Wọ́n ní bí ọ̀rọ̀ ṣe rí yìí, àwọn ò mọ ojú aṣọ́ko, àwọn ò sì mọ ojú aróko máṣọ́. Wọ́n ní pọ̀hún là á ṣẹ́fọ̀n. Kò ṣe kò lólórè ò ṣe yóò tẹ̀ wáyé wọn. Wọ́n ní ibi tí àwọn gbin igi òbí sí, kò yẹ kí igi àìrè tún máa hù níbẹ̀. Àwọn mìíràn ní ó ní ohun tó yẹ ni. Wọ́n ní Àjùọ̀n ò yẹ lẹ́ni tí di aláàfin rárá. Wọ́n ló ti tutù jù. Wọ́n ní kò da omi nù rárá. Wọ́n ní bó ti rí lójú náà ló ṣe rí níwà. Ọ̀rọ̀ yìí fayán payánrin débi pé wọ́n gbé àwọn ìlàrí kan dìde. Kó dẹ̀fù ni olórí wọn. Wọ́n ránṣẹ́ sí ọ̀ràn míyàn pé ìlú ò fararọ́ o. Kó ètè yọjú o. Wọ́n ní oníkùn ló mọ ìka o. Aláṣọ ló mọ ìró. Wọ́n ní ojú ọ̀run ò funfun títí kó rí inú ẹni. Bẹ́ẹ̀ ni ojú ò lè funfun títí kó rí ìsàlẹ̀ ikùn ènìyàn. Kí ọ̀ràn míyàn ètè máa bọ o. Pé Àjùọ̀n ti fẹ́ sọra rẹ̀ di ọba o.
1: Kábẹ̀ kan mú wájú o.
0: Pé kò sì yẹ ká fárí lẹ́yìn olórí o. Kò yẹ káwọn mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ o. Ẹnu ẹni là á fi kọ méje o. Ọ̀rọ̀ míyàn ò ṣe méní kò ṣe méjì. Ó ta mọ́ra ní kíá. Ó ní ẹ̀yìn gbín là á fi karùn-ún ẹ̀ họ ìkòkò. Láì tí ìkú Èkìrì, ẹnìkan ò lè fàṣọ rẹ̀ rántẹ̀dú. Ó ní olóhun ló lóhun. A kò lè gba àgàtà lọ́wọ́ Akítí. Ẹnìkan ò lè gba nǹkan òun lọ́wọ́ òun. Ó ní ẹ̀yìn òkú là á ṣupó. Ó ní ó mà ṣe o. Àtàpà kò ní òsì mọ̀. Tí ọwọ́ fi di ìlàpà igi. Ó ní ta ni Àjùọ̀n, ta ni Báṣọ̀run, ta làgbà Akin. Àìsí lílé òun ni o. Àìsí ni ológì ní. Ni ilé fẹ́ di ilé olórógbò. Àmọ́ òun bọ̀ wẹliwẹli bí òjò. Bológì ní bá ti wọlé. Ẹkútélé àparamọ́ni fún àbàdà. Mọ̀rẹ̀mí tilẹ̀ ń sọ fún pé kó rọra ṣe o. Pé kó má fìbínú já idà lórí ìkọ́ o. Pé kó má ṣe bí ó ti tó o. Pé tó bá ṣe bí ó ti tó, nǹkan á bàjẹ́ kọjá àtúnṣe o. Pé kó rántí pé ọmọ bíbí inú rẹ̀ ní Àjùọ̀n. Pé bàbá pòkété nínú ìlasà. Tá a ṣe é sínú ilá, oko ẹ mọ́ lẹ mọ́ ń lọ o. Pé ẹpọ̀n tó jò kò ṣòfò, inú àwọn rẹ̀ ló jò sí o. Pé ọ̀rọ̀ yìí tilẹ̀ ti ká Mọ̀rẹ̀mí lára débi pé ó dàbí pé kó ń tẹ̀lé ọ̀rọ̀ míyàn. Ó ní tọ̀hún ló ní rárá, kò séwu kí Mọ̀rẹ̀mí dúró. Òun ò ní pẹ́ padà rárá. Ọ̀rọ̀ míyàn fi láfogídó ṣe àròlé pé kó máa bọ́ òun mójú tó ètò ìlú. se gbara tano mi yan ti de lo si da akun oye lafogido pada fun to si fi si ipo re ni kikun o fe wa yi irawe ki e dajo ile ko sun ona ara mi yan gbera so o di esi re ni gari o ta mora bi ologun dudu o gbe woye bi alafin oyo o dadi alofin bi ademola ile efe o si gbera so bi aririn ajo o gba ile odo lo si ilu oyo awon ejoye ati awon eso die si denu odi ilu ki awon na to pada sile oro mi an si wonu igbo odo lo won ni olobo bo o ki dagbere ko to wo inu igbo oro mi an dagbere ni ti e won ni to n ba si peju si won ba si fe iranlowo un ki won yara gbe onise dide kia bo ba ti ri onise won won ni jafara o ni ayun lo ayubo lo won yun enu gbegbe kan ki si gbe soko o n de tan bayi o dabo oro mi an ti gbera o di ilu oyo o kuro ni ile fe to si fi lafogido pe sorry o ye pe ko ma se bi arole niso to won fe pada de lati ilu oyo ibi ni ori kejidilogun ibi na ni o pari si to je pe to ba de ojo mejo la o tun ma te siwaju ni ori kokandi ni ogun lati oju ewe ahadoje la o ti ma te siwaju lojo mejo won ni dere gere ipe ipeju ni alafila bo ba ti koja pe ipeju won ni se o si nkan e kiyesi loro oku ibi na lati ma se ni dede sibi lori eto doni ta fi pade si ojo mejo baba tony aziz oloyewa ololootu eto yi ti daniel afolabi nezdi si je olowo button mi tin ba mi to gbogbo e papo ife oluwa atebayo loruko mi ka tun fi ri atayo ta fi pade lojo mejo ire o

0: ọ̀rọ̀ tẹ́kọ́ sọ́lẹ̀ kan sà fọ́lú àt ó bẹ̀rẹ̀ tuntun lọ́hùn ẹjọ́ kò wọ̀ kẹ́bọ̀n ti tẹ́kìn ibi tó bá sí ìjà ẹ má dajà sílẹ̀ ọ̀rọ̀ tó ṣe iṣẹ́ ní òṣogbo àwọn massive tó dìbò wọ́n pẹ̀lú àwọn tó rọ̀ wá lọ́wọ́ o wọ́n dó ti ìbò wọn títí di alẹ́ wọn kú ọ̀bẹ ẹ lọ wò dáadáa
1: asekoli
0: the head of state ó fi bẹ́ẹ̀ ó fi lọ́rùn lẹ̀ kò yọ anec lẹ́nu ni ìbò tó bọ̀ head of state kó máa yọ anec kó máa yọ lẹ́nu kẹ̀sì ó tó bó káàkiri ìbò bó tó bó ti yẹ òun tó lógún ìdẹ̀lẹ̀ lékè ẹ ló ti bọ̀ ní wájú ìdìbò ẹ má kú ọ̀bẹ anec ẹ dó lórí òótọ́
1: asekoli oyè tí ọ̀dọ̀ ti yín sà dákó ní ọkùnrin olúmiwa olókódé wọ́n ní ìjọba ìpínlẹ̀ ònẹ́tọ́ láti ṣe ọ̀nà ìjọba àpapọ̀ wọ́n ní torí náà ni àjọ fema òun máa ń tún ìyàrá àpapọ̀ ṣe wọ́n ní ìjọba ìpínlẹ̀ wọ́n ní nígbà kan wọ́n máa jẹ́ kí wọ́n máa ṣe àwọn ọ̀nà yìí ṣùgbọ́n wọ́n ní wọ́n máa ń fi owó kún owó tí wọ́n ná ẹ kojú mọ́
2: ẹ jẹ́ sà ọ̀nàrẹ́bù kòló ló ń sọ̀rọ̀
1: láti bò
2: láti lọ́rùn náà ni
1: agbọ́yin sà
2: mo jẹ́ ẹ dákun lórí ọ̀rọ̀ títì
3: tẹ́ jẹ́ kí ni James Kolo pétan
2: mo jẹ́ fọ́mà àgbẹ̀ gọ́vnọ̀
3: ó yà á ń gbádùn rẹ báwọn ọ̀rẹ́ mi
2: ẹ dákun mo fi nǹkan tí mo kàn fẹ́ ṣàlàyé lórí ẹ̀ ni pé tẹ́ bá rí pé aráàlú wọ́n lé gbogbo wọn kọ́ ló mọ pé ọ̀nà federal wà
3: ọ̀nà state wà bẹ́ẹ̀ local government
2: tí gbogbo nǹkan bá ṣẹlẹ̀ láàrin ìlú bí lágbègbè kwara bó ṣe wà yìí ẹni tí wọ́n kọ́kọ́ máa ti orúkọ rẹ̀ ní gọ́vnọ̀ ẹni tán máa bú ní gọ́vnọ̀ òun náà ná máa da gbogbo ẹ̀ lé lórí so tí state bá wá sọ pé ibo ni ọ̀nà yẹn kí ló ṣẹlẹ̀ ńlọ ní bàbá ni tán bá sọ pé federal ni wọ́n á ní kí ló dé tẹ̀yìn náà ò lè ṣe é ṣùgbọ́n gẹ́gẹ́ bí comrade ṣe sọ ńbẹ̀ yẹn pé láyé tẹ́lẹ̀ state government wọ́n máa ń ṣe ọ̀nà federal ṣùgbọ́n kán tó ṣe náà wọ́n gbúdọ̀ gba àṣẹ àṣẹ tán wá ń gbà yìí ó wá di state kan tó wá ṣe pé àwọn state tán bá ṣe ọ̀nà yẹn owó tí wọ́n máa ń gbà láyé tẹ́lẹ̀ pé iye tán máa ń ṣe ó máa ń pọ̀ ju nǹkan tán ṣe lọ.
3: àwọn ọ̀nà yóò dé tún pẹ́ wọ́n pẹ́ bàjẹ́.
2: so ìgbà tó wá di stage kan federal government wa sọ pé gbogbo ọ̀nà tó bá jẹ́ ọ̀nà tàwọn o fásiọlá náà ló sọ pé
3: buhari ni buhari ló ṣe yarí gbà yẹn.
1: ẹ ká mi nǹkan tán sọ.
2: pé wọ́n gbúdọ̀ tó bá fẹ́ ṣe ọ̀nà kankan wọ́n gbúdọ̀ gba àṣẹ lọ́wọ́ àwọn. so pẹ̀lú bó ṣe ṣẹlẹ̀ lóko olówó yìí ṣé gbọ́dọ̀ nígbà tó ń pè wọ́n àgbéga ìmúkalẹ̀ yìí ti wà pé ọ̀nà oko olówó ọ̀nà federal
3: road ẹgbẹ́ kan land ọ̀rọ̀ tó láwọn èèyàn
2: nìdí àwọn ò lè ṣe. meanwhile so ìgbà tí wọ́n rí pé àwọn èèyàn ń pariwo gọ́vnọ̀ ministry wọ́n wá mí kẹ́ fọ́ọ̀t pé òkè káwọn tẹ̀ kọ́kọ́ ṣe lè ná kí n ṣe
3: pé
2: káwọn tó gba àṣẹ òun náà fi lọ ṣe speed breaker bọ̀ ìgbà tán wá ṣe speed breaker yẹn torí pé aráàlú ń pariwo wọ́n dẹ̀ ń pe àwọn pé bọ́dà àwọn kọ́là wọn láṣẹ láti ṣé wọn dẹ̀ fáwọn láàpúrúvà then ni ìgbà tí àwọn federal ministry tún wá rí
3: àwọn lọ wú
2: àwọn lọ bàjẹ́ pé àwọn ò tí ì fún
1: wọn kọ́mìnrin àkókò wa ti lọ lórí ètò yìí kíkan bí ṣé ẹyin náà gbà báyìí pé ọ̀rọ̀ tó ń ṣe yìí sọ́tọ̀ mustapha wọn lọ́wọ́ ń bẹ̀ àtijọba wọn jọ ṣe papọ̀ ní ṣẹ́yìn náà gbà.
3: wọ́n àìtẹ́ ń dakọ̀ àtàlùkò.
1: ẹni sùúrù kọ́mírèdì.
3: ẹ àlùkò náà sí.
1: ṣẹ́yìn náà gbà bí àbí.
2: wo ó bẹ́ẹ̀ ṣe pé èèyàn ó wù mí báyẹn. torí pé kí ni kọ́mírèdì kan sọ ń bẹ̀yẹ pé oríṣiríṣi àwọn èèyàn làwọn kọ́dà ó pè kánsẹ́lọ̀ wọ́n lè pe chairman wọ́n lè pe senator wọ́n pe rep gbogbo wọn ni ó lè sọ̀rọ̀ lólórí.
1: ṣẹ́yìn náà gbà kún wọn lọ́wọ́ bẹ́ẹ̀.
2: kódà àlùkò wọn sọ lórí àtẹ̀mbù.
1: àdìsọ́lì mustapha náà.
2: sọ́lì mustapha òun náà rí ìtìyẹ.
1: ẹ ṣe gan fún ìwòye yìí.
2: mo ń bọ̀ náà tó wá di pé gómìnà gangan fúnra ẹ̀ torí pé àwọn ni wọ́n ń pariwo ẹ̀ púpọ̀ jù.

nítorí wípé nígbà tí Ọlọ́run tí ó bá jẹ́ olùṣọ́ àgùntàn rẹ, gbogbo nǹkan tó jẹ́ tirẹ, o ni yóò ṣe àkóso. It takes responsibility for your direction. It takes responsibility for your direction. Àgùntàn, ó le máa jẹun, ó le lóúnjẹ dáadáa, kó sì tún sọnù. Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn yóò tún wà rí. Àgùntàn le sọnù sí àárín kí lorúkọ ẹ̀, àgùntàn míì. Ìyẹn ni wípé ó ti rí wọn, ó sì ti ń bá wọn ṣeré. That means it lacks direction. It lacks direction. Kò mọ bí tó ń lọ mọ́. Ṣùgbọ́n bó bá rí bẹ́ẹ̀, bí ò rí bẹ́ẹ̀, Ọlọ́run nínú àánú rẹ̀, ó ní ó máa mọ ṣáájú rẹ̀. Ó ní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ẹ wo ọ̀rọ̀ yẹn. Ó ní ó mú mi. Kò sọ pé ó mú ara rẹ. Kò sọ wípé ẹnìkan mú ẹ. Kò sọ wípé nǹkan tá à ń ṣe, bóyá orílẹ̀-èdè òun ló mú ẹ. Òun ló mú ẹ. Òun ló tọ́ ìṣiṣẹ́ rẹ. Òun ni olùṣọ́ àgùntàn ìgbéyàwó rẹ. Òun ni olùṣọ́ àgùntàn àwọn ọmọ rẹ. Òun ni olùṣọ́ àgùntàn iṣẹ́ rẹ. Òun ni olùṣọ́ àgùntàn iṣẹ́ ìránṣẹ́ rẹ. Òun ni olùṣọ́ àgùntàn ètò ìṣúná rẹ. Gbọ́ mi dáadáa. Ọlọ́run kò kàn ní dédé, kì í ṣe wípé ó máa ń bùkún yàn nìkan. Ó máa ń ṣáájú ènìyàn. Ẹ rí, ó ní èmi kì yóò ṣe aláìní. Ìyẹn ni wípé ó máa ń pèsè fún ènìyàn. Ẹ gbọ́ mi dáadáa. Kò sọ wípé ọmọ Ọlọ́run pé kò ní sí nínú economic crisis rárá. Nǹkan tó sọ kọ́ nìyẹn o. Kò sọ bẹ́ẹ̀ rárá pé ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan tó ń sọ ni wípé bí economic crisis bá tiẹ̀ wà, tí àwọn nǹkan tá ò lérò tó bá tilẹ̀ jálùwá, olùṣọ́ àgùntàn ò yí padà. Àgùntàn kọ́ ló máa ń lọ wá oko. Olùṣọ́ ni máa ń mú àgùntàn lọ sí oko. Àgùntàn kọ́ ló máa ń wá omi. Olùṣọ́ rẹ̀, òun ló máa ń mú, ló máa ń fun ní omi. Ẹ gbọ́ mi dáradára. Ẹni tó gbà yín síṣẹ́, òun kọ́ ni olùṣọ́ àgùntàn rẹ̀. Ìjọba, òun kọ́ ni olùṣọ́ àgùntàn rẹ̀. Connection tó ní, òun kọ́ ni olùṣọ́ àgùntàn rẹ̀. Iṣẹ́ rẹ̀, òun kọ́ ni olùṣọ́ àgùntàn rẹ̀. Jésù, òun ni olùṣọ́ àgùntàn rẹ̀. Òun náà ni yóò sì máa dáàbò bo ẹ. Ẹ wo nígbà tí ọkùnrin tó ń pè ní Dáfídì, ó sọ wípé nígbà tí ìkòkò wá tó fẹ́ gbé ọmọ ẹran òun, ó ní òun kọjú sí, ó lòun sì pa. Ìyẹn ni wípé bí o tilẹ̀ ń rìn láàrin àfonífojì, òjijì ikú, gbọ́, àkókò kan wà tí gbogbo rẹ̀ ó dàrú, tí ó dojú dé, tó o tiẹ̀ ní mọ bó ṣe ń lọ mọ́. Jẹ́ kí n sọ fún ẹ, olùṣọ́ àgùntàn wà níbẹ̀. Àkókò kan wà tí wà á máa béèrè wípé Ọlọ́run bo ló wà, níbo lo ojú rẹ̀ wà. Orin àwọn kan nígbà kan, ó ní Jésù, níbo lo ojú rẹ̀ wà, àyànfẹ́ ń jìyà. Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn, ó wà ń bẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Olùṣọ́ àgùntàn, òní máa ń lé àgùntàn rẹ̀ kiri. Òní ò ní jẹ́ kí aburú kó bá
agotan re oni koni je ki aburuko ba agotan re bi o ba ti e ti se asise boyo o ti se asise nla kan e to je wi pe iwo gan wo pe asise nla leleyi tabo o ti rin jina sodo olorun tabi o ti se awon igbese kan eyi ti o ti e wa regret o ti e ro wi pe oluso agutan emi o ti e ro po olorun ti e le olorun ti e le dariji mi to ba wo iwe luku ori 15 o so wi pe bi oluso agutan to ba ni 100 agutan oni ti okan ba sonu oni yo fi okan din logorun sile oni yo si wa eyo kan lo kini di tori wi pe eyo kan yi se pataki fun gbo mi arakunrin ati arabirin aye re se pataki fun jesu mo je ki esu ko tan mo je ki esu ko gba aye re se pataki fun jesu aye re se pataki fun jesu e wo David si o se asise sugbon egbo ko sonu patapata peteru o se jesu sugbon jesu da pada si ibi to ye ko wa omo onina kuna e ri won lo o lo jina sugbon o tun pada si ile oluso agutan o ma nfun eniyan ni emi o ma nfun eniyan ni iye o ma nfun eniyan ni iye oluso agutan ma nfun eniyan ni iye now kini kan wa to nya eniyan kuro lodo oluso agutan ko kan dede soro nipa ife ko oluso agutan ki soro nipa ife o ma nfi ife han ni ki ba lo si se fife han o lo si ibi agbelebu ana akosile apalara nitori ese wa now eni to ba si ndese eni to ba si ndese e ri wi pe ese yen ma nya oluso agutan kuro lodo agutan re e ri pe agutan to ba lo to ba ku lodo oluso re o ti lo boye o lo jeje kuje ati be lo e ri wi pe bibeli so ninu iwe Rome ori kejo ese 32 o ni eni ti o da omo ohun ti kalara re si omo ohun ti kalara re si tori na arakunrin ati arabirin to n gbo mi mokan don't give up. Oluso agutan re wa laye. Don't give up. Oluso agutan re nwo. Don't give up. Abo wa lori re. Don't give up. Oluso agutan re npese. O ni oba olupese. Wa gbo oluso agutan re o tun pada wa. Oluso agutan re o tun pada wa. Ibere ti mo fe bere ki n to pari lowo re oni wi pe ta ni oluso agutan ti re oluso agutan wa oluso agutan to to wa Jesu ni oluso agutan to to awon oluso agutan miran wa o oni awon ti agba si ise e to je wi pe ti won ba ri ti ikoko nbo won sa ta ni oluso agutan ti re ta lo n tele tori gbo o kan le dede wa ko so pe o tele ni kankan iro lo nbe nbe wa mo tele ni kan yala ko tele olorun tabi ko tele esu ohun to ti e mo funny ni wi pe awon eyan miran eru ohun lo n le won ohun lo mu won rin ohun lo mu won rin ohun lo mu won rin awon miran wa eyi to je wi pe owo ohun lo mu won rin awon miran wa ogbon ori won awon miran wa ibinu awon miran wa
nkan to nsele ni agbegbe ese 27 yen so wi pe awon agutan mi gbohun mi won si mo mi won si tele mi se o mo olorun se ohun olorun lo ngbo se o ntele se o ntele se nigbati eru ba pariwo se o ngbo ohun jesu abi ohun pupo pupo pupo oni ohun gbo ni ayika re mo fe ko so ko gbona ti wi pe igba gbogbo ni jesu so wi pe ma tele mi jesu n pe wa kuro ninu iru mi aye kuro ninu afi aye oni tele mi oni tele mi nigba to ba ti le mo nkan to ye ko se mo mo gbadura wi pe wa gbo oluso agutan nigba ti o ba rin ninu afonifoji papa ojiji iku ni orilede Nigeria ta wa bayi mo gbadura fun e wi pe oluso agutan re yo fi ona han nibi ti wa ma lo mo gbadura loruko Jesu agbara ta fi le tele oluso agutan to to eti aye wa o fi lojutu ti o si ni tumo olorun yo gbe wo wa ni oruko Jesu Christi oluwa wa amen.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àjọ NCAA ti pàṣẹ kí lè ṣe ọkọ̀ bàálù rí one year kúrọ̀sán owó ìtanràn mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀dógún náírà. Ẹgbẹ́ òṣèlú ADC ti ké sí àjọ INEC kó kólédé ìlànà àńtẹ̀lé bó ṣe fi káàdìrú dìbò fún àwọn ọmọ ilẹ̀ yìí. Iléeṣẹ́ Dangote ṣiṣẹ́ àfikún sí tún ta jálá epo bẹntiró fún àwọn alágbàtà. Iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ti ṣe àfọ̀mọ́lọ́rọ̀ kan tó lóde látẹnu ọ̀gá àgbà ọlọ́pàá ló ṣe àkàrà àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ẹnu iṣẹ́ wọn. Ní ilé òkèrè àdó olóró kan tí wọ́n jù láti ilẹ̀ Iraqi tí ló bá ọ̀pá epo jẹ́ nílẹ̀ Saudi Arabia. Ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Yohana Akuniko-Pamẹ́ Nàìjíríà tó máa ń gba ìdíje láti lọ gba ìdíje AFCON ti ọdún tó ń bọ̀. Ẹ̀ka àsan akéwà pé a kú ìsinmi òpin ọ̀sẹ̀ ọpọ̀ rẹ̀ láṣìláyé. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹ̀yìndà Mọ̀rẹ̀tì 7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmi lóyún yẹn kọ́sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtakùn www.damonfm.net ìkúrò náà bọ̀ ní ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akẹ́yìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Need to sue me, man, or long kick or any opportunity by my ex in Japan.
2: Oh, le shi di kuro ni le Nigeria tan patapata gba be. O ko ni shine awon ebi, ore atolo fe re lori ile na. O le Japan nitori ti o fe lati se be. Sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nko ju orile ede yi lapapo. Koda bi o ba ti le ko gbogbo nti se ti re kuro nile, sibe ile eni ni ile eni, ilu re ni Nigeria je yo ma gbe olokan lajo.
3: Imoran yin lo n dese ti ibon yin lati ikani Diamond 88.7 iroyin.
4: Iroyin ni soki lati ile ise Diamond FM.
0: Ẹ̀ka bọ̀ padà, ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́rẹ́. Àjọ ìjọba ẹlẹ́yẹ tó mójú tó ìrìnà ọkọ̀ ojú òfurufú NCAA ti pàṣẹ tó ti fi ìyà jẹ iléeṣẹ́ ọkọ̀ bàálù rí one year lórí bó ṣe tàṣe àgẹ̀rẹ̀ sófin tó ní ṣe lórí dáàbòbò ẹ̀tọ́ oníbàárà. Agbẹnusọ fún àjọ ọ̀hún Michael Achimugun ló ṣe kéde rẹ̀ ní ojú òpó X rẹ̀ lánàá. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní àjọ ọ̀hún ti pàṣẹ kí iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú ọ̀hún lọ san owó ìtanràn tó mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún náírà bó ṣe kùnà láti wá ọ̀nà àbáyọ sí ìfàfà kan tó lóde lórí ẹrú èrò. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó tún ní kí iléeṣẹ́ ọ̀hún kó lọ san owó tó tó dọ́là 70 fún ẹni tí ẹrú ń sọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí owó gbàmábìnú tí ọkọ̀ san fún ẹni náà. Nínú ìròyìn mìíràn, ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC ti ké sí àgbẹ̀tọ̀ ìdìbò lẹ́yìn INEC kò kélédè lójú ẹsẹ̀ ìlànà tẹ̀lé bí ó ṣe pèsè àfi káàdì arọ́pẹ́ ìdìbò fún gbogbo àwọn ọmọlẹ̀ yìí. Ẹgbẹ́ òṣèlú ADC jábọ̀ pé wọ́n pe gbogbo àwọn ọmọlẹ̀ yìí tó forúkọ sílẹ̀ òní kan nẹ́tọ̀ láti rí i pé wọ́n gba káàdì wọn láti dìbò. Àtẹ̀jáde kan tó lédè láti ọwọ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú ADC Malam Bolaji Abdullahi, ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣàlàyé pé ọgọ́rọ̀ àwọn ọmọlẹ̀ yìí tó forúkọ sílẹ̀ láti gba káàdì òní ó yẹ kán mọ́ ìgbà àti wọ́n ti gba káàdì ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ADC sọ àjọ INEC, orúkọ ṣe ìpolongo pàápàá jùlọ ìlànà táwọn èèyàn fi gba káàdì ọ̀hún láti dìbò. Wáyé o, iléeṣẹ́ epo Dangote ti ṣe àfikún sẹ́yẹ tó ń ta gálà epo bẹntiró fún àwọn oníbàárà láti owó tó jẹ ₦1,000 ní gbà náírà 1,600 per litre sí ₦1,000 gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ lánàá. Ìgbésẹ̀ náà ló jẹ́ ìgbà kẹrin Dangote ló ṣe àfikún sẹ́yẹ epo bẹntiró fún àwọn oníbàárà láti inú oṣù kẹjọ. Gẹ́gẹ́ bí ìwé ọ̀hún tó lédè ní àná látọwọ́ adarí ẹ̀ka ọ̀rọ̀ iṣẹ́ iléeṣẹ́ Dangote tẹnumọ́ pé àwọn oníbàárà ò ní kí wọ́n ké sí àfikún iye tó ń ta epo ọ̀hún. Ní ìpínlẹ̀ Bọ̀yì, àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Bọ̀yì ti dóòlà ẹ̀mí òjíṣẹ́ Ọlọ́run ìjọ Methodist ẹni ọwọ́ èdè Sunday tán kó nígbèkùn ìjọba ìbílẹ̀ Oaku ní ìpínlẹ̀ ọ̀hún. alukoro fun lese olopale yi eka ti ipinle ebon ye joshua ukand lo fi ide mule lana ege bo se wi enewo ede oni won ko ni gbekun ni ojo kesan osu kesodun ta wa yi atowo awon agbebo meji tanjigbe ninu oko re ni waju ile josin re ni indola amofia ni ijoba ibile onha ko kan si gbe lo sp ukado fi ide mule ipa nse olopa kẹtọn gba ipe ọhún oni wọn gba ya àwọn ajínigbé ọhún tán sì sá lọ tó lè fi ṣe lọhùn sílẹ ní ilé ẹkọ girama st joseph tó wà ní amófìà láti dóòlà ẹmí ògiṣẹ ọlọrun. ẹwẹ iléeṣẹ ọlọpàá ilẹ yìí ti ṣe àfọmọ ọrọ tó lédè látẹnu ọgá àgbà ọlọpàá ilẹ ọlátúnjídé yíṣù tí ó ti sọ nípa ṣíṣe àkásílẹ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lẹ́nu iṣẹ́ wọn iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdíyíṣù ló ń kanminú lórí ṣíṣe àṣìlò nǹkan tán bá ká sílẹ̀ nígbà tó ń fohùn léde adarí ọ̀rọ̀ ròyìn fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn lánà tuntun aliyu ogiwa ló ṣàfọ́mọ́ rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó ń kọ sójòpó ẹsẹ̀ rẹ̀ lónìí lórí awuyewu ti léde lórí ṣíṣe àkásílẹ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá látẹnu ọ̀gá àgbà ọlọ́pàá kí wá tẹnumọ́ wípé ọ̀rọ̀ ìdíyíṣù làwọn èèyàn sì gbọ́ pàápàá jùlọ ìgbésẹ̀ rẹ̀ ṣáájú gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tán bá sì wà wò gẹ́gẹ́ bí ó ṣe wí òṣìṣẹ́ ọlọ́pàá òun wọn lè ṣàkálẹ̀ wọn àmọ́ ọ̀gá àgbà ọlọ́pàá ló ń kanminú lórí ṣíṣe àṣìlò nǹkan tí wọ́n ká sílẹ̀ ọ̀hún láti fọ́nrán lójú ayélujára gẹ́gẹ́ bó ṣe wí òun ọ̀gá ogúnṣe àwọn ọmọ ilẹ̀ yìí àtọ̀ṣẹ́ ọlọ́pàá láti pé wọ́n ṣe àkálẹ̀ nígbà pẹ̀lú òfin òṣìṣẹ́ ọlọ́pàá ní ẹnu iṣẹ́ wọn. ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyíndá mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè níbi tí ilẹ̀ iraqi ti ju adó olóró kan ránṣẹ́ sílẹ̀ saudi arabia tó ṣe àkóbá fún ọ̀pá epo ilẹ̀ ọ̀hún lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.
5: ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́rẹ̀ facebook ìdàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 88.7 fm diamond fm shining supreme.
4: ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ diamond fm.
0: ẹ káàbọ̀ padà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyìn diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ìròyìn ọ̀hún tẹ̀síwájú ọ̀pá epo kan ilẹ̀ saudi arabia ọ̀rùn ti pa látàrí ìrìnàjò ṣẹyọ nígbà tí wọ́n ju àdúrà ránṣẹ́ láti ilẹ̀ iraqi gẹ́gẹ́ bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pá epo ọ̀hún òní wọ́n ń lò láti máa gbé epo láti gba àtọ̀yìn ti orílẹ̀-èdè trace of omosi pa àtẹ̀jáde kan tó lè dé látọwọ́ iléeṣẹ́ ọ̀rọ̀kẹ́ ilẹ̀ saudi fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀pá epo wọn ti pa láti má yẹ kó fa ìṣẹ̀lẹ̀ tó jẹ́ àjálù. ẹwẹ́ àwọn orílẹ̀-èdè ní agbègbè ọ̀hún ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà pé olùdá kàkó tó ṣẹlẹ̀ àti pé kó ṣe àkóbá fún ètò ààbò ilẹ̀ saudi. bákan náà ó ní ìjọba ilẹ̀ iraqi sábà kan ti gbaṣẹ́ lọ́wọ́ aráyé ilé ìṣẹ́lógún kan ní agbègbè ọ̀hún wípé ìbáfìdí èmi ẹ̀ múlẹ̀ pé wọ́n jà lóró ọ̀hún láti àgbè mísà tó pa lápapọ̀ pẹ̀lú ilẹ̀ iran. síbẹ̀ ní ilé òkèrè àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní gúúsù ilẹ̀ england ti fi òfin de lílo ìbòjú tó bá ṣe fẹ̀hónú hàn ní portmanty ní òní látàrí ìgbésẹ̀ tó fẹ́ wáyé ọ̀hún ìfẹ̀hónú hàn ló fẹ́ wáyé látọwọ́ àwọn èèyàn kan pa wọn ní patriot ìfẹ̀hónú hàn yóò wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n fẹ́ jẹ́ kí àwọn èèyàn tó fẹ́ ṣe àtìpó kan wọ ilẹ̀ gẹ̀ẹ́sì ní àti orí omi kókò ní agbègbè ọ̀hún. ẹwẹ́ iléeṣẹ́ ọlọ́pàá portmanty fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn ń rọ bójú wọn láti wájú kan wọ̀ dáná lọ́wọ́ àsìgbò sílẹ̀ nígbà tí wọ́n ṣe ìfẹ̀hónú hàn. lábala ìròyìn eré ìdárayá àgbábọ́ọ̀lù lọ́wọ́ ẹgbẹ́ fún ikọ̀ brighton and hove albion sadok johanna kò ní kópa nígbà tí nàìjíríà bá ń wàá kò fún ìdíje pàdéje ìdádúláwọ̀ ti ọdún tó ń bọ̀ ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀hún ó ní kò ní kópa fún nàìjíríà nígbà tó ń gba ìdíje yìí ti kọ́ọ̀pù nínú oṣù karùn-ún tó pé ó fi ara ṣèṣe. ní báyìí olùkọ́ni ikọ̀ super eagles tẹ̀ yóò wà lómìíràn láti rọ́pò rẹ̀ nínú ìdíje ọ̀hún. to lekan si awon koko na re aka fun pe ajo NCAA ti pase fun le koko ju ofurufu round here korosan owo itanran million lona 15 naira atu ka fun pe egbe oselu ADC ti kesi ajo NEC koko le dilan tele pe fun awon mole yi ni kadi alo pe odibo won a so fun pe Dangote ti se afiko se nta eko pentiro fun awon alagbata ari so fun pe ile ise olopa ise afomo lori oro to le de latenu oga agba olopa le lo sise akale awon sise olopa ni enu ise won ni ile okere aka fun pe ado loro kan ti won ju lati le rake ti ba pa epo je ni le Saudi Arabia la kotan Johanna ri ko pa fun le Nigeria ni ndije tan ti gba ko pa ni ndije Afcon ti odo to nbo Sunderland 3 oni gbajugbaja olorin omole yi ilere oluwa Oladimeji aloba to poro kan si mo ba ti dagbere faye ni ilu Eko ni eni odun meta deni ogban to eyi lo pin iroyin ohun nedu okore ni olotu iroyin Taiwo Adeyemi lotu toka si eti gbo yin lekan si akiwa pe aku isinmi opin ose opore lasilaye amin.

0: ẹjẹ kí a tẹ́tí sí ètò àkókò ìyìn rere látinú ìjọ
1: Kingdom of Christ Gospel Church
0: tí ó wà ní plot 5 Finger of Christ Street Olúwàtẹ̀dọ́ Ajá Road Ejíkẹ̀yẹ Dálẹ́gẹ̀ Ìbàdàn ajé rere Vincent Sola Mohammed ti wà níkàlẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe iyebíye àti àdúrà fún ẹ̀bi àdúrà ẹ lè pe 0803-468-4303 ẹ máa bá wa kalẹ̀.
2: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Ọba ògo gba ọpẹ wa.
3: Àmì.
2: Ẹ̀mí mímọ́ lórúkọ Jésù olúwàgbé ayé wa.
3: Àmì Jésù.
2: A tún dé lọ́sẹ̀ yìí bí ìfẹ́ rẹ àti àǹfààní tó fún wa láti wàásù rere lórúkọ Jésù olúwa darapọ̀ mọ́ wa.
3: Àmì.
2: Ẹ̀mí mímọ́ rán ọ̀rọ̀ rẹ jáde.
3: Àmì.
2: Olúwa ṣíṣe agbára.
3: Àmì.
2: Ògo ní forúkọ mímọ́ rẹ.
3: Hallelujah.
2: Ní orúkọ ti Jésù Kristi olúwa wa.
3: Àmì àmì àmì orúkọ Jésù.
2: Ọpẹ́ ni fún Ọlọ́run bàbá Jésù Kristi. Ẹni tí ó fi ọmọ rẹ̀ fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ògo ní forúkọ mímọ́ rẹ̀.
3: Hallelujah.
2: Ẹni tó fi ọmọ rẹ̀ fún wa láti ṣe onílàjà láàrin àwa àti ẹ̀. Ògo ní forúkọ rẹ̀.
3: Hallelujah.
2: Mú kí gbogbo ẹ̀yin ará ilé àti ẹ̀yin olùgbọ́ wa tẹ́ gbọ́ wa pé lórúkọ Jésù Kristi àánú wa yìí asán.
3: Àmì.
2: Tabari ẹnikẹ́ni tó ń bẹnu ìdààmú kan tàbí wàhálà kan ògo Jésù Kristi àtagbára rẹ̀ lórúkọ Jésù ó fòpin sí wàhálà yìí.
3: Àmì Jésù.
2: Ó fòpin sí ìyọnu yìí.
3: Àmì.
2: Kẹ̀ni àlàáfíà.
3: Àmì.
2: Jésù olúwa wa.
3: Àmì.
2: Àkórí wàásù wa lónìí la pè ní ṣé o ti bá Ọlọ́run lájà. Have you reconciled with God? Nígbà tí a mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa nínú ìwé Rómù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá àti níka. Bàbá wa àkórí a rí pé ìbéèrè ni tí o nílò pé kí a dáhùn. Ìdáhùn wa náà sì gbọdọ̀ jẹ́ èyí. Ọ̀kan nínú ìdáwà gbọdọ̀ jẹ́ ọ̀kan nínú èyí. Bóyá o rárá o mi ò tí ì bọ Ọlọ́run lájà. Rárá o ò tí bọ Ọlọ́run lájà. Ìtò gbọdọ̀ jẹ́ ìdáwà náà nìyẹn. So a lè mọ rò pé èmi ò bọ Ọlọ́run lájà. Èmi ò bọ Ọlọ́run já. Kíkẹ́ ta ni mi ti mọ bọ Ọlọ́run já. O mọ̀ ni. Ẹjá lọ wo ohun tí ìwé mímọ́ ti ẹ̀ sọ nípa èyí. Ẹ bá wa ka ìwé Rómù orí kàmí evangelist láti ẹsẹ̀ ìkẹjọ yẹn sí ìkẹwàá. Ẹjá ohun tó.
3: Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ìjẹ rẹ̀. Ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá a mú wa bá Ọlọ́run lájà nípa ikú ọmọ rẹ̀ mélòó mélòó nígbà tí a là wá ní ìjàtán ni a ó gbà wá là nípa iye rẹ̀.
2: Hallelujah.
3: Ògo.
2: Hallelujah.
3: Ògo.
2: Mo bẹ̀rẹ̀ báyìí. Ǹjẹ́ o tiẹ̀ mọ ètò Ọlọ́run bí o tiẹ̀ gbọ́ nípa ìlàjà rí bí o tiẹ̀ mọ̀ pé ètò Ọlọ́run kan lọ lọ́wọ́lọ́wọ́ tí a pè ní ìbálàjà bí o tiẹ̀ mọ̀ ètò Ọlọ́run gan fún ayé ewu ni kéèyàn mọ́ mọ ètò Ọlọ́run ó léwu nínú ó sì ń fi ìjàmbá séèyàn kì í ṣe ìjàmbá ayé nìkan ìjàmbá ayérayé so tí ẹ mọ̀ pé iṣẹ́ ìlàjà kan sì ń lọ lọ́wọ́lọ́wọ́ so sì mọ ètò Ọlọ́run tó ní fún ìbálàjà yẹn so ẹ já lọ wo ìwé Efésù orí kejì yẹn náà kí ó tó di wípé a mọ̀ sọ̀rọ̀. Àìmọ ètò Ọlọ́run fún èèyàn àti fún aráyé. O ní mú kí ẹlòmíì tàbí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ kọyìn sí Jésù kán láwọn oníkankan fi ṣe. Ìrànlọ́wọ́ ńlá ni Jésù wá ṣe fún aráyé àti fún ìran ẹ̀dá. Ṣùgbọ́n torí pé àwọn ètò Ọlọ́run tó ní la fi ń tako Jésù, la fi ń bá sọ̀ta. Oore ni Jésù wá ṣe fún wa. Ẹ já wo ẹsẹ̀ kejìlá yẹn ìwé Efésù. Oríkejì ya.
3: Pé ní àkókò náà, ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí àti láìní Ọlọ́run ní ayé.
2: Kí la fẹ́ mú jáde ńbẹ̀ yẹn? Yẹn ni pé gbogbo ẹni kẹ́ni tí ò mọ ètò Ọlọ́run eléyìí, pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi. Pé gbogbo ẹni tí ò bá ti ní Kristi kò mọ ètò Ọlọ́run, kò mọ ìpinnu Ọlọ́run tó ní pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìgbàlà. Ó ní ẹ̀yin jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì. So kò láǹfààní sí láti mọ ètò Ọlọ́run, láti mọ ìpinnu Ọlọ́run, a kàn jẹ́ àlejò sí, a jálè sí jọ sí májẹ̀mú Ọlọ́run. So ìdí nìyẹn mo fi sọ wípé ewu burúkú ni fún èèyàn kéèyàn mọ sí nínú ètò, kéèyàn mọ mọ ètò Ọlọ́run. Ẹnikẹ́ni tí ò bá ti sínú Kristi, tó kò sínú prógrámù Ọlọ́run rárá àtọ, Ọlọ́run ti ẹ̀rẹ́ kan pẹ̀lú ẹ̀ lórúkọ Jésù, kò ní bàjẹ́ fún wa.
3: Amen.
2: Ẹ wá já padà lọ sí orí àkórí wa yẹn. Ta bá wo àkórí, a rí pé ìbéèrè ni. So ti bọ́ Ọlọ́run lájà. Kí ló fa ìbá lájà? Bólàwa àti Ọlọ́run ti ní gbóngbùn gbọ́n. Bólàwa àti Ọlọ́run ti ní gbólóhùn asọ̀. Bólàwa àti Ọlọ́run ti ṣe ọ̀tá. Báwo la dọ̀ta Ọlọ́run? Bíbélì ni ẹlẹ́rìí Ọlọ́run tó fi ohun gbogbo kan hàn wá kedere. Bíyẹn bá ní òun bíbélì fi ṣe tàbí pé bíbélì ṣe wẹ Ọlọ́run, ó kàn ṣe sí ìparun ara rẹ̀, tàbí eniyan ká wò pé eniyan kan di aláìmọ̀kan, kò lóye tó sì rò pé òun lóye ìwé Ọlọ́run bíbélì. Ó fi ohun kan wá kedere. Ẹ jẹ́ àwọn Romans 3:23 kí ló sọ? Ó ní gbogbo ènìyàn
3: ṣàtìṣe tí wọ́n sì kùnà bu Ọlọ́run.
2: Aleluya. À ń sọ kí ló fa ìlà ìbálàjà, kí ló fa kí a bá Ọlọ́run lájà, ìbí tí wàhálà ti kọlu yàn rèé, n tó fa ìlà ìbálàjà rèé, n tó fa ká nílò ìbálàjà rèé. Ó ní gbogbo ènìyàn ló ṣàtìṣe, ibẹ̀ láti gbogbo èèyàn ni ẹlẹ́sẹ̀ níwájú Ọlọ́run. Gbogbo èèyàn ti dáràn Ọlọ́run. Gbogbo ènìyàn ti ṣe Ọlọ́run. So ní ìyàtọ̀ Ọlọ́run tàbí ní ojú Ọlọ́run tàbí àwòrán tí Ọlọ́run wo gbogbo èèyàn, kó tó di pé ìdásí Kristi wá tàbí ìdásí Ọlọ́run wá, Ọlọ́run fi ojú ẹlẹ́sẹ̀ wo gbogbo èèyàn. Ó ń fojú èèyàn wo burúkú wo gbogbo èèyàn. So ẹsẹ̀ tí èèyàn ti wá dáhùn, ó sọ̀yàn di ọ̀tá Ọlọ́run. Àkọ́kọ́ ni gbogbo ènìyàn sáàlú ti ṣẹ̀, ló sì kùnà so gbogbo èèyàn ló ti ṣẹ̀, àti ọba àti ìjòyè ẹlẹ́sẹ̀ ni wá, àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú ẹlẹ́sẹ̀ ni wá, àti ọ̀mọ̀wé àti púrúùtù ẹlẹ́sẹ̀ ni wá. Bí a sì rí lójú Ọlọ́run ni. Ẹsẹ̀ tá a wá ṣe ó wá mú wa pàdánù kankan, a wá kùnà ìlú Ọlọ́run, a kùnà presence Ọlọ́run, ìwàláàyè Ọlọ́run. So Ọlọ́run ò rí tí kò rí téèyàn rò, kò sí àjọṣe láàrin èèyàn àtọlọ́run. Èèyàn pàdánù ire ti ń bẹ lọ́wọ́ Ọlọ́run, èèyàn pàdánù ìbáṣepọ̀ ti ń bẹ láàrin èèyàn àtọlọ́run. Ó mú èèyàn jìnà sí Ọlọ́run, ó lé èèyàn sá níwájú Ọlọ́run. Ibẹ̀ láti rí pé ẹ̀sẹ̀ máa mú èèyàn kùnà ire Ọlọ́run, ẹ̀sẹ̀ máa gba iyebíye sọnù lọ́wọ́ èèyàn, ẹ̀gbẹ́ ẹ̀sẹ̀ máa gba ìyọ̀ Ọlọ́run kò lọ́wọ́ èèyàn, ese mo ba igbasepo tin be laarin awon eyan to Olorun je la fi wa nro wa ti mo na fi lo wa pe ko mo da ese ko mo ba gba nkan ye bi ye so lowo re ko mo ba gba ye Olorun lowo re ko mo ba gba ogu amotorun re wa ko mo ba gba ko mo ba gba iwa ko mo ba mu iwa laaye Olorun ko lu aye re ese nkan buruku ni bi mo da alafo lasi laarin eyan to Olorun bi mo da ogbun sile laarin eyan to Olorun gbogbo eniyan lo sa ti se o ti kun ogun Olorun lara gbogbo eniyan lo wa lara gbogbo eniyan ni mo wa gbogbo eniyan ni o wa nbe so idi niyan to fi nilo ibalaja pelu Olorun o nilo ibalaja pelu Olorun oruko Jesu Oluwa yo ran wa lowo
3: amen
2: so onilo balaje wa ja lo wo on ti iwe kolosi ori kini yen ese 21 wi ko le mo pe onilo ibalaja pelu Olorun ati eyin
3: to ti je alejo
2: ati otari
3: ni okan yin ni ise buburu yin
2: ni ise buburu yin
3: eyin ni o si ti ba alaja nisisin
2: eyin o si ti ba alaja yes
3: ninu ara
2: ninu ara
3: ninu ara re nipa iku ninu ara re nipa iku lati mu yin wa iwaju re ni mimo
2: 21 yen na mo ti fe
3: keka okay,
2: ati eyin
3: ti o ti je alejo
2: o ti je alejo
3: ati otari ni okan yin ni ise buburu yin eyin ni o si ti ba alaja nisisin
2: hallelujah nta jenu adi alejo ati ota si Olorun ise lati nu okan wa wa aje oluse buburu se le ele so wa bi ota ni waju Olorun o so wa bi ota pelu Olorun to ito fi nilo balajanu temi na fi nilo balajanu so a nro arakunrin ise to gboro si ko to faye sile ni o gboro ri pe o ba Olorun laja e ja wo ipo gan ti David gan ti e so npa eyan tabi nilo balaja o so fun pe latinu ese latinu iya inu enu ese ni iya kini o iya ati loyun inu e na la bi o si ẹja lọ wo Psalm 51 verse 5 kí ló sọ Psalm 51 verse 5 kí ló sọ sọ pé tó láti inú ẹsẹ oníyá àti ṣèkínní ló ti lóyún lágbàwọ pé
3: kíyèsí nínú àìṣedédé ni agbé bí mi
2: nínú àìṣedédé la gbé bí mi
3: àti nínú ẹsẹ ni ìyá mi sì lóyún
2: nínú àìṣedédé la gbé bí mi gbogbo èèyàn ló ṣe alábàápín ẹjẹ ẹsẹ gbogbo èèyàn ló ṣe alábàápín ẹ̀dá burúkú nípasẹ̀ ìbí so gbogbo ẹ̀dá bá ti wá bí nípa ìdàpọ̀ ọkùnrin àti obìnrin inú ẹ̀sẹ̀ láti bí so ó nílò kó ṣe ìbálàjà pẹ̀lú Ọlọ́run kó tó fi ayé ẹ̀ sílẹ̀ ẹ̀gbọ́n ti Dávidì sọ ó nínú ẹ̀sẹ̀ bá mi kalẹ̀ kan
3: kíyèsí
2: kíyèsí
3: nínú ẹ̀ṣẹ̀ déédéé ni agbé bí mi
2: nínú ẹ̀ṣẹ̀ déédéé ni agbé bí mi
3: àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi
2: àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi so a ń tẹ̀síwájú nínú àkórí tí a bá bọ̀ yẹn ju ti bọ́ Ọlọ́run lájà a rí bíi pé bí gbogbo ènìyàn ṣe jẹ́ ẹlẹ́sẹ̀ so ẹja tó àwo Romans 5:12 yẹn náà ẹja ohun tó sọ Romans 5:12 tó pé gbogbo ènìyàn ló ní ẹ̀jẹ̀ ẹsẹ̀ ló ní ẹ̀dá ẹsẹ̀ gbogbo ènìyàn tó bá sì ní ẹ̀jẹ̀ ẹsẹ̀ àti ẹ̀dá ẹsẹ̀ yẹn ó nílò ìbálàjà àti ń sọ ìdí fún ọ òfin nílò kó bá Ọlọ́run lájà kó tó kú
3: nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti pa ọ̀dọ̀ ènìyàn
2: gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti pẹ̀nìyàn kan wọnú ayé àti kú nípa ẹ̀ṣẹ̀
3: bẹ́ẹ̀ ni kú sì kọjá sórí ènìyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀
2: àjogún ẹ̀ṣẹ̀ ni nípasẹ̀ Ádámù ẹni tí ẹ̀ṣẹ̀ tọ̀dọ̀ rẹ̀ wá sí ayé so tá bá sì wá kú sí ipò báyẹn tá à ń bá Ọlọ́run lájà wàhálà ni èyàn ó jẹ̀bi Ọlọ́run ọ̀run àpáàdì ni Ọlọ́run afẹ́rìn èèyàn kò fẹ́ kí èèyàn lọ sí ọ̀run àpáàdì kò fẹ́ kí èèyàn ó ṣègbè kò fẹ́ kí èèyàn ó ṣègbè ẹwà ajá wo ẹja wá padà sínú ìwé Rómù yẹn láwárí ipò ti ọ̀nà ipò tàbí ọ̀nà ìbálàjà ta lè fi bọ́ Ọlọ́run lájà ọ̀nà tàbí lè bọ ọlọ́run lajà tóró lè mọ wúwo pé bó mo ṣe fẹ́ bọ ọlọ́run lajà ìrí ọlọ́run àlè fojú rí ọlọ́run. Orú ọkùnrin kan náà lójú nínú ìwé Jòhánù orí kẹta yẹn Nikodemu ẹ má wulẹ̀ tí ẹ ka tó tọ Jésù wa àti Jésù sọ fún pé wo arákùnrin bàbá tó èèyàn bí kò lè wọ̀jọ́bọ ọ̀run bó láti ṣe wá ṣe mo ṣe dàgbà tó yìí tẹ̀kún wa wọnú ìyá mi lọ ni kò yé àwárí olórí ẹlẹ́sìn lọkùnrin òye yẹn ò sì yé àwárí pé ìgbàlà ọlọ́run tàbí nǹkan ọlọ́run ó jinlẹ̀ ju òye èèyàn lọ ó jinlẹ̀ ju ọpọlọ èèyàn lọ lọ́pọ̀lọpọ̀ àti máa ń fi òye gbé nǹkan ọlọ́run náà máa fi máa ń wò wípé bó ẹnìkan ṣe lè kú fún yàn bó ni Jésù ṣe lè ra yàn padà òye èèyàn ni ó ju òye èèyàn lọ. Ẹja wa padà báyìí pé tọ̀ à ń sọ pé ọ̀nà tí ìbálájà ẹja bẹ̀ látòrí ẹsẹ̀ kẹjọ yẹn ìwé Rómù orí karùn-ún
3: ṣùgbọ́n ọlọ́run fi fẹ́ òun pàápàá sí wa.
2: Ẹ máa gbọ́ nígbà ọlọ́run báyìí ó fẹ́ bá èèyàn làjà òun láṣẹ òun láṣẹ búburú sí ó wá fẹ́ ṣe ìlàjà pẹ̀lú èèyàn fúnra rẹ̀ náà ló wá gbé ìṣiṣẹ́ ìlàjà yẹn torí àti bá ọlọ́run làjà ó kọjá ọgbọ́n èèyàn àti bá ọlọ́run làjà ó kọjá òye èèyàn àti ká lè bá ọlọ́run làjà ni èèyàn fi gbé ṣiṣẹ́ tí ẹ̀sìn fi wọnú nǹkan tí ẹ̀sìn fi wọnú ayé ta fi ń ṣẹ̀sìn ẹ̀sìn ní kò sì lè kò lè ṣe iṣẹ́ ìlàjà yẹn àti ìbálàjà yẹn àfi ètò tọlọ́run là sílẹ̀ ẹ wá mọ ọgbọ́n sìn wọn ni ṣùgbọ́n ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé alleluia ibi làwa rí pé ọlọ́run fẹ́ràn aráyé ọlọ́run fẹ́ràn èèyàn bí ìyẹn pé torí ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ rẹ̀ kan so fún ni ọlọ́run fẹ́ràn èèyàn ọlọ́run fẹ́ràn aráyé ó wá fẹ́ tó fẹ́ dá èèyàn padà sọ́dọ̀ rẹ̀ ó fẹ́ ṣiṣẹ́ ìbálàjà ṣùgbọ́n nígbà tí ìwà ṣàfihàn ìfẹ́ rẹ̀ yẹn àwa rí ọ̀nà tó gbà ṣe ṣùgbọ́n ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa ní èyí pé bàtà wa jẹ ẹlẹ́sẹ̀ alleluia abẹ́ẹ̀rí ẹ̀rí fi ọlọ́run bàtà wa ní ipò èèyàn burúkú sí bàtà wa ní ọ̀tá sí bàtà àti ẹ̀rí ti ẹ̀rọ bàtà àti ẹ̀wà wa gbé ṣiṣẹ́ àti wàwà wa gbé ṣiṣẹ́ àti ṣe àfihàn ìfẹ́ rẹ̀ ọ̀nà wo ló wá gbà sí àfihàn ìfẹ́ rẹ̀ kristi kú fún wa wa mú ó gbé ọmọ rẹ̀ dìde ó gbé Jésù dìde ìyá lọ kú fún àwọn èèyàn yìí torí ọ̀ràn tí èèyàn dá ẹ̀sẹ̀ tí èèyàn dá so kìí ṣe ẹ̀sìn ní ó tàn kìí ṣe òdodo èèyàn ní ó tàn kìí ṣe ìmúra èèyàn kan ní ó tàn so ẹ̀sẹ̀ tí èèyàn dá ohun tí ó tàn ni ẹ̀sẹ̀ yẹn béèrè ó pè fún ẹ̀mí ẹnìkan kó lọ sí ó béèrè pé ká tẹ̀jẹ̀ ẹnìkan sílẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ yẹn nítorí àrí òfin ọlọ́run kọjá ni àṣà ìgbọràn ni ọlọ́run sì ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé tọ́ ọjọ́ tí wọ́n bá ti jẹ èso yìí o kíkú ló kú o tí èèyàn bá wá ní kú mọ́ àáfẹ̀nìkan sí apàrọ̀ rẹ̀ so gbàtọ́ lọ́ wá mi ò lè rí ọ̀rọ̀ mi kọjá ọ̀rọ̀ tẹ́ntọ́ àti tẹnu mi jáde bẹ́ẹ̀ náà lórí tí mo lè ṣe mo fi àwọn èèyàn padà dọ́dà báyìí pé ẹni tó bá fi dẹ́sẹ̀ ikú ni èrè rẹ̀ nítorí náà jẹ́ ń gbé ọmọ mi dìde kó lọ kú fún wọn so nígbà náà mi ò ní ba májẹ̀mú mi jẹ́ mi ò ní ṣe lòdì sí òfin mi mi ò ní lè ṣe lòdì sí òdìtọ́ mi ọlọ́run wá ṣàánú kókè ìyá ìwọ ọmọ mi lọ kú fún wọn lọ kú dípò wọn lọ jìyà ẹsẹ̀ wọn.

0: fún yín, ó sì wà ní ipò ọ̀tá sí Ọlọ́run, ó wà ní ipò èèyàn burúkú sí Ọlọ́run. Ojú tọ́lọ́run máa fi wò náà ni ojú ọ̀tá, ojú tọ́lọ́run máa fi wò náà ni ojú ẹlẹ́sẹ̀, ojú tọ́lọ́run máa fi wò náà ni ojú èèyàn burúkú. Tó fi jẹ́ pé ó di dandan kó o ṣe ìlàjà pẹ̀lú Kristì mu, torí ọ̀nà tọ́lọ́run gbà sílẹ̀ tó ti ṣètò, tó ṣètò nu, ọ̀nà tọ́lọ́run gbà fi fẹ́ rẹ hàn nu. Tó bá wá lọ́wọ́ kọ Jésù, ọ ò nílò Jésù, ìyẹn ni pé ìfẹ́ Ọlọ́run tó fi hàn fún ọ, tó fi hàn fún ọ, ọkọ̀ nu, ọgbà nu. Tó bá ti wá gbé ọkọ̀ ìfẹ́ rẹ yẹn, kò mọ retí ìbínú rẹ, kò mọ retí ìdájọ́ rẹ. À ń sọ nípa ọ̀nà ìbálàjà, ọ̀nà ìbálàjà. Lórúkọ Jésù kò ní bàjẹ́ fún wa.
1: Àmì.
0: Ikú Jésù Kristì ló mú ọ̀tá tí ń bẹ láàrin èèyàn àti Ọlọ́run kúrò. Ètùtù àti ẹbọ tó fi ẹ̀jẹ̀ rẹ̀ rú, tó fi ẹ̀mí rẹ̀ rú, ló gba ènìyàn lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ẹ tún jẹ́ ẹja tẹ̀síwájú. Ẹsẹ̀ ẹ̀ka ẹsẹ̀ ìkẹsàn-án yẹ̀kẹ́ ló lẹ̀ ká sọ́tún.
1: Ẹsẹ̀ kẹjọ.
0: Ẹ̀ka ẹsẹ̀ kẹsàn-án báyìí. Oní mélòó mélòó sì ni tí a dá wa láre nísìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. Hallelujah. Níjọ́ òní, a kọ̀ndẹ́mù èèyàn wípé Ádámù dá ẹsẹ̀, Éfà náà dá ẹsẹ̀. Àwọn sọ pé dídá ẹsẹ̀ tí ẹ dá ẹsẹ̀ ikú ni ó yọrí sí. Ẹwọ́ ìdájọ́ kan ṣe fún Ádámù. Nù làálàá ni ó ti mọ̀ ṣiṣẹ́ ní ogun ojú rẹ̀ ni ó ti mọ̀ jẹ. Ẹwọ́ tóbìnrin náà. So ìyẹn wá ń bẹ lábẹ́ ìbínú Ọlọ́run. So ikú Jésù Kristì yẹn, ẹ̀jẹ̀ àti ètùtù tó fi ẹ̀jẹ̀ ẹgbà tó ti fẹ́ẹ̀ fi ẹ̀jẹ̀ rẹ̀ lógi àgbélébù ló gbà wá lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ní mélòó mélòó ni sì ni tí a dá wa láre nísìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. So ìdálẹ́bi tá a gbà níjọ́ òní, inú Jésù láti rí ìdáláre gbà. Inú Jésù lọ́nà ó ti dá èèyàn láre. Inú Jésù lọ́nà ó ti mú ẹ̀bi kúrò. Inú Jésù lọ́nà ó ti mú ẹ̀sẹ̀ ẹni kúrò. Wa ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ikú yẹn ló gbà èèyàn kúrò lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ó lẹni tó bá gbàgbọ́ àní dá lẹ́jọ́. Bá a ti gbẹ́ a ti da ẹni tí kò gbàgbọ́ lẹ́jọ́ náà. Ẹja ti ẹ̀wọ̀ tó sọ mbẹ́ bóyá John 3:35 kọ́ nìyẹn. Ibẹ̀ yẹn máa ń bà mí lẹ́rù ni. Ibẹ̀ yẹn ó máa ń bà mí lẹ́rù. Ìdálẹ́bi ti dúó fún ẹnikẹ́ni tó kọ Jésù. Ìdálẹ́bi ti dúó fún ẹnikẹ́ni tí ò gba Jésù Kristì. Bóyá ló ṣe wá fẹ́ kú sínú ìdálẹ́bi yẹn. Ẹsẹ̀ tàdí sọ ni ẹ tó bá gbàgbọ́ oníyè ànípẹ̀kú. Ẹni tí kò bá ti gbàgbọ́ kì yóò rí iyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run bẹ lórí rẹ̀. Ìbínú Ọlọ́run dóde. So ìdí nìyẹn tó fi nílò láti bá Jésù lájà, láti gba Ọlọ́run lájà nípasẹ̀ Jésù Kristì, nípasẹ̀ ètò tó gbélélẹ̀. Òní ó gbà ọ lọ, ìlàjà Jésù ló gbà ọ lọ́wọ́ ìbínú Ọlọ́run. So fẹ́ ṣègbè ni. So fẹ́ parí ní àjò rẹ̀ sọ̀rọ̀ àpáàdì. So fẹ́ jìyà lọ́wọ́ Ọlọ́run ni. Ọwọ́ àwọn orí mẹ́sìn. Òní ọ̀nà tí Ọlọ́run ò tiẹ̀ gbà láti báyàn ṣe ìlàjà nìbọ̀ wá wo orí mọ́. Ọlẹ́sìn lọ ṣe kú. Bàbá rẹ̀ ṣẹ̀sìn kú ni. Ẹ̀sìn olè gbà ọ́. Ẹ̀sìn yóò tún kó bá ọ ni. Yóò ràn ọ lọ sọ́run àpáàdì ni. Ẹja tẹ̀síwájú ká lọ wo. Ẹja wọ ẹsẹ̀ kẹwàá yẹn gan.
1: Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá.
0: Nígbà
1: tá
0: wa wà ní ọ̀tá.
1: A mú wa bá Ọlọ́run làjà
0: nípa ikú ọmọ rẹ̀. A mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀.
1: Mélòó mélòó.
0: A mú wa bá Ọlọ́run làjà nípa kíni o.
1: Nípa ikú ọmọ rẹ̀.
0: Ọmọ ìbálàjà ni ikú Jésù Kristì. Ọlọ́run ti fi bá èèyàn làjà sọ́dọ̀ ara rẹ̀. Fífẹ̀mí rẹ̀ lélẹ̀ ló fi ṣiṣẹ́ ìlàjà. So tí wọn ló bá bá Ọlọ́run làjà, tó bọ̀ lọ́wọ́ ìbínú Ọlọ́run, ojú ọjọ́ mọ̀ wípé ọ̀ gba Jésù Kristì gbọ́. Ó jẹ́ ọwọ́ Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa tó gbà lára. Ó gba ikú àti àjínde rẹ̀ gbọ́.
1: Mélòó mélòó nígbà tí a là wá ní ìjà tán ni a ó gbà wá là nípa iye rẹ̀.
0: Bá bá Ọlọ́run làjà lónìí. Ẹja wo Kọ́rìntì Kọ́rìntì kejì yẹn orí karùn-ún ẹsẹ̀ ogún. So ká tètè wo. So orí àkókò wa ẹ bá mi kan ẹbẹ̀ láti ẹsẹ̀ kejìdínlógún náà.
1: Orí karùn-ún ẹsẹ̀ kejìdínlógún. Ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹni tí ó ti paṣẹ Jésù Kristì bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀. Tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ làjà fún wa.
0: Ó ti ọ̀pọ̀ Jésù bá ti bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀.
1: Èyí ni ni pé Ọlọ́run wà nínú Kristì. Ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀.
0: Ní àkókò mi
1: kò sì ka ìrírí kọjá. Wọ́n sí wọn lọ́rùn.
0: Kò kárí kọjá sí wọn lọ́rùn.
1: Ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wọn lọ́wọ́ lé wa lọ́wọ́. Nítorí náà àwa ni kọ̀
0: fún Kristì.
1: Bí ẹni pé Ọlọ́run ti ọ̀dọ̀ wa ṣe
0: kọ̀ fún mi. À ń rọ̀ ọ́ báyìí, à ń bẹ̀ ọ́ báyìí.
1: Àwa ń bẹ̀ yín nípo Kristì. Ẹ bá Ọlọ́run làjà.

0: nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹsẹ̀ rí kí àwa lè di
1: ọlọ́run lájà balájà nípasẹ̀ Jésù Kristo. Tó bá bọ́ ọlọ́run lájà kó tó kú ẹgbẹ́ ni ó sì parí ìrìnàjò rẹ̀ sọ́run àpáàdì lórúkọ Jésù. Kò ní burú fún
0: wa, kò
1: ní lọ́run àpáàdì. Ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù. Ọba ńlá ọba Jehova gba ọpẹ́ wa. Ọba ńlá ọba Jehova gba ẹ̀yìn wa. Ọba ńlá ọba Jehova gba ọpẹ́ wa. A ti rán ọ̀rọ̀ rẹ jáde wọ ọlọ́run Jésù Kristo tó ń bára ayé lájà sọ́dọ̀ ara rẹ nípasẹ̀ Jésù Kristo. Àwọn èèyàn tó ń gbọ́ ẹ lórúkọ yá bá wọn
0: lájà,
1: ó yá darí ẹsẹ̀ wọn
0: lọ,
1: ó yá gba ọkàn wọn
0: lọ.
1: Tabarẹ́kẹ́ tó ń bẹ nínú ìṣòro, ó yá ogun ayé yín kó ṣẹ́, ìṣòro yín kí òkun kéde bá.
0: Ẹ
1: tó ń bẹ nínú àìsàn, ẹgba
0: ìwòsàn.
1: Bẹ́ẹ̀ ni kórí Ọlọ́run wá dúà lórúkọ ti Jésù Kristo Olúwa wa.
0: Àmì lórúkọ Jésù.
1: Tí ẹ bá fẹ́ pè wá, àgbo tẹ́ ń pè wá ṣẹlẹ̀ lè máa pè wá sí 08 0 34 68 43 03 lórúkọ Jésù yóò dára fún
0: yín.
1: Lórúkọ Jésù yóò dára fún
0: yín.
1: So aago wa nìyẹn. Bàbá ní ìbéèrè kan tàfẹ́fẹ́ sí kankan ẹ pè wá, àwa tẹyin á déjọba ọ̀run. Lórúkọ Jésù a ò ní dààmú. Jésù Olúwa wa.
2: Ó dá mi lójú pé ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ ti gbọ́ yìí yóò mú yín láradá láti ní ìjọ Kingdom of Christ Gospel Church. Fún ẹ̀bẹ̀ àbí àdúrà ẹ lè pe ajíhìnrere Vincent Sola Muhammed sí 08 03 468 43 03 ní orúkọ Jésù tí ẹ̀ náà ò ní ṣòro sí.

0: Kingdom of Christ Gospel Church
1: ló ń pè ọ́ sí àwọn ìpàdé àdúrà àwọn gbogbo
0: láti wá ní ìrírí gbígbàdúrà
1: kó o sì bọ́ lọ́wọ́ ogun ọlọ́jọ́ pípẹ́.
0: Sunday school wa bẹ̀rẹ̀ ní dédé aago 9 sí 10 òwúrọ̀, aago 10 sí 12 àbọ̀ ní ìsìn ọjọ́ ìsinmi ológo, aago 5 sí 6 ìrọ̀lẹ́ ọjọ́ ajé Monday ní ìpàdé ẹ̀kọ́ bíbélì Bible study, gbogbo ọjọ́ Wednesday ní ìpàdé àdúrà àwọn obìnrin tó jẹ́wọ́ ìwà bí Ọlọ́run ní dédé aago 10 òwúrọ̀ sí aago 12. Every second Friday of the month ní ìsọ̀rù agbára ìmí mímọ́ kọ́ọ̀sì kẹta nínú oṣù ní òru àánú máa ń wáyé.
2: Ìsọjí aṣẹ́gun
0: máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday, Thursday àti Friday tó gbẹ̀yìn oṣù. Culturally program wa ni a pe àkórí ẹ̀ ní Otoge Enough is Enough tó máa wáyé nínú oṣù kìíní, oṣù kẹrin, oṣù keje pẹ̀lú oṣù kẹwàá ọdọọdún tó jẹ́ òru mẹ́ta àti ọ̀sán mẹ́ta, gbogbo ẹ̀ pátápátá nínú gbọ̀ngàn ìjọ
2: Kingdom of Christ Gospel Church
0: tó wà ní
2: Plot 5
0: Kingdom of Christ Street Olúwatẹ̀dù Ejikẹ́yẹ Dalegan off Ajia Road Ibadan. Fún ẹ̀bì àdúrà ẹ pè sí 0803

0: 88.7 FM.
1: Obìnrin ò lẹ́nu lọ́rọ̀, ìbò obìnrin ṣe pàtàkì. Ó yẹ kóbìnrin orí ipò adarí dìmú. Ìjà darapọ̀ mákìtìyàn tó dá lórí àti yọ àwùjọ obìnrin kúrò lọ́fìn ìdẹ́yẹsí ni. Wọ́n sínú ìlẹ́nu lọ́rọ̀ lọ́sẹ̀lú àti ìkópa nínú ìṣèjọba. Obìnrin ò tó ìdá kan nínú ìdá mẹ́wàá àwọn tá ń dìbò gbé wọlé lórílẹ̀-èdè Nàìjíríà. Kì í ṣe nítorí àìkújú òsùn àwọn obìnrin. Kì í ṣe àwọn ìdíwọ́ tó kó ìfàsẹ́yìn bá ìkópa wọn nínú ìṣèjọba àti ìpinnu lórí ọ̀rọ̀ ìlú. Àwọn obìnrin lòpọ̀ mú lérò onúlé. Igi lẹ́yìn ọgbà àwùjọ àti orílẹ̀-èdè. Àsìkò ti tó tó yẹ kí àwùjọ obìnrin rí ipò tó tọ́ sí wọn dìmú. Ẹ ṣàtìlẹyìn fóbìnrin. Ẹ ṣe kóríyá fún wọn nínú ìkópa nínú ìṣèjọba. Ẹ jẹ́ ká ṣe agbódegbà fún déédé. Èmi pẹ̀lú rẹ lè fọwọ́sowọ́pọ̀ lórí bí gbogbo ẹni ọ̀rọ̀ kan ó ṣe lẹ́nu lọ́rọ̀ láwùjọ. Yá fọwọ́sowọ́pọ̀. Kákó àwọn obìnrin Nàìjíríà kúrò nípò èrò ẹ̀yìn bọ́ sípò ara wájú. Àjọ tó wà fún rọgùn sábà àwọn obìnrin àti ìdàgbàsókè ọ̀dọ́. Women Environment and Youth Development Initiative WOYODEF pẹ̀lú àtìlẹyìn látọ̀dọ̀ ẹ̀ka tó rí sọ̀rọ̀ àwọn obìnrin lájọsọ̀kan àgbáyé UN Women lolùkéde.

0: ológo oyè túká sàn níbikíbi láyè káyè ẹgẹdẹ títún láǹfààní láti tún máa tẹ́tí sí ìkànnì ológo ìkànnì aláyọ̀ ẹ̀yà monday 8.7 fm tó ta kọ̀mọ́lẹ̀ ńlẹ̀ ìlọrin ní ìpínlẹ̀ kwara ọgbà tí agogo mẹ́ta bá ti lè ròkè eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tìrìntìrìn rẹ̀ ó dorí ìkànnì yìí lórí ètò lágbo sport lórí ètò sóyọ̀ lógo oje kọ́mpútà àti láǹfààní láti máa jára wa bẹ́tà tá à ń gbéra wa débẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá tún wí tí wọ́n bá tún sọ agbèrè ìdárayá látàrin gbogbo ilẹ̀ wa nàìjíríà lẹ́sẹ̀ kòkó títí dé gbogbo kọ̀rọ̀kọ́dù ilẹ̀ áfíríkà àti nílẹ̀ òkèèrè èèyàn nílẹ̀ yúróòpù nìyẹn nẹ́nu ìdíje premier league lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ingilandi bákan náà nẹ́nu ìdíje bundesliga èèyàn lórílẹ̀‐èdè germany ìdíje Syria lórílẹ̀‐èdè ìtàlù ẹ̀ẹ́kan náà ìdíje la liga domindo èèyàn lórílẹ̀‐èdè spain àti ligue 1 lórílẹ̀‐èdè faransé a máa gbéra wa débẹ̀ jára wa bẹ́tà ẹ̀jẹ̀ ló kọ gbogbo àwọn tájọ mẹ́tò tò níwá o tó máa fi dòtí gbọ́gbọ́ máa fi kán sin gbogbo àwọn tẹ́ fi ń rí mi wò tẹ́ fi ń rí mi gbọ́ èèyàn káàkiri tùbútù rólẹ̀ àgbáláyé ẹ mọ gbogbo àwọn tí ń bẹ lábẹ́ monitoring spirit gbogbo wọn ni mo fi ń kiyin lọ́sàn-án tòní pípẹ́ tún káàsán o láyèkáyè níbikíbi o ilé tẹ́ tún láǹfààní láti dúró sí bóyá ló kọ gbogbo àwọn ọmọ ọjọ́ mi tí má wọn sàbẹ̀ mi tí wọn dúró kokoroko dúró kakaraka tí wọn ga tán bíu bàbá àbejì pàílọ́ọ̀tì tèmi tó ga yàtà àwọn ti arsenal di gunners sì nìyẹn orí ẹ lápàbẹ ọgọnà bóyá ẹjíníà victor adéoyè mo ti rí ẹ lápàbẹ yẹn ẹjíníà mi tó ga yàtà àwọn ti chelsea all blues bóyá ẹjíníà ṣẹ́gun ajéwọlé àwọn ti di gunners sì nìyẹn oníbòjú pòkàpòkà ráfẹ́ lábọ́lárin ẹjíníà tó mòye àwọn tí màá ṣe sákóbákóbá lẹ́lẹ̀ àwọn náà dúró tán sápá bí wọ́n ní west for máa jẹun lọ́kùn sáwẹ̀ bóyá kéde ètò mi ọ̀lárẹ̀wájú òye wọlé mr ganu sí mr gbẹnu sí orí ẹ lápá abẹ yẹn fresh bàbá o precious àfọlábí ajọ́nbẹ lápá bí ni ṣé mọ́ nédú òkórè òun náà dúró tán sápá bí bóyá máa wò mí lójúlójú taiwo adéyẹmí àwọn ti chelsea nìyẹn ajọ́nbẹ nínú kúlù yìí ni èèyàn lọ́sàn-án tòní bóyá olùkọ́ni ẹ̀mẹ ló dúró kokoroko dúró kakaraka alàgbà michael abiodun ọlárẹ̀wájú máa ó máa ṣe sákóbákóbá lẹ́lẹ̀ bàmí mo rí yín lápá abẹ yẹn ní ìgbọ́kọ̀ yẹn bóyá sísá kò ṣe mí ẹ̀jìnà ẹ̀rì ọlápọ̀dì ògùn kọ̀rọ̀bìtì kọ̀rọ̀bìtì ògùn kọ̀rọ̀bìtì kọ̀rọ̀bìtì ọkùnrin tẹ́rẹ̀ẹ́rẹ́bíafá bóyá gbẹ̀fu bírọ́dà mi orí ẹ̀ ń bẹ̀ àti ló kọ́ bàbá lálùbáríkà tó kó wa jọ sápá bí tó ní pé ká máa rìn ṣó sápá ọ̀tọ̀ òun borí yín bẹ̀ agbára àtàṣe gbogbo bright broadcast limited àmì mòsínà special apostle awotuyi wọ́n máa bà tá lọ èèyàn kan jojo bíi population china bàmí ẹ máa jọ lọ kò sáwẹ̀ ẹ dúró rẹ ń gbòòrò ayé o bóyá ayọ̀dẹ́jà yọlá ló kọ̀ mi assembly bìkọ́ wàrà kásì ní mọ́mọ́ fúlàní dàgbà èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ oko sara sàwámọ̀ tí mọ́ bábíkìú yẹ́s kẹ́ ìyẹn gángan làwọn ọmọ bọ̀ tí ń jẹ́ bóyá westpo ọmọ istala gásíkálì àwa tó ní joshua èèyàn mayweather ilé sanmi láàrin gbogbo wọn ọlọ́run ọba ló kórí bẹ́ẹ̀ assembly bìkọ́ ilé sanmi dùn joyè lọ ní kátikó èèyàn lọ́sàn-án tòní ṣé kí n bẹ̀rẹ̀ sí ni mu láti inú ìdíje premier league kó tó di pé a máa wá sínú ìdíje ilé tó jẹ́ tilẹ̀ wa nàìjíríà èèyàn hero match nigeria premier football league 2026-2027 ẹ mọ̀ pé mazde 3 èèyàn náà yóò tún gbìnàyà lógún ọ̀sẹ̀ tá a láǹfààní láti máa bẹnu rẹ̀ yìí wọ́n gbé yín débẹ̀ a máa jára wa kanlẹ̀kanlẹ̀ gangan àmọ́ débọ̀ ṣùgbọ́n jẹ́rí lọ́sàn-án tòní pé ó máa dùn ó gbọ́gbọ́n máa kán sí nítorí pé olólùfẹ́ manchester united olólùfẹ́ liverpool olólùfẹ́ chelsea olólùfẹ́ gunners àwọn ti real madrid e ma won ti esimi la won duro ton gboro aye won ni won fe mo wo so ni lo ma sele awon te bo sugbon ninu kulu ti mo wa ye ololufe liverpool te ma arsenal the gunners awon mejeji ni mo ko wa sori eto loni to ja wi pe won pe ke oran won ma pelu oro ni gboro aye niyan won ma pe ke lu oro iyan lati le mo lalagba laarin awon mejeji gan ta ba nsoro nipa bolu alafesegba lori le de gese ka lo ga laarin ko agba bolu liverpool ati ko agba bolu arsenal the gunners ta lo cheche kin kan ko ja mo lowo eyin elopin sa ta wa yi gege bo se ja wi pe awon mejeji ni jobojobo la pa won le dasa mo ki eki e ta ba tu wa soro nipa oketa ta nso nipa idije to je ti uefa ta lo ga laarin liverpool ati arsenal eni pe e so pe eni ki ma lo be yen e fi yen le na bo ba di later awon mejeji yo lanfani lati ma ganu soro amo de bo sugbon e ma gbagbe o wi pe lore to soyo logo alegbe wa sodo yin si shop yin si le taja yin sadugbo yin abi nibi kibi ele te ba fe ka gbe wa ka yin mo ni nibi kibi te ba nbe lapa be a lanfani lati gbe wa ka yin mo le ero ba ni soro te le pesire 08134293424 08134293424 eyan loju opo ele te le pe eto yi si eto e te le pe iko soyo logo si a wa sodo yin ba ba se nse lodo yin won ma gbo kaakiri tubuturo ole agbala aye patapata porogodo o se jade yen ope pataki lowo tuye pharmaceutical company limited te ma fi olu pharmacy te won se atileyin fun wa lori eto yi won ni ka ma jo lo won la won kede nbe leyin wa e chun wa people ajo se po wa oko ni baje la se ledua o ye papapa e je ki ma mu wa Mazda 3, nenu DJ, Euro Match Nigeria Premier Football League, odun 2026-2027. Gẹ́gẹ́ bí ó ṣe já wípé àgádá gidi yóò máa gbagbá, àgbọn biri yóò máa wọ jàkadì, Mazda 3 yóò wáyé, ẹ mọ̀ pé Mazda 2 ó wáyé lópin ọ̀sẹ̀ tá a lò tán yẹn. A ti mo awon iko ele ti won bere le a ma awon iko ele ti nkan se rumerume fun won a gbe ra wa debe ajara wa beta eyan lo so tun ni gogogan amo debo sugbon bi won se koju ara won si losen bi en to lo be yen nitori pe ele kun fofo e je ki ma ki awon ti won ni jobojobo lapa mejeji to je pe won le dasa mo ki eki e ki nkoko ki won wi pe won kaabo sinu yara igbon sai fe yi e je ki nbere odo tani ki ti bere bayi okay eya ki nbe latodo arsenal the gunners e ba ki awon nigeria tin gbo wa tabi ti won wo wa ke de daruko yin pelu iko agba bolu ten tele
1: e ka so gbogbo ile o
0: e sumo kini dada
1: e ka so gbogbo ile oruko mi ni waris
0: waris iko agba bolu wo le n tele
1: arsenal
0: the gunners gunners
1: for life
0: o gunners
1: for life
0: o ya e ma jo lo ku sa we defending champion
1: olorun se
0: ko po ke
1: o po pa
0: okay e ya lo si odo enikeji eba ki awon tin gbo wa tawon tin wo wa kede daruko yin pelu ipa gba bolu te ba to
2: e ka san gbogbo le o oruko mi ni Justin Dada mo se support Liverpool.
0: Okay, e tu bo ba gbenu si kini dada.
2: E ka san gbogbo le o, oruko mi ni Justin Dada. Mo se support Liverpool.
0: Up Liverpool!
2: For life!
0: Up Liverpool!
2: For life!
0: Never walk alone.
2: Yes, never walk alone.
0: Owo yin ni Arsenal ti gba feel.
2: Be.
0: Mo we ke ko di yun, ke ko di mu ni.
2: Asi le ti gba.
1: Oh, ni le.
0: De no get le.
1: Asi le won tu.
0: Azao. Azao. Ala asi le tu.
2: Slot lo fun Olorun so.
0: Eh?
2: Slot yun ni.
0: Slot lo fun Olorun.
2: Slot ya pari coach lo fun Olorun so.
1: Ohun na lo tu won lase.
0: Eh. Oloya ko mo bi ti. Eh,
2: oni.
0: Ati ba ta n gbe ta won lese. Okay, all right. E ti gba awon mejeji. Na o lanfani ti won ganu si to ba di later niyan. Shekin sare mu wa awon ifẹsẹ wọnsẹ ti o lanfani lati gbina ya eyan lopin ọsẹ yi lẹnu idije premier league gangan oya ọjọ kejila eti n ṣe ni gangan awọn ifẹsẹ wọnsẹ to n lọ lọwọ rii o nitori pe ọgba ti agogo mẹta ti gbẹnu lera wọn lawọn ifẹsẹ wọnsẹ to ti bẹrẹ aston villa o ti n koju ikọ ẹgbẹ bọọlu northern forest lọwọ bournemouth pẹlu brentford n koju ara wọn chelsea pẹlu city àwọn náà jọ mú kanlẹ láàrin ara wọn lọwọ tẹ wáyé crystal palace pẹlú ipchi àwọn náà jọ mú kanlẹ láàrin ara wọn liverpool tẹ mọ fulham wọn jọ ń gbèsè bẹẹ ń gbéná wojú ara wọn tó bá wá di ní ọgọwọ rè mo bá dìde dé agogo márùn-ún àbọ̀ ó ní ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù tottenham àwọn tí rọ́bà tó dìsẹ́bì yóò tún máa dìsẹ́bì lọ́bà ìpinnu lọ máa gba àlejò ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù everton dédé ọjọ́ ọ̀tọ̀la ó ní sunderland pẹ̀lú ikọ̀ dédé agogo mẹ́jọ òde agogo mẹ́jọ àṣálẹ̀ òní ó ní ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù sunderland pẹ̀lú arsenal yóò kojú ara wọn tó bá wá di lọ́la ní tomorrow dédé agogo mẹ́jọ sọ́pọ̀ gani-gani ọba maki kutukutu ọba àgbò ó ní ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù coventry city yóò máa kí brighton káàbọ̀ sílé ìta bàbá wọn yẹra wọn ẹ̀gbọ́n àtàbúrò ọ̀la náà ni wọn ò kojú ara wọn manchester derby àkọ́kọ́ ní sàtà wáyé manchester derby àkọ́kọ́ ìyẹn náà yóò tún gáyàtà pápá àṣeré old trafford náà ní ń jò wòròwòrò bẹ́ẹ̀ ni manchester city ń bọ̀ kó bá tiẹ̀ lọ jogó manchester city nù ṣá ẹjá máa wò bọ̀ nítorí pé olùkọ́ni ẹ̀sọ́ maresca tẹ́ mọ́ olùkọ́ni michael carrick àwọn méjèèjì yóò jọ láǹfààní láti kojú ara wọn ìyẹn tó bá di lọ́la ẹjẹ́ ń gbójú gbére kúrò ńbẹ̀ ṣé kí n kàwé sápá iwájú kí n kàwé lórin diamond ni wọ́n ṣì ń papá bí o diamond ìkànnì tó dúró sókúrò kòkòrò tó dúró kakaraka lórí àtẹ tábìlì káwọn ayé ń gbọ́n gbòòrò ayé ó yẹ pàápàá ẹjẹ́ lọ sínú ìdíje ligun ìyẹn lórílẹ̀‐èdè faransé gẹ́gẹ́ bí nǹkan ṣe wáyé lọ́jọ́ tàná rennes pẹ̀lú marseille ti kojú ara wọn lónìí tó bá dìde dé agogo mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ní sọ́ọ̀bọ̀ pẹ̀lú monaco yóò kojú ara wọn tó bá kan náà tó bá dìde dé agogo mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta tí ó láwùrí tó jẹ́ pé yóò wáyé rè o austria pẹ̀lú news yóò kojú ara wọn ní avril pẹ̀lú anga yóò kojú ara wọn lawrent pẹ̀lú toulouse yóò kojú ara wọn bákan náà ni paris fc pẹ̀lú lyon àwọn náà yóò jọ máa mú kanlẹ̀ láàrin ara wọn lápá abẹ yẹn bákan náà ó ní kọ ẹgbẹ́ bọ́ọ̀lù lili tó bá di lọ́la ọ̀sọ́pọ̀ gánrígánrí dédé agogo méjì ni wọn ò kojú ara wọn pẹ̀lú troyes lemas pẹ̀lú lens yóò kojú ara wọn dédé agogo mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún agogo mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni brest yóò gbàlejò paris saint germain bó ṣe jọ nìyẹn lápá abẹ yẹn má ní ìgbé ẹdẹbẹ má ní ìjà ẹbẹta ṣé kí n gbójú gbére kúrò lápá abẹ ń lọ sínú ìdíje italia serie a ìyẹn tó bá di nǹkan ṣe lọ nínú ìdíje italia serie a lọ́nà venezia pẹ̀lú fiorentina wọ́n ti kojú ara wọn o bákan náà genua pẹ̀lú florenzo wọ́n ti ṣe láǹfààní láti kojú ara wọn lónìí nítorí pé dédé agogo méjì ni wọ́n gba láǹfààní láti kojú ara wọn lazio pẹ̀lú ac milan àwọn tàgbà ìyẹn dìde dé agogo márùn nírọ̀lẹ́ ìní atlanta pẹ̀lú cagliari ó dìde dé agogo mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó bá wá di lọ́la ní tomorrow ó ní ikọ̀ agbábọ́ọ̀lù leeds pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù mercer yóò kojú ara wọn dèdé agogo márùn ó ní napoli pẹ̀lú bologna tí wọ́n jọ máa bógo ìyà lórí ara wọn dèdé agogo mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sassuolo pẹ̀lú juventus yóò kojú ara wọn como pẹ̀lú parma ó di dèdé agogo márùn àbọ̀ bákan náà dèdé agogo márùn àbọ̀ ó ní torino pẹ̀lú as roma yóò kojú ara wọn udinese pẹ̀lú inter milan yóò kojú ara wọn bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn má ní ìgbé ẹdẹbẹ bó ti jẹ́ ẹbẹ́ta bó dá pàápàá bó tún kàwé sápá iwájú ṣé kákú lọ sọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ wo ìjà àgbà méjì ni àbí kákú wo ìdíje la liga ẹyin ti la liga ẹ má ní ìgbé yín débẹ̀ ẹjẹ́ ń foyín tán kí n foyín jẹ́ kẹ́ẹ̀kan jẹ́ ń gbòòrò ayé ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lánàá ni sevilla pẹ̀lú valencia ti kojú ara wọn ṣùgbọ́n lónìí báyìí racing santander pẹ̀lú deportivo alaves ti kojú ara wọn osasuna pẹ̀lú espanyol àwọn náà ń kojú ara wọn lọ́wọ́ Athletic Bilbao pẹ̀lú ẹ̀ṣẹ̀ ń kojú ara wọn lọ́wọ́. Real Madrid ẹ̀wọ̀n ọmọ Galati kò dé dá gbogbo mẹ́jọ ni wọ́n ń gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Rayo Vallecano. Bákan náà Celta Vigo àwọn yóò láǹfààní láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù Malaga tó bá di lọ́la. Levante pẹ̀lú Barcelona lọ́la ni wọ́n kojú ara wọn. Getafe pẹ̀lú Deportivo La Corona ọ̀la náà làwọn náà kojú ara wọn. Real Sociedad pẹ̀lú Atletico de Madrid ọ̀la ni wọ́n kojú ara wọn. Ọjọ́ ajé ni Villarreal pẹ̀lú Real Betis yóò kojú ara wọn. Bó ṣe jẹ́ nìyẹn lágbọnrin tọ̀dọ̀ tiwọn lápá àtọ̀ ó yá pápápá. Èwo ni mi tí mo wá fún yín ẹ fẹ́ gbọ́ ó dá pápápá á lọ sínú ìdíje ilé tó jẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà ká sáré wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé ìyẹn lópin ọ̀sẹ̀ tá a wà yìí gangan. Mo tó di pé ọmọ Liverpool pẹ̀lú Arsenal yóò jọ máa wora wọn lójúlójú ìyẹn lọ́sàn-án tòní lápá bí mo kó wá ní ẹni kò pọ̀kẹ̀ ó pọ̀ pa ń gbòòrò ayé ó dá pápápá. Lónìí tó bá dìde dá gbogbo mẹ́rin òní Dọ́mà United pẹ̀lú ẹ̀yìn bá yóò kojú ara wọn. Bákan náà tó bá wá di lọ́la òní pa agbábọ́ọ̀lù Abia Warriors yóò gbàlejò Ikorodu City. Arao FC pẹ̀lú Rechabi yóò kojú ara wọn. Bendon Insurance pẹ̀lú Kun Khalifa yóò kojú ara wọn. Inter Lagos pẹ̀lú Sporting Lagos yóò kojú ara wọn. Kwara United yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Katsina United. Niger Tornadoes pẹ̀lú Plateau United yóò kojú ara wọn. Kò tí ì dájú wèé pé ikọ̀ agbábọ́ọ̀lù Rangers International yóò lè láǹfààní láti gbàlejò Nasarawa United látàrí ìdíje ẹlẹ́kùnjẹkùn ìyẹn Cup Champions League ilé tí Rangers International sì ń gbà o. Rivers United bákan náà àwọn náà ò ní lè láǹfààní láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù Warriors nítorí pé àwọn náà yóò lọ gba ìdíje. Bákan náà àwọn náà ṣì ń bẹ nínú ìdíje CAF Confederation Cup wọn ní lè láǹfààní láti gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Canopilla bó ṣe jẹ́ nìyẹn gangan lápá abẹ yẹn má ní ìgbé ẹdẹ́bẹ̀ má ní ìjẹ́ bẹ́tà ó yẹ já mo báyìí. Ọ̀gbẹ́ni Waris tí ń ṣojú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí mọ́ ọ̀gbẹ́ni Justin. Justin Madugu. Justin Madugu.
2: Which Super
0: Falcons. Coach Super Falcon. Only Justin Madugu. Liverpool pẹ̀lú Aston wọn láǹfààní láti kojú ara wọn agbátí dé ẹ máa ká àwọn ọmọ Nàìjíríà náà ká tẹ kọ́kọ́ gbọ́ wà kó wọn ká sí.
3: Nǹkan pè kan ló pọ̀ ọ̀sẹ̀
0: yìí
3: àwọn kan náà ná banú jẹ́ àwọn kan nínú ọ̀sẹ̀ yìí dùn
0: bẹ́ẹ̀ni
3: ẹ̀wọ́n tán ti dé báyìí nǹkan alukó mọ̀ báyìí àwọn tó kówó mílíọ̀nù lórí láltra pléyà àwọn tó ti fògbò ta pléyà náà wọ́n ṣe ẹ̀wọ̀n
0: báyìí tó fọṣẹ́ ta
3: pléyà àárọ̀ báyìí
1: ni àwọn ológun
0: tẹ́sì o
3: ẹ̀dàkùn èyí
0: ẹ̀kùn rọjú fàdínú sani bó ṣe jẹ́ gangan ni.

0: ṣe ń bẹ lápá bí o ẹ lè máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa tàbí kẹ́ máa pè wọlé ojú òpó ń bá tọ́ a máa láǹfààní láti gbé ṣùgbọ́n ẹ jẹ́ ká wò báyìí. Káwo bí nǹkan ṣe lọ lọ́sẹ̀ tó kọjá mo ń wòye pé ó yẹ ká sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ó padà ṣe bẹ́ẹ̀ fún lọ́kàn. Ìdíje La Liga ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan máa ń sọ pé líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì nìkan lẹ máa ń sọ. Ẹ mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá sọ nípa ikọ̀ agbábọ́ọ̀lù márùn-ún tó ṣeé ṣe kí ó jẹ́ pé wọ́n ó jẹ́ top 5 ìyẹn tísà ìbámu àparí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ ṣùgbọ́n ńgbà tí mo kúrò lórí ètò àwọn kan wá ń jẹ́ kó di mímọ̀ pé ṣe bí mo sọ wípé ìdíje ti La Liga náà pé ó yẹ ká wo ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́ta top 3 nínú ìdíje La Liga bóyá kí ikú bi Justin pẹ̀lú Waris pé ìdíje La Liga 2026-2027 káwo ikọ̀ pẹ̀lú bí wọ́n ṣe ṣe dáadáa lójú ọjà a rí pé Real Madrid ṣe dáadáa Barcelona náà ṣe dáadáa lójú ọjà Atletico de Madrid àwọn náà wọ́n gbìyànjú Valencia ló jọ bíi pé ó yẹ kí wọ́n máa bá wọn ta kàngbọ̀n ṣùgbọ́n ó jọ bíi pé kòkòrò ti ń jẹ wọ́n lẹ́yìn ẹsẹ̀ láti bíi sáà mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ẹja tó láàrin àwọn ikọ̀ agbábọ́ọ̀lù nínú ìdíje ti La Liga Justin to mẹ́ta top 3.
1: Ní tèmi o, máa mú Barcelona.
0: Ok. Kí ni ìdí?
1: Barcelona torí pé èmi ò ṣọ́ọ̀kẹ́ Mourinho tó wà ń bẹ nísìnyí. Although Mourinho na very very good and experienced coach o.
0: Ok.
1: Only experience dara but still náà. Èmi ò still rí Madrid kan gbé La Liga. Mi ò tí rí Madrid kan gbé La Liga. Bóyá yóò ajá sí bóyá Copa del Rey o. Àbí yóò ajá sí bóyá Champions League mi ò tí di tí ó jà sí bí Copa del Rey ni ó gbà àbí ọ̀dà ewu ti ẹ̀nà tí wọ́n ń gbá ní kinní yẹn bí àwọn ni ó gbà o bo La Liga o Bakasi ni ó gbà La Liga Spanish Super Cup bí àyẹn dé bọ̀ ní tèmi o Bakasi ni ó gbà La Liga báyà Madrid yóò gbé ipò kejì bọ̀ number 1 Baka ipò kejì Madrid lẹ́nu ipò kẹta Tico
0: Simon
1: Lonu Tico àwọn mẹ́ta tó ṣe náà nù bí a Athletic Club lè wá wá o bí a rí Betis o bí àwọn
0: ní o. Kí lè rò bí pé Barcelona lè fi gbé La Liga.
1: Èmi ò tán máa ti pàdé wọ́n máa pàdé ní October kan náà máa pàdé ní bí a ìdé tù after tán máa ti pín Ballon d'Or. Èmi sì rò
0: pé Ballon d'Or yẹn mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ní next week. Ayi mo pe October 26 ni yóò wáyé ní London so mo fẹ́ ká sọ lórí Ballon d'Or yẹn ní next week ṣùgbọ́n lọ́wọ́ tá a wà ní Barcelona yàtọ̀ sí pé wọ́n ra Antonio Gordon
1: Adeyemi
0: wọ́n tún ra
2: Gabriel Jesus
0: tó tún ra tó tún ní agbábọ́ọ̀lù kan
1: tó tún ra
0: ok wọ́n ra agbábọ́ọ̀lù kan ó jọ bíi pé wọ́n ra agbábọ́ọ̀lù kan ọmọ kékeré kan báyìí kékeré báyìí ó dàbíi pé French League 1 ló ti wá.
1: Black ni
0: rà yàtọ̀ sí ṣùgbọ́n tá a bá wo Real Madrid a rí pé àwọn bàbá ńlá ló jọ bí
1: ìpínlẹ̀ wọn gbé wọlé o àwọn tiẹ̀ surprise mi transfer mi torí Madrid tẹ́mi mọ́ o kì í kó àpíyà tó ló bá yẹn wọ́n máa la wọn lẹ́yìn ìgbà tó ra Bellingham gbà yẹn o kì í kó ra ó surprise mi gan ọmọ Diomande
0: tán kó la
1: ó surprise mi gan ọ̀yàn ọmọ Yann Diomande tán láti Leipzig pẹ̀lú bó tiẹ̀ ṣe play like tó jẹ́ pé first season rẹ̀ ní Bundesliga tó sì average bí a 15 guana àbí 13 guana tó sì rà ní 140 million ó surprise mi ní Madrid ó surprise mi gan tó tó a jẹ Africa ọmọ Ivory Coast ó surprise mi gan o.
0: Ọ̀gbẹ́ni Waris ẹ̀tọ́ mẹ́ta ti yín ní La Liga.
2: Yẹ̀rí number one àti ní màmá tó tèmi ẹ̀ máa bẹ̀rẹ̀ láti Madrid Baka Atletico lórí èmi láìkè Madrid. Ikọ̀ tó bọ̀ kan tó kọ́ wa bẹ̀ ni pé Baka wọ́n ní equipment ká máa kúrò ká máa jẹun. Wọ́n ní equipment tó lè fi gbà because èmi àárín Madrid yẹn mi ò rí kankan bẹ̀ ká máa ń parọ́ fún.
0: Àwọn kàmá fíńgà ṣì wà ń bẹ̀
2: náà. Tàbá kan dùn ra wa
1: nínú kù. Kàmá fíńgà bò ó.
2: Tàbá kan dùn ra wa nínú.
0: Tramẹ́nì.
2: Ṣẹ́rí àwọn tó ń bọ́ọ̀lù lọ́wọ́ báyìí ṣẹ́rí Gordon Rafinha àti ọmọ àlẹ́yìn
1: Yamaha.
2: Àwọn yẹn ò gbọ́ kankan gbọ́ pa ọ́.
0: Lopez ti fi Barca lọ ìnà ó ti lọ sí PSG.
1: Torres
2: Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Torres Tor ball. Lord, I
1: want to play. What's your hand try?
2: The guy, the ball. Lenny Mbappe. Vinicius gone. Me, re. I'm going to Vinicius in Sibai.
0: That's it. And if you. I'm not going to play Mbappe, Vinicius Junior, Belliam. I met a time.
2: Jerry Belliam. Eh? On lutu support Mbappe. Say, Bobo, do you mind? Eh? If you talk Bessie.
0: Oh, my career.
2: O le ri bi gba be tori pe ibi ti Vinicius n gba
1: ni ko se ni bo ta

0: ẹkún gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
2: We are the people, we make you happy. We are SAPPY.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
0: After working kílókù, ìgbádùn lókù tá máa jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
3: Ẹ jẹ́ ká tẹ̀lé òkè o.
1: Kí ló fi sọ? Kí ló fi sọ? Kí ló fi sọ? Ṣé lóòótọ́ ló fi wà àbí kò sófin? Bó bá wà, àmúlò rẹ̀ ń kọ̀. Ǹjẹ́ àwọn èèyàn ti ẹ̀mọ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin? Ẹ já jọ fojú òfin wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ. Bí orí bá wa kun, alábẹ́là ké sí. Ẹni mojú ògún nípa Bìnín lè.
4: Ẹ pàdé wa lọ́jọ́ ọjọ́ Àbámẹ́ta Sátọ̀dé láti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́.
1: Kí ló fi sọ? Tọ̀sẹ̀ yìí ẹ máa mí sí ẹ o.

0: ẹranko ní bẹnu gbò. Ṣùgbọ́n tá a bá ń sọ nípa kìnìún olólàájú, a mọ̀ pé kìnìún olólàájú ọba ẹranko ni. Tá a bá sì ń sọ láàrin àwọn ẹ̀fọ́, lápá abẹ̀ láàlẹ́ sọ pé ẹ̀fọ́ ti ẹ gangan tó mọ̀, òun lọ́ba ẹ̀fọ́, ẹlòmíì tẹ̀tẹ̀, ẹlòmíì ewúro, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ẹ̀fọ́ ìbàjẹ́ jíjẹ náà gbogbo ẹ̀. Àfi kí n káàbọ̀ padà sórí ètò fún ti tòní lọ́jọ́ tòní yìí. Àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba pé tọ́ àtàbí ìtẹ́tẹ́ lọ́sẹ̀ tó kọjá, àwa náà la tún dé lónìí. Èmi rè lápá bí ẹ̀yin nu lápá bẹ̀hun pẹ̀kì báyìí náà lálẹ̀ pọ̀. Kó lè yè kóró dáadáa ń bọ́ lọ́wọ́ ọba náà ló fi fún gbogbo wa pátá. Tọ́ lónìí a tún dé adé adé bá ti mọ̀ ń dé. Àwa ṣàdé. Ẹ káàbọ̀ padà one time. Káwọn ní ètò wa lọ ní wàpàpá. Akito nílé akito lóko. Aki lọ́balọ́ba níjòyè níjòyè. Aki oyún náà ṣe ẹ̀bí. Àǹtí Aki yín bọ̀dá Aki yín. Àbúrò gbogbo yín pátá náà láki látàpá bẹ̀. Kí ló fi sọ náà lè tòótọ́ gẹ́rí àti ètò báyìí? Pẹ̀lú pàdé yín, Precious Afolabi. Fresh! Báwo! Bó jẹun kánú ò lè fàágùn. Adúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba. Ó já mọ́ làákàsì mọ́ jẹ́. Bá sì ti ń jẹ́ náà ló ṣe kíni. Ló tún jẹ́ kí kókun kó bẹnu ara wa. Ọpẹ́ ń fọ́lọ́run lókè ọ̀run. Kí ló fi sọ ètò tó ń sọ nípa òfin? Tó ń sọ nípa ìbáraṣepọ̀ wàwá èèyàn. Ta wá ń fojú òfin wò ó. Ká lè má dáràn, ká má jẹ gbèsè. Ẹ̀rọ pa àwọn kan máa ń jẹ gbèsè síjọba lọ́run. Ọlọ́run ò ní jẹ́ ajẹ gbèsè bẹ́ẹ̀. A sì máa ń wo ètò yìí lẹ́lẹ́ pé ká lè máa mọ bá ti máa ṣe síra wa láàrin àwùjọ. Pàápàá jùlọ láàrin ẹbí sẹ́bí, láàrin ọ̀gá sọ́mọṣẹ́, láàrin aráalé sáraalé, láàrin láńlọ́ọ̀dù sí tẹ́nàntì, láàrin àwọn alágbára sí àwọn ọ̀lẹ́, àbí ká sọ pé àwọn tí wọn ò lágbára láàrin àwùjọ. Torí òfin ò mójú ẹ níbọ́dí o, ò lágbára kò mójú ẹ, ò lágbára kò wojú ẹ. Kókó tó wà ńbẹ̀ náà ni pé má ṣáà ti ṣe kíni, má ti kọlu àdá òfin, má kọlu ẹgba òfin, bó o kọlu àdá òfin, àṣìṣe ẹ̀. Bó o kọlu ẹgba òfin, ìyẹn náà àṣìṣe kíni, afúnyàn náà rẹ́lẹ́dì. Ó ti yé eyín lápá bẹ̀. Àwa náà ṣe ń ṣètò pé ká lè máa mọ bí ti ń lọ. Ibi tí ètò ìwà dùn sí tó dáadáadáa, òun náà ni pé a lórí ọ̀fẹ́ láti máa ṣe kíni pé àwọn agbẹjọ́rò lọ́kọ̀ọ̀kan léjèèjì láti lè máa tọ́ wa ohun tó fi bá sọ lórí àwọn ọ̀rọ̀ tá a bá fẹ́ gbé yẹ̀wò lórí tẹ̀ní. Mi ti máa ń sọ àwọn ò mọ báàbí ọkàn báàbí fàájì làwa máa ń lọ. Àti ìkọ̀ṣẹ́mọṣẹ́ dé aspect ibẹ̀ irọ́ àti ìkọ̀ṣẹ́mọṣẹ́ débẹ̀. Ibo la ń lọ lónìí, àlejò wo la sì fẹ́ pè sórí ètò fún ti tòní? Ohun tíbi tá à ń lọ lónìí, a ti rí pé tá a bá wo orí fọ́nrán ayélujára gbogbo rẹ̀ lọ́tún lósì, nǹkan kan wà tó jẹ́ pé ó ti ń trend nsìn. Ó ti jẹ́ ọ̀rọ̀ kan tá a ti yẹ̀wò rí, ṣùgbọ́n a tún wá ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí torí àwọn ọ̀rọ̀ náà ti ń ṣe kíni, ó ń fara pẹ́. A sì ti sọ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ gan ló ti wá ń lọ sápá ibi tá a fẹ́ yẹ̀wò lónìí. Bí àgbéyẹ̀wò ni, ṣùgbọ́n a tún tọwọ́ bá àwọn kankan láàrin ẹ̀. Òun náà ni bí ìrìn àjò bó ti máa ń rí, ìṣesí bó ti máa ń rí, communication tó máa ń wà láàrin àwọn tó nílé àtàwọn ayálégbé, àwọn láńlọ́ọ̀dù àtàwọn tó jẹ́ bíi tẹ́nàntì. Àwọn kan tún wà wà náà tá a wà rọra forí wọn sí, bá a lè sáré gbé sọ́dọ̀ tí wọn á kàn ra forí wọn sí ni àwọn agent, àwọn míì máa ń wà bẹ́ẹ̀. Àbí caretaker, ẹ jẹ́ ká tún gbé bẹ́ẹ̀ náà. Wọ́n á ní nígbà tó rí onílé bá ṣe tiẹ̀ náà tó fi exorbitant price ìwọ̀n tó fi sówó lé. Tẹ́lántì àní irọ́ ẹ sọ fún mi tẹ́lẹ̀ o, ẹ fún mi notice o, àbí notice ẹ fún mi ò tó. Báwo lè máa fún mi notice 1 month àbí 2 months? Ẹ wà sọ pé ẹ ti gbówó lówó lé kinní kan, kí ló fẹ́ ṣẹlẹ̀? Àwọn ẹ sì rí àwọn kí lọ́n pè caretaker míì náà àti ní irọ́ ohun tó nílé sọ ni o. Tá a bá wá ní ká to gbogbo rẹ̀, a rí i pé onílé ò sọ bẹ́ẹ̀. Àríyànjiyàn a tún wà láàrin ibẹ̀ yẹn náà. A wá gbé ọ̀rọ̀ yẹ̀wò lónìí lágbára ọlọ́run lórí ètò fún ti tòní. A máa pe
1: body
0: a lawyer wa you know a good ma pe be mo a pe lawyer wa ajiroba ki won ba wa dasito fun tito ni ka ti e wa wo gbogbo e lokan kan lejeji ni ofin wo oju ofin wo gan ni won fi won ta n pe ni bi tenancy loan a wo gbogbo re pata lori eto fun tito ni won si to wa so na won ibere kankan na ta si ma bi won na ti won fi ma yanana re fun alokan kan lejeje ma ti lo a n pada bo

ọdẹ dúpẹ pàtàkì lọwọ yín fún bẹ ṣe nìyàn náà gbogbo ẹ náà fún wa ohun tó tọ tó yẹ kí ẹni tó nílé tó yẹ kó ṣe ọ̀nà náà tó tọ tó yẹ tó ẹni tó gbalé náà tó yẹ kóhun náà tọ a dúpẹ pé ẹ ti fi yé àwa méjèèjì gẹgẹ bí ọrọ yín náà ẹ ṣe pé kẹ fa orí apá kan kẹ dápọn kan sí irọ o gbogbo ẹ náà ni ẹ jọ gbé gbogbo rẹ náà ni ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ fún yẹn ṣeun gidi gan ni ẹ jẹ́ ká jẹ́ kẹ lọ sáré padà sí inarun tẹwa inarun fàájì o ẹ jẹ́ kẹ padà síbẹ̀ ẹ ṣeun kò ní bàjẹ́ sá agbẹjọ́rò paul ajiroba àwọn náà la gbà lálejò fún títò ní ẹ náà sì ti rí gbogbo rẹ bó ṣe ń lọ lọ́kọ̀ọ̀kan léjèèjì pé tọ́ ẹ jẹ́ ṣe ohun tó tọ́ kókó tó yẹ kó yẹ ká máa ṣe láàrin àwùjọ rèé bá a bá ti ṣe ohun tó tọ́ ẹnà mo rí pé ẹjọ́ kan afẹ́tọ́jọ́ kan jù kínní kò ní í ṣe kínní gan èèyàn gan ó tiẹ̀ ṣe kínní yóò náwọn èèyàn tí ó sọ̀pọ̀tì èèyàn òun náà la ṣe gbétò ìkalẹ̀ pé gbogbo wa náà a ti mọ bó ṣe ń lọ báyìí tó bá dẹ̀ dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run a tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ míì tá a fẹ́ yẹ̀ wò a máa tẹ gbogbo rẹ̀ pọ̀ lọ́kọ̀ọ̀kan léjèèjì náà a sì ti rí àlejò náà tá a tún gbà tuntun tí ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run tá a bá ti wọ̀ yàrá ìkẹ́kọ̀ọ́ àti fàájì wáyé precious afolabi òun lorúkọ tèmi o fresh bye.

0: ẹkùrọ̀lẹ́ àsìkò yọ̀tọ̀mì òpin ọ̀sẹ̀ ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa fèsì padà olórí àbá yíyọ ìgúnpá orí ẹbu ìfọpo èyí tí Àtíkù dábàá rẹ̀. Àjọ INEC ti pẹpẹ orúkọ àwọn olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ nípínlẹ̀ Kwara fún ti ètò ìdìbò tọdún 2027. Orí adé kan nípínlẹ̀ Kwara wájà lẹ́yìn tí ó gba ìtúsílẹ̀ tán kúrò lákàtà àwọn ajínigbé. Nílé òkèrè àwọn orílẹ̀-èdè tó ń bẹ lájọ BRICS pè fún dídáwó ogun dúró lápá àárín gbùngbùn ìlà oòrùn àgbáyé. Lágbọn ìròyìn amúlùúdùn Pẹ́lá pinnu láti gba 30 nínú àwọn olólùfẹ́ rẹ̀ ṣiṣẹ́ o. Lágbọn ìròyìn eré ìdárayá àwọn ìgbìmọ̀ eléré ìdárayá lágbàáyé jíròrò lórí èròngbò orílẹ̀-èdè wa Nàìjíríà láti gbàlejò ìdíje lọ́dún 2030. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa ìròyìn káàkiri àgbáyé lamúdé láti kàn ní gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin Ọ̀làǹrẹ̀wájú òye wọlé ni oníròyìn yín. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ń bọ̀ wá lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: Ṣàánú mi o.
2: Ó ṣe ní bíbẹ̀ táwọn èèyàn ṣe ń pè jọ tó wọ́n ya fún tòbá yìí. A ń ṣe ìlú bí ló ṣẹlẹ̀.
3: Èmi náà ò mọ ìjàmbá àkọ́kọ́ ló
2: sọ. Ha sígẹ̀sígẹ̀. Ó ya fún tòbá. Ṣùgbọ́n yẹ kó gbé ní ìlú lọ sọ hospital mi. Ká mi sílẹ̀ ìgbà àwọn èèyàn
3: ṣe máa
4: ń ṣe. Báyìí wọ́n wá jó wọ́n á ya
5: fọ́tò. Èmi náà ò mọ. Àwọn èèyàn a máa ṣùgbọ́n ẹni tó bá wà nínú ìṣòro ni láti ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára. Kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára. Ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàmbá. Lẹ́yìn náà a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
6: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: láṣì ọlọ́run a ní ìdààmú o ẹ kú ilé ní gbogbo tẹ ẹ bá ti láyọ̀ láǹfààní àti máa bọ̀ a. ire àjẹ́ǹjẹ́ dalẹ́ ìfà tí ò ní fà ń lápòyà. eléyìí tí yóò mẹ́yìn náà kú ò láwùjọ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀sí mẹ́sẹ́jì láàárọ̀ láàárọ̀ pé ẹ dákun ẹbùn wa a ní ń tààjẹ. ẹnu tí ọ tàbùkù ẹni jù láyé ó ní kí èèyàn ó di ẹni tí máa tọrọ lọ́wọ́ yàn. wá gbọ́ o ìwà gangan nílò láti yí ìpinnu rẹ padà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ànímú tí ò ní ṣe yín láǹfààní ànímú wá fún yín bẹ́ẹ̀ bá ti gbọ́hùn yìí. ìdí ẹ̀gan rèé ńgbà mo hé tí mo kò ó ni mo ní gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátá ẹ gbọ́dọ̀ jẹ́ nínú àǹfààní tí ń lọ lọ́wọ́ yìí. ẹ máa wò ó pé kí ni gbogbo àsámà tí ń pa yìí kí lọ dálé lórí. bọ́ ọ bá fẹ́ máa tọ́ dálé lórí ìwà gangan jòkóó kọ́ gbọ́ ọ fún tàkókò yìí kó o lè fi rí ìgbésí ayé rẹ tòní. ìpinnu tó ṣe tí ó yí ìpinnu ayé rẹ padà lọ́dún tuntun yìí òun gangan mo gbẹ́tọ̀ ìwà fún tàkókò yìí. bí n bá ní bẹ́ ẹ fún yín kò ní dùn lẹ́nu tèmi gan-an fúnra mi o. ẹ̀yin náà ni yorùbá fi bọ̀ tí wọ́n ní oníkànnì sọ pé kinní kan oyè yín náà ń.
1: inú tí mo ní mo kọ́ sílẹ̀.
0: bọ́lọ́fà bá ní mo ta á jẹ́ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni. nígbà mo rí iléeṣẹ́ design your life.
1: ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀.
0: tẹ́ ẹ bá máa tán dá lára ń bẹ̀ wá láì tàlà ẹ̀yin gùn ní ẹsítéètì. ẹ̀gbẹ́ mo mìíní pẹ̀lú pẹ́ ní ẹsítéètì ẹ̀ ní ẹsítéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ tìbàpò táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. ngbà wọn yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí iléeṣẹ́ design your life gbé wá. náà làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn lódi pé wọ́n ná mílímílí wọ́n ná thousand thousand. ẹni ó ti rò pé òun ò lè rí recharge card 2,000 naira rà. ọ wá dẹni tí ń mùyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. ẹ rí i pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtà wà á bú gbà o. ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí iléeṣẹ́ design your life tí wọ́n gbé wá. bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀ fi sọ ń tẹ́ jẹ́ tí èsì ti dáradára ò ló ilé ìtọ́ jẹ́ ti dáadáa. ilé ayé yín yàtọ̀ ẹ wo bí n bá ní máa fà á lọ fúnra mi wà láìtàlà iléeṣẹ́ design your life ó tó bẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì àjọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn yín jẹ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀nà ahun èmi ti yín ẹ̀yìn tèmi torí ti yín lèmi fi wà ẹ̀ ń gbà lọ́wọ́ wọn fún yín. ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹ kú dé bí àkókò yìí o.
2: ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo aráalé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. orúkọ tèmi ni ambassador Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ design your life international.
0: mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fi gbàkan bọ̀ kan nínú kí ni iléeṣẹ́ design your life kí lọ dá lé lórí àti pé bóò làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ṣe darapọ̀ mọ́ àwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dọlówó dọlọ́rọ̀.
2: ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ design life international. iléeṣẹ́ design life international jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe lẹ́yìn tí a mọ̀ sí business consultancy. bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè. iléeṣẹ́ design life international jẹ́ iléeṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí ọwọ́ tìbẹnu. adá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe lálẹ́ ní jẹ́ pé wọ́n á fi iṣẹ́ tí wọ́n ń ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
0: ọlọ́run iléeṣẹ́ design your life ntẹ́ ẹ ti kà kalẹ̀ yìí ọlágbà ó gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri. ẹ pé bó o ló ṣe fẹ́ jẹ́ rọrùn ó dàbí pé ìrọ̀rùn lẹ́fẹ́ gbédè yìí o ẹ bá ń sọ ní wúlẹ̀wúlẹ̀ mo fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa.
2: ló dà fún yín olóòtú sáré ètò tá a gbé wá fún àwọn ọmọ ènìyàn ètò yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba sálárì tó jẹ́ pé kí sálárì tó dé wọ́n ti ná owó náà tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń rí owó tí wọn ò dẹ̀ ní àkójọ to agbe to yi fun won lati fi create oro fun aromodomo won to wa fo sise ijoba onise owo ati onisowo o wa fa won graduate ton ti pari ilewe ti won orise e ri pe laye igba kan woni to ba kawe re o batare adun ko ko ka o to ba kawe re o batare awo serere nile o eyun laye igba kan ni awopolopo awon graduate ni gbe certificate kaakiri lati bi odun marun sisin ti won ti wan di alabuku ni agbole so o ti wa fun gbogbo awon ni ti ogbori re ba ngbe nkan ti le se decide la fita rasha na wa fun niyan
0: e so kini kan nisin
2: be ni
0: e lo wa fun awon ti o ngbe ori re ba ngbe
2: be ni sir
0: ah se o ngbe ori re mo gbe yan ni
2: ah be ni o gbogbo eni to ba mo pe oun ni dada to n fe da nle aye ti owo ro ti to dada na o mo wa gbogbo ona lati ma sare ki lati di olori re niyan idi ni e ti o je pe afojusun ile ise desire life international ni lati mu idekun ba awon orilede nigeria idi ni e ti ile ise desire life international fi gbe eto kan ti an pe akole re ni success pathway kale fun gbogbo eni ti o ba nwa ona abayo si igbesi aye won
0: eni success pathway
2: be
0: ba ba gbo itin je success pathway gangan e ti ri pe ona aseyori ina ni awon eyan mo soro kan wa ni ba o re ni bala ola ki ya sentence of one is ni pe gbogbo eni o ba setan ti ba le ise design your life international to ba setan ti ba won se to setan ti wonu won ati oni jade mo to e pe ko ti eni ronu ati jade se en so fun wa ni isin pe ona won ti dirorun lati dolowo dolorun o
2: ah esin olotu te ri olotu kirakita o dollar ka si se bi ero dan kankan lati di olowo laye yi olotu formula ni system kan ni e fin dolowo teri formula yi elomi mo sugbon ko lo elomi o si mo formula yi idi ni e ti opolopo awon eyan fin sise bi erin to fin jeje iliri gbogbo eni ti olorun ba kadara pe ko te atejise yes si number te a fe pele ri eto yi ah mo kin ko rire
0: eh olorun o e bo ba je mi ni nti nkokko se bayi ni pe ero bani soro mi ni mu dani e mu ero bani soro yin dani be ti ngbo un mo mama ni kan ma ti pe ni o e mo pe eyan ma mura sile ngba mi de orire elomi isire oriri oba nibi to wa yo to ma ogo baba ni ase ni sin amo bi ti oja si ina lo tun ti fe ko ma si ohun bo ba je eyan ti ma ronu pe in tan gbe wa yi so le work fun mi sa o ni tete ni lo si waju o kokko gbe igbesi ologbon igbesi ologbon to ba wa gbe un o gangan ni o wa fun o ni akomona tan so le kan pe success pathway oni o fun o mu ero ba ni soro re dani ke ma wora yin bi igba te eyan wo oro ti o ma je dale bi igba ti nwo lo kan ni o si mu ero bani soro dan e ba npe number fun won
2: olotu ki to pe number yen gbogbo eti tin gbo mi mo ki won ku orire ni dede akoko yi tori eto yi ni mo gbo ni bi odun melo kan seyin bi odun die bayi seyin to yi igbesi aye mi pada si dada eni mo je agbabolu nigba kan ri to je pe ise bolu gba ni mo mu layo gege bi career mi to mo gbo bolu ti mo pa afeyin tin bi ise bolu ni leyin igba ti mo fi se bolu le eto design life international ni mo gbo ti olorun fi se gbigbadura fun mi
0: ero le meji
2: leni mo ti wa lara won top earners idi ni ti a fi gbe eto yi kale lati fi ko awon eyan ni formula bi eyan se le di olowo oloro lati fi di eni to le da business ara re sile ati lati fi fe business won loju iwo kan gbianju ko wa lara awon ti yo kopa nibi dan leko yi
3: ni ojo Saturday September 19 ni NUT Hall Asadam ni adojuko I-7 to wa ni ilu Ilorin ipele meji lo ma waye ikan ma waye ni gerege ago mewa aro fun o to ba ma raye ni aro ikeji ma waye ni osan ni ago meji gerege fun o ti o ba ma raye ni osan
2: mo fi da yin loju pe eyin na ma wa lara won to ma dupe fun Olorun to si ja si pe mi si gbogbo egbe yin ba tin na owo eni ba won na gidi
0: ah be ti to lesese Olorun o dun mo mi tori mo ma pe gbogbo awon ti won ba le lanfani ati kopa ni bi eto yi igbesi aye ti won na yo yi pada si ti daada ibi awa ti lo le kan ni pe yes teni kawon eyan teun e dakun e ba npe number e ti awon eyan te yes un si atejise yes lasan bo ba je mi ni woni e ti wonu message mi kale e ti kokko te yes un to lawon to ba tu kokko te yes un to kokko wole anfani kan tun be loto ti won ti pele mi ran kale fun won ti won fun awon yi un bante yes un kale ki won wa pe number e ba npe number yen fun won
2: so olotu ka to pe number na si waju gbogbo eyan ti o ba fe ko pa nbi anfani eto rire yi
3: 10,000 ni owo ticket ti won fi wole sibe
2: amo eyan 75 to ba kokko pe to ba kokko te atejise yes wole ko soju saju nbe orogun ya mi ni se mi o si nbe gbogbo awon 75 to ba kokko pe to kokko wole se ori ero bani soro wa
3: 11000 ni o fi se wo wole sibe
2: gege bi n te so anfani to agbe kale fa awon to ba kokko wole niyan
0: edu o e tin da kini ohun po o ah se awon ti won ba je 75 ni isin ti won ba kokko te aje ye yes to ba kokko wole te wo daada te jo esira won olohun o bo ba je mi ni woni se ah success pathway ina lele ilu oto awon to ba wa te wole to je pe o pe leyin awon 75 fun e da ko tete ba release number
2: okay number ti won te atejise si o ni
3: 08071905194 08071905194 le kan si 08071905194
0: number te pun e dakun e ba tun pe le kan si awon kan si mbe bi dan wa bairo tori phone ma me elomi ni o lo elomi phone oko re ni ose ma dupe pe baba alagbaje sare fun mi phone yin toro fe kopa ni bi eri re e ba tun number yen pe le kan si
3: 08071905194 08071905194 le kan si 08071905194
0: e seun gbogbo nti ati nso lati ekan yi ta mu wa fun yin lati le se design your life international oni pe ko di olowo po nsise ijoba ko mo kopa ko di olowo ko ni business re to nse ko mo kopa ibi jo ni maruwa ni maruwa tin se ti to mi je ko to je o tori nto fi ile domo aromo domo re ti won je nbe ti o ma je anfani ti awon molebi re o tun ma wa we ninu re to je pe won ni le we tan titi aye raye ina lo ye ka won o fi ile o ma wa awon baba tan ti lohun eri awon mi ni si won la won ja sile ile ta awon baba won fi ile ni won ja si kini won na fe fi ile fomo darapo mo le se design your life international loni ko le ri ogun aye raye fi ile fomo re e wo e la ku number yen se e ba tun pe fun won si
3: 08071905194 le kan si 08071905194
0: oda number un ina le ti gbon aire fun ta le meji gbo mi daada aire fun ta le meji e kan ina ni elomi odun to koja olohun o ba won ti seto le radio ba ba seto tan bayi e mo gbo e dakun a ti jeun ni a ti se gba ni ngbo je pe nta ba gbe wa fun yin ti o se yin lanfani e tete mu ibi la tu gbede yo ko ba da ko tete ronu jile ko darapo mo le se design your life international ki won na o le di eni ti o ma fun yan to wo ri o ma wa loke ti o ni ma wa anile mo ni gbagbo e dakun e ba ngba won tan gbo wa niyanju e ba ngba won ni mo gbogbo won tan gbo wa ni isin e ba ngba won ni mo
2: gbogbo ara le to ngbo mi adua elomi ti gba ti pe but I na kesi ati idagunla lo fa elomi ni soro ton ba gbe en to ma se elomi la anfani ta dare o fi gba e pe mo so pe ngba ti mo toro lodo olohun pe ko sina fun mi eto yi olohun lo fun mi iwo to ngbo mi bayi olohun ti fe lo eto yi fun lati yi igbesi aye re pada so tete tara ko mu phone re ko te message yes si number ta so kale ni
0: e seun gan gbogbo eyin ti e ngbo wa fun dede akoko yi ki dun ko po so ki lo be oge o ati se ri ire si ni to n so pe ko je o jina hun ati mu wa si dede owo arowo to re bayi iwo lo wa ku ko pinu mo fe je eyan lodun ni mo fe wa loju kan ni o wa lowo re o titi gba mi te tumo lanfani lati pade mi lori akanse eto yi envias ko so fun pe ile ise design your life international awon lo le yo kuro ninu osi ti won si so do loro
1: inu ti mo ni mo ko sile unu adun tutu

0: kódà bí ẹṣin bàbọ̀ mọ̀ ẹ tẹ̀wájú níbi tẹ bàdé mà.
1: ọ̀nà bá ṣàgbé ẹsẹ̀ lé ilé
0: ọ̀hún
1: ìgbà tá àti rówó san.
0: wọn gbẹsẹ̀ lé nígbà tí ẹ ti rówó lé yẹ tẹ́ ẹ ti rí san.
1: bẹ́ẹ̀ sà so ọkọ̀ ọ̀nà bá ní pé tọ̀ pé òun ṣàgbàgbọ́ pé tẹ̀mí bá wà
0: ìrètí sì wà
1: pé ká fi ilé yẹn kalẹ̀ torí àní retí ibì kankan tá a ti lè rí owó wọn dá padà.
0: pé kẹ́ ẹ fi ilé kalẹ̀ fún wọn.
1: làbúṣà fi ilé yẹn kalẹ̀ fún wọn.
0: ẹ kó jáde nínú ilé àtọmọ.
1: àti gbogbo ẹrù akọ gbogbo ẹ jáde.
0: nínú ilé tẹ ẹ kọ fúnra yín kábíyèsí ọlọ́run.
1: abájáde alọ aṣàwòwò alọgba
0: èrú
1: sefcon.
0: èrú sefcon lẹ́yìn tẹ́ ẹ ti kọ́ lé how many bedroom ni ilé tẹ́ ẹ kọ́ tẹ́lẹ̀.
1: three bedroom
0: ẹ tẹ̀ wájú mà.
1: abáṣà lọ gba èrú sefcon.
0: èrú
1: sefcon yẹn gan ká tó gbà á. èmi gan bí mo ṣe ń ṣe tí mò ń ṣe yírayírayíra èmi náà mo ní mo èmi náà ra lẹ half plot kan.
0: ẹ̀yin náà ti ra lẹ half plot kí gbogbo wàhálà yìí tó bẹ̀rẹ̀.
1: bẹ́ẹ̀ni sà òun lèmi náà wá tà pé tọ̀ ọlọ́mọ̀tú olúwa ẹ̀ láṣìírí
0: má
1: já lọ fi gba
0: ilé
1: a bá lọ fi gba
0: ilé
1: yẹn.
0: àwọn àgbẹ̀ lọ
1: títí kò sí jíjẹ kò sí mímu kò sẹ́bí kò sára èmi nìkan náà ni kò sí ọmọ sì wà lọ́wọ́ mi. nínú gbogbo làásìgbò yẹn bó ṣe ń ṣe oyún tí mo sọ oyún yẹn náà ó kàn déédéé pòórá ni.
0: oyún ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ nígbà yẹn
1: nínú wàhálà yẹn náà lóyún yẹn fi pòórá tí kò fi róyún mọ́.
0: kábíyèsí ọlọ́run
1: inú mi bàjẹ́ ọkàn mi bàjẹ́ pé oyún tí mo ṣẹ̀ṣẹ̀ ní mo ṣe ṣègbéyàwó tán kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe a ṣáà ṣe gbogbo wàhálà à ń ṣe bó ṣàṣeyá nìyẹn mo bá ní pé tọ̀ bá ṣe gbalé ọ̀hún ta kó lọ
0: ibi
1: tá a gbalé sí. kò sí jíjẹ àwọn aládùúgbò gan wọn ti fẹ sọ wá lẹnu.
0: kábíyèsí ọlọrun kábíyèsí ọlọrun
1: níbi pé ẹ dákun ta ilé fún wa wá fún yín lówó èmi náà ni màá lọ ẹjọ ẹ tẹlé fún wa màá wá fún yín lówó mi ní rówó san.
0: ládùúgbò
1: ìtìjú yẹn ti wá ṣe ìtìjú yẹn ti pọ nígbà tó wá yá mo wá sọ fún kódà ẹsẹ yẹn ò tí ì jiná rárá nígbà so ìgbà tó wá yá òun náà wá make up mind ẹ pé ibi tá a lọ last.
0: tẹ ti ń tọjú ẹsẹ àbí
1: tẹ ti ń tọjú ẹsẹ yẹn nígbà tá a lọ.
0: ṣe ẹ ti bílẹ̀ ni àbí ti àwọn dókítà ní
1: hospital
0: ok tí wọ́n ti ń tọ́jú ẹsẹ̀.
1: ìgbà tá a lọ ọdún kan àti oṣù méjì. ó wá ló ti tó gẹ́.
0: ọdún kan àti oṣù méjì tí ó sì sí yàtọ̀.
1: tí ó sì yàtọ̀ kankan.
0: kábíyèsí ọlọ́run.
1: ó bá ní kí n jẹ́ ká pé kí n gbé òun padà sílé.
0: kábíyèsí ọlọ́run.
1: ó bá ní kí n gbé òun padà sílé.
0: abáṣà
1: padà sílé. nílé.
0: abáṣà
1: àwọn abáṣà tó bá wa wẹ́yìn kan tó ṣàtún wá ń wọ nínú ilé sí náà ibi tó ro náà ló bà.
0: pé bákan náà lórí
1: bákan náà
0: lórí ẹ tó dá tọ́mì ẹ tó dá tọ́mì ẹ dá tọ́mì yìí.

0: padà sọ́dọ̀ àlejò mi ìyá àfin ọmọláyọ ẹ kú láti kàmọ̀ tọ̀ ẹ tẹ̀wájú nínú àwọn àmì wo tẹ́lẹ̀ rí mà.
1: Nígbà tó àmì kankan ẹni náà la fi ń sùn. Tó gbà tó dẹ̀ yá. Ó ṣe kò ra bẹ́ẹ̀dì náà kò tí ì rówó ra bẹ́ẹ̀dì náà. Bọ̀ a ti ń jẹ oúnjẹ díẹ̀díẹ̀.
0: Ẹ ti rúnjẹ jẹ padà.
1: Kò pẹ́. Kódà kò tí ì lo ọdún méjì tó padà síbi iṣẹ́ ọ̀hún.
0: Tó padà sí ẹnusẹ́.
1: Ẹnusẹ́.
0: Lẹ́kọ̀ọ́.
1: Lẹ́kọ̀ọ́. Lọ́yọ̀ ọ̀sán ọjọ́ yẹn ó wálé náà ni bíi ọdún kejì. Ó ń lọ ọdún kejì báyìí. Ó wálé náà ni ní Sátidé. Pétọ̀ kò wá bá wa ṣe wíkẹ́ndì.
0: Ok. Láti Èkó.
1: Bẹ́ẹ̀ ni láti Èkó. Bó ṣe wá wá bó ṣàbá ṣe wíkẹ́ndì. Àwa lọ ní ọjọ́ ó dé ní alẹ́ Sátidé. Àárọ̀ Sunday àwa jẹ́ àwa lọ chọ́ọ̀chì ó wá ní Pétọ̀ títí ìrọ̀lẹ́ pọ̀ wọn ò lọ chọ́ọ̀chì nítorí pé títí ìrọ̀lẹ́ ó padà sí ibi iṣẹ́ kò lè wọṣẹ́ láàárọ̀
0: Monday.
1: Bó ṣe bó ṣe báwa ṣe chọ́ọ̀chì dà wá dé bá ó ti múra.
0: Ok láti padà sí Èkó.
1: Láti padà sí Èkó. Bó ṣe wá ṣe gbà tá a ṣàṣe lẹ́kọ̀ọ́ akódà àlọ 15 minutes tó ṣà ní tó ṣà gbé báàgì ànítọ̀. Alọ́ náà sọ pàdé wa o pé òun ti ń lọ òun lọ kábọ̀ o. Ó lọ kábọ̀ náà ló sọ fún wa o.
0: Pé òun padà òun tún padà bọ̀ o.
1: Pé òun padà bọ̀ wá. Kínní kan ni mo dẹ̀ rí nínú ọ̀rọ̀ ẹ̀ ni pé tó bá ń lọ bẹ́ẹ̀ yẹn tó bá dé di mọ́tò yóò pè mí. Pé òun ti dé di mọ́tò.
0: Ok.
1: Tó bá dé kò yóò pè mí.
0: Nítorí òun ti gbólẹ̀ láyọ̀ o.
1: Tó bá délé ibi tó ń lọ gangan yóò pè mí. Yóò náà ti
0: dé time to time wọn update yín bí nǹkan bó ṣe ń lọ.
1: Bọ èmi mo wá ń pè é yóò ṣáà ní ìgbà tó ṣáà tiẹ̀ wá délé mo wá ní Pétọ̀ kí n fún un ní ìṣẹ́jú méjì pé òun máa pè mí padà sí pé òun ti òun ṣe ń wọlé náà ni.
0: Lẹ́kọ̀ọ́
1: mo wá ló dá títí which is ọjọ́ yẹn ti ó jẹ́ alẹ́ Sunday. Kò ṣáà pè mí mọ́ ní
0: alẹ́
1: Sunday yẹn bọ̀gbà tẹ̀mí ti mọ̀ pé ó ti délé. Èmi náà o
0: ọkàn yín ti balẹ̀.
1: Ọkàn mi ti balẹ̀ èmi náà ò pè mọ́. Ó wá di àárọ̀ Monday. Bó ṣe wá di àárọ̀ Monday. Ó bá ó ṣáà jí ó pè wá. Mo wá lókùnrin àná wá lódò wá lóhun tí ń lọ bí iṣẹ́ ọlọ́run sọ wà ó ṣáà lọ. Bó ṣe lọ nìyẹn. Ìgbà tí ó dalẹ̀ ó dẹ̀ mọ́ pé torí ọmọ tó wà lọ́wọ́ mi ọkùnrin ni ó láìkí ẹ̀ gan. Ó máa ń pè wá lálẹ́ láago méje ọmọ yẹn dẹ̀ ló máa ń tètè sùn. So tó bá ti di aago méje ó máa tètè pè ó lè bá sọ̀rọ̀.
0: Pé ká lè kó gbóhùn ọmọ.
1: Bẹ́ẹ̀ni kó tó sùn. Bá ṣáà pé ọmọ yẹn láago méje ó bá sọ̀rọ̀. Wọ́n ṣáà sọ̀rọ̀ títí di bíi 8 ọmọ wa lọ sùn. Ó wá ní Pétọ̀ pé òun ò tí ì wá nǹkan jẹ pé kí n jẹ́ kóun lọ wá nǹkan jẹ fóun ó pe èmi padà.
0: Tó ń bá délé padà.
1: Bẹ́ẹ̀ni ló bá ṣáà lọ wá nǹkan jẹ ló bá pè mí padà ní nǹkan bíi aago mẹ́jọ àbọ̀.
0: Lálẹ́
1: ní Monday. So a wá sọ̀rọ̀ títí di 10:30.
0: Lálẹ́
1: Monday yẹn. Bẹ́ẹ̀ni èmi mo wá sọ fún gan pé oorun ti ń kùn mí. Pé
0: ẹ fẹ́ lọ sùn.
1: Pé mo fẹ́ lọ sùn pọ́ mọ́ ń lọ skul. Ó wá ní ó dá a bá ṣàṣe ó dàárọ̀ síra wa. Ìgbà tí ó di àárọ̀ Tuesday ó jẹ́ October 1st. Mo ti jí ọmọ tí mo múra fọmọ ọmọ tí mo mọ ọmọ
0: tí ó lọ skul.
1: Bẹ́ẹ̀ni ọmọ lọ skul ni mo rí strange number yẹn mo bá gbé. Èèyàn bá ń sọ English abáṣàjọ sọ èbó síra wa. Ó bá ní àpé kí n jọ pé ẹ̀gbọ́n ẹ̀ lòun fẹ́ bá sọ̀rọ̀. Wọ́n ní àjọ gbé pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ mo ní kó bèrè lọ́wọ́ àbúrò ẹ̀ kó bèrè nọ́mbà rẹ̀
0: ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́
1: àbúrò ẹ̀. Ó bá ní sẹ́mi lè bá òun sẹ́ndì ẹ̀ ni mo mọ́ ọmọ lọ skul tí n bá dé màá sẹ́ndì
0: nọ́mbà
1: ẹ̀gbọ́n ẹ̀ sí. Mo bá ṣàdé mo bá sẹ́ndì nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ sí. Àwọn nọ́mbà mi lóríṣiríṣi wá ń pè mí. Ẹ̀rú àyà mi wá ń já mo ti mọ́ ọmọdé skul mo ti padà wọlé ara mi ò balẹ̀ inú ilé mọ́.
0: Nígbà tí ń ráwọn nọ́mbà oríṣi tó ń pè yín.
1: Ẹ tó ń pè mí. Ìsáálì èmi náà kí fóònù mọ́lẹ̀ mo pe nọ́mbà ẹ̀ nọ́mbà ẹ̀ lọ àmọ́ kò gbé. Mo wá ń gbọ̀n inú ilé mi nìkan òtútù ti ń pa mí. Tẹ́ńṣán ti mú mi. Mo wá ń wò pé kí ló ṣẹlẹ̀ nọ́mbà sàn fi ọ̀rọ̀ wọ wá mi lẹ́nu wò. Nọ́mbà sàn béèrè àwọn oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n bá sàn béèrè wa ni wo olohun ki lo nsele aburo e kan wa ni gan mo nbi mo ba pe aburo e won ni ki lo nsele pe koda ebo gan pe mi pe ebo ba mi soro
0: lati bi ise oko yin
1: lati bi ise oko mi pe mi understand
0: in to nsele
1: kan ti won kan tan so to sele pe ko ba mi pe won ni ibe
0: oda e da to mi dear na

bí mo ṣe ń bàbọ̀ lórí ètò tá a pè lámìwò lálẹ́ yìí. Wá ní àwọn bẹ̀rẹ̀ sí ń rá àwọn nọ́mbà lóríṣiríṣi tó ń pe àwọn. Èyí tí ẹ̀rú bẹ̀rẹ̀ sí ń bà wọ́n pé àkí ni wọ́n ń ṣẹlẹ̀ tí wọ́n ń pè àwọn lọ́tùn lósì. Padà sọ́dọ̀ àlejò mi náà lálẹ́ yìí.

0: bye bye. Ti o ri ran daada, o ri kurukuru, o re ni to wa lokan, abi be eyan ba sumo o damo. Itoju iriran pamele, eledu wa fi da baba wa, baba tabi ara, o ba imole lola. O wa siru aisan iriran to gbe dodo won, to ni gba lafia. Gbogbo eni ti iriran yo lenu, ona bayo ti de o. E tara kan si baba tabi ara, o ba imole. Baba da pada, ele gbe baba tabi ara sori ago 0706221252. To loruko Olorun oba imole, to da imole, to fun wa di imole. To ni ka ma fi ri mole ti mole wo si ni dokunkun lai lai na la fi nki gbogbo eyan pe e ku dede asiko yi ni gbogbo tete lanfani lati ma gbo mi gbe to fun ta koko yi oju lo ba ara alawura bi dakun ma gba mole lowo wa ma so wa di ta n wole eh baba n soro nipa iriran abala kan to ti pataki ninu igbesi aye omo eda ni ide yi pataki gan ni mo fi ni alejo pataki nile agbara pelu mi nbi baba imole baba dabi ara baba da pada won wa pelu mi lori ero agbagbe fun ta koko yi lati ma da wa leko bo la si le sitoju oju wa bo la si le sitoju imole wa ti imole yi ti o fi ni wo kunkun titi doju ale ati pe eni ti o ti ni wahala bi isoro kan abi keji pelu iriran re kini ojo na abayo gan tori ka ma baajiya la se nyamujiya lo fa alejo wa e ku dede asiko ye ba nki gbugbu ara ale
1: anu olohun alafe olohun ore ajenje ton olohun ko ma ba gbugbu eyin olugbo mi
0: ami ami
1: oruko mi ti mo n ba yin soro ni baba dabi ara ti gbugbu aye to mo pe mi ni oba imole abi baba da pada ti mo je alase ati oludari ile ise baba dabi ara life care nibi ti a tin fi ewe atebo ti a tin fi si omo ara ilore
0: to eseun ibere mi akoko fun toni ni wipe kini a npe ni aisan iriran gan
1: oju ohun ni imole ara
0: be ni
1: iriran si lagba nile aye mo fi akoko yi mo fi nbe lohun fun gbogbo eyin olugbo eto yi oju wa ko ni re lede wa o
0: ami
1: kin wa pada sori ibere te bere a aisan iriran je awon aisan abi kudie kudie ti o le ba oju abi iriran eni ti o fi di pe iriran to tin ri mole kedere ti o wa ni mole kedere mo
0: baba gẹgẹ bi nte nso ni pe awon kankan ma nde ba oju tojo wa ni mole mo nje o se se keyan ti ma riran tele gẹgẹ bi ibere mi ko wa buse gada ko buse gede ko luwa re o mo wa riran mo
1: be ni ti elomi a ma bere die die ti elomi si re imo wa le kan na ni amo ki saba wa le kan na eleyi to common ju nbe na ni ko bere die die
0: ko bere die die
1: gẹgẹ bi bo se nsalaye le kan
0: yes sir
1: aisan riran opolopo nkan n lo le fa elomi abi mo ni ti e elomi aisan lo fa ti e
0: kasa
1: elomi kere afowo fa abi ijamba ohun lo fa ti ti e ti abe latori abi mo ti won ba pe aisan ni abi mo in ti won je be na ni pe o se se ko je pe iya abi baba iru eni be o ti ni iru aisan be abi ki nkan be o ti wa nnu family yen
0: ko je ajogunba
1: ajogunba be ni to je npe won ti wa bi mo omo elomi ati kekere kekere lomo yen o ti wa ti
0: mo
1: ti
0: ri nisin
1: be ni
0: won ti da woju fun yin gilasi
1: be ni tuju na o ti ni riran daada elomi si re yo ti mo dagba ko to di pe nkan be yo mo je yo si
0: to eyin eyan wa esun mo bi daada gilasi imolade yi ti baba wa oba imole ti won mo la wa loye won mo da wa leko lori kini o le fa aisan iriran eni ati pe beyan ba ni aisan iriran to n da oju re laamu awon apere wo le yan mo ri
1: awon aisan ti o le ko ba iriran eni o bere latori ke eyan o ma se eyo aseju
0: eyo aseju
1: be ni eyo aseju o le je ti ito sugar ito sugar a ma wole si lara latara awon nkan ta n je ati nkan ta mo ohun naa si ma je ajogunba
0: keyan ma je didun didun gbogbo gba
1: bẹẹ ni titọ suga ba wa lara yoo ko ba oju ẹni elomiin re ẹni to sunmọ ni o mo ri ko ni re ẹni to jina si
0: baba kẹ to tẹsiwaju awọn eyan o ti fẹ mọ bi tẹ wa peto ẹ dakun ibo ni wọn wa ibo lọfiisi yin wa ati pe ẹ ba n fi nọmba yin tẹle
1: ileiṣẹ baba dabi ara baba da pada ọba amọlẹ a wa ni suru lere ni ilu ilorin
0: suru lere ilorin bi
1: bẹẹ ni ladojukọ ago ọlọpàá b division idojukoju pẹlu b division police station lẹgbẹ rotamedic pharmacy nilu ilorin ibi ti n ṣe abada bi ara wa na
0: nọmba yi
1: 0706226221251250202 ti iyan ba n se eyo aseju o le je ti oko ato si ohun na awon ijọba to mọ pe ni atọgbẹ
0: atọgbẹ
1: to je pe kiyan o to diju ko to laju o ti lọ tọ elomiin laarin alẹmọju yóò mọ tọ ẹmẹrin ẹmarun abi ju bẹẹ lọ
0: kí ló dé
1: eyo aseju bayi o ni jẹ ki elomi o sun orun asunbadun
0: laiso ke n gbe mọ di
1: pẹmẹwa ni o mọ seyọ ti awọn kan yoo ba ri amojuto yoo pada ko ba iriran ni ti o wa fi di pe elomi mo ye so le kan en to wa to si ni ori ko ni re en to jina si elomi en to jina si lo le ri ko ni ri ti to si elomi to ba ti bota ba ikurukuru ni gboju ojo bi eni pe gbugbe efin bi eni pe julo fe ro elomi te yan ba yo si lo nkan yo mo pe yan bo ko ni den ton mo elomi ori la telewo elomi o mo number tan ko so wo omo lo nfe elomi ka ka kiri iriran lagba nle aye olodum mo fo wa loju
0: ami
1: olotu oju se kokonu ara
0: ami
1: e ja se toju ara wa gbogbo yikeyi to le wu ke mo ke finu awon isan riran yin e mo bo lodo baba dabi ara emi oba amole ti mo je apase isegun fun gbogbo agbomo la lo erin osun number 116 suru lere ladoju ko ago olopa b division odun baba dabi ara nlu lorin lorilede nigeria aisha imofo loko
0: be ni mo ti e mo pe
1: o ti pensa bu
0: okiki yin ti kan kaakiri nipa ka toju oju
1: be ni
0: nipinle osun nipinle ogun nipinle eko nipinle ekiti ipinle ondo ìpínlẹ̀ ọyọ tó fi dépínlẹ̀ kwara ti a ń bí káàkiri orílẹ̀-èdè nàìjíríà amọ̀pọ̀ kìkì yín kan ọlọ́run sì gbà fún yín ẹ̀sìn tọ́jú àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ojú wọn sì ń gbádùn olójẹ́ kí àwọn èèyàn máa gba tiyín ẹ bá ń tẹ̀síwájú sá
1: ọlọ́run ni kì í sá wa
0: adúpẹ́ adúpẹ́
1: ẹ̀yọ́ àsọjù tí mo sọ lẹ́ẹ̀kan tí yín ò bá mójútó tó bá jẹ́ lè tó kó àtọ̀ sí bá fà ni tí ò bá ti sí àmójútó òun ló mọ́ ń fa prostate enlargement tí wọ́n ń pè ní ìsétọ̀ tí tó mọ wá ṣeré-ṣeré ẹlòmíì tó bá ríbi tí ó ti ṣẹ̀yọ́ báyìí yóò kọ́kọ́ fọwọ́ gbárí mú fún bí ìṣẹ́jú márùn tẹ́ yọ òní wá tọ́jú ara ẹ o yọjú sí dàbí ara ẹlẹ́ẹ̀kejì inú àwọn àìsàn tó lè kó bá ojú ẹni ó ní ìfúnpá gíga ẹlòmíì kó tó rìn ibùsọ̀kan sí kejì yóò ti sinmi ẹlòmíì ayẹyẹ ọmọ ìlú ni pèpèpèpèpè
0: àyà jíjá
1: bẹ́ẹ̀ ni ẹlòmíì yóò kàn tiẹ̀ mọ rẹ láti náà wá nítorí pé ìfúnpá ẹ ga ó máa kó bá ojú
0: bẹ́ẹ̀ ni
1: ojú bí ara ṣe ní ìfúnpá tiẹ̀ ojú náà ní ìfúnpá ó ní pressure tó gbúdọ̀ maintain tó bá ti ju normal pressure lọ
0: dédé tó ẹ kó débẹ̀
1: bẹ́ẹ̀ ni ó náà ń pè ní adákẹ́fọ́jú ayọ́kẹ́lẹ́ bojú jẹ́ tó jẹ́ pé ẹlòmíì báyìí ojú ríro ni sáá
0: ojú
1: ẹlòmíì ọpọn ni kankankankan
0: ojú ẹlòmíì
1: bẹ́ẹ̀ ni ojú ẹlòmíì a máa wá mi ojú ẹlòmíì yóò mọ gun ni pinpinpinpin bí ẹni pé yẹpẹ dà sí.
2: kòkòrò inú ẹ̀jẹ̀ tẹ̀ ń wò táwọn bàbá wa tún máa ń pè ní nárùn àjàká òkú ẹlẹ́wù gbẹ̀dú a máa kó bá ojú o.
1: ẹ mọ̀ fi ọwọ́ tó ń dùn yín ẹ mọ̀ fi sí abẹ́ aṣọ
0: tọ̀
1: tú mi síta kí n fi ọ́ sílẹ̀ n ló kọ àìsàn ń jẹ́
0: bẹ́ẹ̀ ni
1: bòmí mọ́ra kí n pa olóríkì rẹ̀ ẹlòmíì ó ti lọ òun ó ti lọ òun ó ti òun gan ti dalágbon
0: ní ó ti
1: káàkiri ẹ mọ̀ sọ̀gbàgbọ́ nù ẹ mọ̀ sọ̀gbàgbọ́ nù ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ àbádà bí ara sùúrù lérè ládojúkọ b division police station tẹ bá ti dé sùúrù lérè gbogbo bí tẹ bá gbà wọlé ìlọrin ẹlẹ́ ń lọ sùúrù lérè tẹ bá ti dé sùúrù lérè ẹ bèrè àgọ́ ọlọ́pàá sùúrù lérè.
2: àdojúkọjú ẹ ẹ rí ìyá tó ń ta èso ọ̀gẹ̀dẹ̀ ọ̀sán nǹkan kan ẹ bèrè lọ́wọ́ ìyá tó ń ta èso yẹn pé àbádà bí ara lẹ ń béèrè ẹ ti rí bánà wa lọ́tún lọ́sì tán ya ojú sí ẹ ti tọ́ ọ̀dọ̀ wa nìyẹn.
1: phone number mi ni
0: 0706221252 tó bàbá àkàìmọye àwọn èèyàn tí wọ́n tẹ pọ̀pá dọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ ríran yìí tó sì jẹ́ pé lónìí wọ́n ti ju pọ̀pá lẹ̀ wọ́n ti ń káàkiri bó ṣe wù wọ́n wọn arìn sọ́tún wọn arìn sósì láì lo pọ̀pá àbí wọ́n ń fà wọ́n tẹ̀tẹ́ mọ́ bó lẹ ṣe ń ṣe gan tó fi ń rí bẹ́ẹ̀.
1: olóòtú ọlọ́run ni kì í ṣàwa náà àmọ́ iṣẹ́ tíyàn ti ń ṣe láìmọye ọdún sẹ́yìn ẹlòmíì àti wá sọ́dọ̀ wa a rí pé tá a bá ti fojú kan ojú náà láàmú sọ pé báyìí ló ṣe ń ṣe ọ báyìí ló ṣe ń ṣe ọ ìfún láì ti jẹ pé ó ṣàlàyé nǹkan tó ń ṣe ó mọ̀ wá wò pé àbí bàbá dàbí ara ni agbára kan ti ń
0: sọ̀rọ̀ sí abówẹjú ni
1: kò rí bẹ́ẹ̀ ọlọ́run ni àti pé iṣẹ́ tíyẹn ti ń ṣe iṣẹ́ tán bí wa sínú ẹ̀ nílùú ọ̀ṣọ́gbó wọn máa gbolé wa n tá à ń tọ́jú nu iṣẹ́ ìrandíran ni bàbá tèmi jogún ẹ̀ lọ́wọ́ bàbá tiẹ̀ ni bàbá yẹn náà jogún so bó ṣe wá títí dórí èmi tí mo wà dòkó yìí náà ni.
0: abájọ tí yorùbá fi sọ wípé àtọlẹ̀ dọ́lẹ̀ ń tà dán ọmọ àjànà kú kan ò ní yà rárá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ni ó jọ ẹ tẹ̀síwájú bàbá.
1: ẹlòmíì ìjà ló lọ ọlá tí kùkù bá lójú.
0: wọ́n sọ kùkù lójú ojú bá ń wò bàlàbàlà.
1: ojú bá di ti ń wò bàlàbàlà.
2: ẹlòmíì sì ré látara aṣẹ́ tí ń ṣe for example ní ìsìn iṣẹ́ ọ̀kadà kọ́lọ́mọ dábò àwọn ọlọ́kadà wa iṣẹ́ yẹn mọ ó mọ padà ṣe àkóbá fún ojú pàápàá jùlọ àwọn tó bá mọ sí ojú wọn lẹ̀ tí wọn ò ní nǹkan kan tí tó jẹ́ pé èéfín pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ tó ń dáná oúnjẹ tó ń ta oúnjẹ tó bá jẹ́ pé iná gíná sì ń dá tí èéfín ṣe sí wọn lójú yóò kó bá ojú ẹ jẹ́ a máa ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ògo ọlọ́run elédùnmarò ní fọ́ wa lójú.
0: bàbá bí nǹkan bá wá gbọ̀n sí yàn lójú bí eruku bí iyẹ̀pẹ̀ bí àwọn ìṣẹ́pẹ́ igi tó rún sí yàn lójú ǹjẹ́ ó ṣeé ṣe kó bani lójú jẹ́ bí.
1: bẹ́ẹ̀ ni koda elomi oju elomi tibe o ti ni nkan funfun tonto laarin oju to yo loloko tawon eleyibo npe ta le da lori ategun gbogbo eleyi to ba wo ko je nbe e ma bo lodo baba dabi ara pelu gbo olohun funfun tonto laarin oju re hun lai pe ojo o ni ri nbe mo
3: yo kuro nbe yo pora pelu itoju
1: pelu gbo lodo olohun lagbara lowo olohun ati iwe ategbo tele du ma re virgin kimi
3: beyen ba ni aisan iriran awon apere mi wo lo se se koluwa re o tun ma ri
1: elomi o le wa moto lale elomi ti ba tin di bi agun mefa abo si meje ko le jade mo nitori pe ko le ri nkan kan mo telomi si re to run ba se njade ohun ni soro ti e mo nbere ti kurukuru gba gbogbo lele
3: kabisi
1: seri kini ohun o yato lati ara sara amo gbogbo eleyi to ba wo ko je nbe gbogbo ruko to le wo kan ti pe fun e mo bo lodo baba dabi ara olohun o tu yin sile e lo gba lode nbe a si ayewo fun ayewo ofe ayewo lodo baba dabi ara
3: to
1: gbogbo ayewo wa ofe ni
3: lẹyìn tẹ bá ti gba káàdì
1: tán ọfẹ lẹ ṣàyẹwò a ṣàyẹwò ojú fún yín ti fúnpá ọfẹ ni ṣàyẹwò ṣúgà gbogbo ohun tó jẹ mọ tẹsítì tá a ṣe fún yín
3: ọfẹ
1: lẹ ṣe tẹsítì ni ó sì ṣáájú torí òun ní òjì àmọ kókó ilé tó ń ṣe yín bẹ.
2: basic test náà wà táwa náà lè ṣe fúnra ara wa nílé torí ẹlòmíì ò mọ pé nǹkan ti sojú òun ẹ dọ́ bojú ọ̀tún kẹ́ ẹ fi tòsí wo nǹkan ẹ dọ́ bojú tòsí kẹ́ ẹ fi tọ̀tún wo nǹkan ẹ wo méjèèjì wò síra wọn tí mọ́lẹ̀ kan bá ti jù kan lọ ojú ti ń ní wàhálà nìyẹn tètè gbéra mọ́ bọ́ o.
1: pẹ̀lú gbọ́lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ti ṣètàwọn ará ṣáájú ọlọ́run ó ṣe tiyín náà ẹ mọ́ sọ̀gbàgbọ́ nù ẹ mọ́ bọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ìtinú ẹ mọ́ bọ̀ lọ́dọ̀ àbádà bí ara ní sùúrù lérè ń lu lọrin.
3: tó bàbá ká tó mọ̀ ń lọ ǹjẹ́ gbogbo àìsàn ojú náà ni ó ní ọ̀nà àbáyọ.
1: ẹsẹ̀ olóòtú ṣe rí ẹni tí ó bá fẹ́ purọ́ ni ó ní ẹlẹ́rìí ohun ọ̀run ló wà. ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àìsàn ojú òun ló ní solution. àmọ́ eléyìí tí ò ní náà ń bẹ o.
3: ẹsẹ̀ àwò.
1: ṣe rí wọ́n ń pe àìsàn kan ní adákẹ́fọ́jú. tí ó bá ti fi di pé ó bá fi lè mú ojú. tí ẹ tan iná sí ojú tí ojú ò rí iná kankan mọ. ojú bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run nìkan ló kù sí kéèyàn ọmọ dààmú. yàtọ̀ síbẹ̀ tí ìjàmbá bá sí ojú tí omi tó wà nínú ojú tó bá fi lè jò dànù.
3: tó bá jò dànù.
1: kò sí ní tí mo lè ṣe sí mọ́ ẹ mọ́ wùlẹ̀ gbé dọ́dọ̀ mi. pàṣẹ wa ń sọ náà. olóòtú.
3: yẹsà.
1: àìsàn ìríran wa máa fi ṣe yan o. bẹ́ẹ̀ ni.
2: nítorí pé n tá n pè ní ọfà ń bẹ o. ọfà oríṣiríṣi ló wà. ayé ò ní fi ọfà fọwa lójú o. ọfà sakatu ń bẹ. ọfà àfòta ń bẹ. ọfà gẹlẹ ó ń bẹ lóríṣiríṣi. ẹ rí ẹlòmíì yóò sùn ni yóò kàn jí báyìí náà ni ó rí pé wàhálà ti dé bá ojú. ojú tó sì lò títí dalẹ́ àná. irú nǹkan bẹ́ẹ̀ àfi kí n tètè ṣe gbéṣẹ́ o. nítorí pé ìjáfara léwu ni. pẹ̀lú ògo ọlọ́run gbogbo ilé tó bá wù kó jẹ́ ńbẹ́ẹ̀ agbára ọlọ́run ó kà ẹ̀yin ẹ yọjú sí wa. ẹ yọjú sí wa ń sùúrù lérè lọ́dọ̀ bàbá dàbí ara ládojúkọ àgọ́ ọlọ́pàá b division police station pẹ̀lú ògo ọlọ́run tí náà ò ní sòro ṣe.
1: lọ́dọ̀ bàbá dàbí ara àyè kankan sí yàn lójú o gbogbo oògùn tẹ́ lò ẹnu lẹ́ ti lò pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run sì jẹ́wọ́ ara rẹ̀.
3: bó bá rí bẹ́ẹ̀ bàbá ká tó máa lọ àdírẹ́sì yín ibi tọ́fíìsì yín wà àti fóònù nọmbà táwọn èèyàn pè yín sí.
1: gbogbo ibi tá a bá gbà wọ ìlú Ìlọrin ẹgbẹ́ ọ̀kadà kẹ́ ẹ lọ sí sùúrù lérè tẹ́ bá ti dé sùúrù lérè ẹ bèrè àgọ́ ọlọ́pàá b division adójúkojú pẹ̀lú àgọ́ ọlọ́pàá b division ni bàbá dàbí ara wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìtajà Rotamedic Pharmacy. ẹ rí ìyá kan tó ń ta èso ẹ bèrè àbí lọ́wọ́ ẹnikẹ́ni pé bàbá dàbí ara lẹ ń bèrè ẹ ti dọ́dọ̀ wa nìyẹn.
3: nọmba yín sà.
1: 070-622-622-125-02
3: tó ẹ̀yìn ẹ̀yìn wa kò jẹ́ bó ti lóhùn ó jẹ́ mọ́ fọ̀rọ̀ ara rẹ ṣàwàdà ìríran rẹ mọ́ mu ní bíntí torí pé ojú lọ bá ara bójú bá ti láàyè gbogbo ara ti ní wàhálà gbogbo ara ti kàn jàgbọ̀n bójú bá ti ní problem ìwọ náà tètè tara kàn sí bàbá dàbí ara bàbá dá padà ọba ìmọ́lẹ̀ lónìí elédùmarè ò ní gbòde ọ̀sán lọ́wọ́ gbogbo wa o ire.

balẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún tìgbọ́n ti jù á mí títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kí ẹ̀jọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bọ́ wá di ọjọ́ sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: nínú ìpàdé ìwọ náà rí pé wọn ẹ̀rí fún ọ ìyanu ojú kọ ojú fún nọmba mi lélẹ.
1: Ìzẹ́rọ́ 7 0 3 3 6 0 5 6 5 4 ìyẹn tún wà lórí WhatsApp. Gbogbo ènìyàn ó rí ojú rere Ọlọ́run.
0: God bless you.